0: Ǹjẹ́ ní orúkọ olùdásílẹ̀ ilé iṣẹ́ yìí láwọn bàbá tí wọ́n ní àfojúsùn ọjọ́ ọ̀la tí wọ́n ní àfojúsùn ọjọ́ iwájú tí a ń lo ìgbà yẹn lọ́wọ́ báyìí tá a tún máa lò títí ní orúkọ bàbá wa kábíyèsí ọba Muritádọ̀ Adébáyọ̀ Akande bàbá yìí láàfin kí káàbọ̀
1: kábíyèsí o àwọlẹ̀ forí adé
0: o mọ̀ yàn.

0: látara bàbá ìlàfin kíwà káàbọ̀ ní orúkọ yèyé nua àwọn ìyá tí wọ́n jẹ́ kó ṣeé ṣe nìyẹn tó láwọn olóyìnbó náà bọ̀ wọ́n pòwe wọn ní lábẹ́ ìṣedédé ọkùnrin dandan obìnrin nìkan láti wà ń bẹ ní orúkọ àwọn ìyá yìí láàfin kí n káàbọ̀
1: àṣekábíyèsí fún yèyé náà o dìgbà láti náà ẹ ṣeun.
0: Ǹjẹ́ gbálé ọba tó bá ní àwọlé ọba tó bá ní ní orúkọ àwa ọmọ ọba àwọn kíra àwa náà tún kí yín káàbọ̀ tí orí ètò àtìgbàdégbà láàjì ní orúkọ ọ̀gá wa ní iléeṣẹ́ ìtúndé ọ̀làwúwo àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn àwọn ní gm ìwárapátá bá ń fi ara wọn náà kí àwọn gm sálẹ̀ tí wọ́n sí ẹnu lóró fún wa láàjì tá a fi wọlé ẹ̀rí ọlọ́wọ́ ọbọ̀ tí ìrìn wa ní abimbola sodiq àwọn ìyá wa nù àwọn ni wọ́n máa gbà wá lálejò ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ tá a jọ máa ń ṣe ní orúkọ àwọn ìyá yìí náà láàfin kí n káàbọ̀ sí orí ètò àtìgbàdégbà láàjì.

0: Ǹjẹ́ ní orúkọ ọ̀gá tiwa, Àkànmọ́ Adésóyè Ọmọ́tọ́sọ?
1: Bàbá o.
0: Ọmọ èèyàn. Ní orúkọ bàbá Dr. Titus Ale, ní orúkọ bàbá oníròkò Sanyaolu Oníròkò wa, ní orúkọ Túndé Oyèwọ̀, Akimu Ọlálẹyẹ Mr. Fabu Sarafadin Ọláìtàn Gbadébọ̀, Ọ̀làwọ̀yìn Máyọ̀wá Òní, ìlà fi ń kí wa káàbọ̀ sí orí ètò àtìgbàdégbà láàjìn ìta sì nígbà òpó lọ́wọ́n bá wa ṣe. Ọmọ ò lè gọ̀gọ̀gọ̀ kó mọ́ mọ orúkọ ara ẹ̀ bẹ́ẹ̀ ni. Àwa náà kì í káàbọ̀ torí ẹni tí ò kíni kú lé ó pàdánù ẹ̀ káàbọ̀. Mo máa ní Talvik lèmi jẹ́ Ọmọ́tọ́sọ lórúkọ bàbá mi Ìkírun Agùnbẹ́ onílé òbí. Wọ́n sì máa ní pé orúkọ ọmọ nìjánu ọmọ eré pórúkọ ti mú ìjánu dání báhùn bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá wa ṣe ó sì máa bá wa ṣe gbogbo ìgbà sẹ́yìn pé mo dẹ̀ máa ń sọ méjì lọ́lọ́run dáyé bó ṣe dá ọ̀tún ló dá òsì ó dá òkè ó dá ilẹ̀ ó dá iwájú ó dá ẹ̀yìn bẹ́ẹ̀ ni ó sì ṣe ẹ̀dá ọkùnrin ó sì dá obìnrin bẹ́ẹ̀ náà láàrin wá léni ibi nìkan kọ́ mo wá pẹ̀lú ìyá Bọ́lá Tọ́rọ̀ ìyàwó Àsọ́ni ìwọ náà kí wọn lékun mọ́ pàjọ wà ń bí ni.
1: Ẹ ṣeun Dr. Talvik, gbogbo aráalé ẹ kú àmójúbà àti àmì tí bá wa. Èmi máa ń sọ wípé àwa tàbí tẹ́tẹ́ ní ìjẹ́jọ́, ṣùgbọ́n nínú àánú Ọlọ́run ta tún ràánú gbà tẹ́tẹ́ wa àfìdá dọ́bù sí tá a dà òun ló jẹ́ kí ẹ rí wa ní èní. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ tún gbádùn wa léni tí yóò tún dùn tí kí pẹ́gbọ́n tún kan sí. Orúkọ tèmi ni Ọ̀nàrẹ́bù Bọ́lá Tairo. Ẹ máa bá wa kalọ̀.
2: Ṣé wọ́n nígbẹ̀yìn?

0: Hello. Ah, ese es un. Hello.
1: Ati
0: gbagbo wa ni o.
1: Aku jojo aku ni o.
0: E seun mama wa.
1: Ati Bola.
2: E se iya mi.
1: Ojo na ko.
2: Alaafia ma.
1: Doctor.
0: E seun ma.
1: Ojo ni. Awa eyin baba mi gbogbo. Eyin iya mi ko gbe ya pe papa iso. Emi ba je o.
0: Ami Olorun.
1: E ri aye ijo. O si en ti o mo mi ta ba se ase de na ni. Mo ti ni gẹ́lẹ́gẹ́lẹ́ sí sọ. Èmi náà ní ẹ̀sàkù kan. Àbúrò bàbá wa kan. Wàhálà ìfẹ́fọdọ́ ìbòná ti fọ́ bàbá yẹn lójú. Wọ́n fọ́ ló ń pé pé ojú ẹ̀ lọ́ bára bàbá tíyàwó sọ́nà ti jẹ́ tó ti jọ́ náà ń pè. Kò iṣẹ́ tí ó mú mi sí sọ́nà ṣe àṣegbé náà ni. Ayé bàyẹn náà ni wẹ́ẹ̀sì ẹ̀. Tí wọ́n mú lé ojú ilé kan tí wọ́n mú balẹ̀ báyìí. Tí ò fẹ́ ọ̀làjì ti gba gbogbo rẹ̀ ẹ ẹ́ nìkan tí wọ́n fẹ́ẹ́ dìbò náà wọ́n á ti mọ̀ ké káàkiri ẹ má ṣe ráyé ńlẹ̀ ṣe ṣùgbọ́n kò rí kò fún ọ̀ràn ní gbọ́ náà lọ farú ẹ̀ka fífẹ́ sílẹ̀ fún wa yìí ṣùgbọ́n tá a bá ní ká gbèrò sọ́ọ̀tún bí ìrìnkè sí táyé èsì ó sì jẹ́ ká táyé ẹjọ́ ọ̀pọ̀ tó táyé ẹjọ́ ṣé ọlọ́run ọba láàánú jù lọ àmì ṣe tọmọtọmọ ọpọlọ yóò dẹ ní dáàrú lágbára ọlọrun àmọ ìra wa bá ọ àlàyé àmúntọfẹ nípa ọkàn wa ìgbò tí wọn bẹrẹ wọn nífẹẹ mi wa dìbò lágbára ọlọrun tọmọtọmọ tẹbí sára ẹni wo ń bá wọn dìbò lágbára ọlọrun
2: ara
0: ànúbà ọjọ
1: àlàjà kan níbi o
2: ẹtíjà
0: hello hello hello. Yo.

0: Hello.
1: Doctor.
0: Hello.
2: Hello, Baba.
1: Ẹ̀kọ́ Agin.
0: Ẹ ṣeun.
1: Orúkọ tèmi ni Akeem Abule láti Ifopọ̀ Olóko Mẹ́ta. Ṣé rí ayé John ojú ìtì ilà tán sí láti ṣègùn tá à ń ṣe yẹn? Ṣé wáyé lè ṣe ẹ̀rú ti wà ojú ti là? Ṣé rí solution tó lè ṣẹlẹ̀ sí kí ní ti gbẹ fìlẹ̀ rọlẹ̀? Ẹ̀yin ẹjẹ́ wọn jẹ́ àwọn ọmọ yunifásitì tán rí di political science. Ká máa wà ní position. Ó lè mí ní mo ṣe fẹ̀sì láyé dọ́tọ̀ nínú gbígbá òṣèlú. Kan kọ́kọ́ kọ́ sí ẹ̀. Àdẹ́nu owó tó ń gbà ti pọ̀ ju owó tó ń gbà táwọn ti pọ̀ jẹ́ lóúnjẹ́ fi gbowó máa para wọn sì gbé ẹ̀ báyẹn. Kán jẹ́ kí gbogbo àwọn èmi náà ṣe tèmi àwọn rẹ́pù àti wọ̀n. Kán ti ewu sáláyé wọn bí àwa táwọn àwa olówó oṣù. Láti gbà kásì gbé bákan náà. Ẹ̀rí gbogbo ọ lọlẹ̀ ní wẹ̀lẹ̀. Yọ lọlẹ̀ ní wẹ̀lẹ̀ mu. Gbogbo táwọn bẹ́ẹ̀ gbà rí wọ́n máa gba kí kara wọn sí. Wọ́n máa gba ọdún padà wọn sí. Ṣé ẹ fi ọdún ṣé òhun ló níbi bẹ́ẹ̀ ni? Ìwọ lè ní panu wọn débẹ̀.
0: Hello.
3: Hi, ọmọ ètò Ambali Ashish láti Amẹ́ríkà.
0: Bàbá o.
3: Ọ̀nà ìbàjọ́ fún yẹ pé ètò.
0: Yes,
2: Alhaji.
3: A ti wá sí àbá wa sí ìyá ìwà náà.
0: Ẹ̀sìn.
3: Àbẹ̀sìn àwọn bàbá.
0: Ẹ̀sìn.
2: Gbò wọ́n ń gbọ́.
3: Ẹ̀kọ́ ò lè ṣe wá o.
0: Àmì olú.
3: Wọ́n àdáṣì sí ni. Ìgbàmí pósù ní kúrò sí i. Ìgbà ní ìṣẹ̀yìn ó ti wá di professional. Olóṣèlú wo ni ò ní ọmọ gẹ̀rẹ́gìtẹ́ tó tẹ̀lé káàkiri ṣe? Ẹgbẹ́ ìgbẹ́ táwọn náà ṣì ń fẹ́nu. Ẹgbẹ́ táwọn bá fi ń fẹ́ ilé ẹ̀nà àwọn olóṣèlú ọmọ fún wọn. Nígbà tí ẹ̀fẹ́ dìbò wọlé tó gbé jàǹdùkú ẹ̀yìn ẹ̀ fi hàn pé jàǹdùkú ni ọmọ ìṣèjọba lórí lórí. So nígbà tí èèyàn bá ló ń fẹ́ kàmù tó kàdà tó kó bàdá ní sọ agbóréyìn rẹ̀. Lẹ́kọ̀ọ́ yẹ kí ẹ kí àwọn tó fẹ́ dìbò náà ti tó pé ẹsẹ̀ wàhálà ń bọ̀. So ilé ẹ̀wò ibi tí wàhálà ti wáyé wá gbogbo akin tẹ̀lé jàǹdùkú yẹn. Èwo ni ṣé bá lé kẹ́kọ̀ọ́ gan professor gan ò ní kọ́ lú ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Professor kò ní kọ́ mọ́tò tí wọ́n lò. Wọ́n náà wọ́n lẹ́ Scott. Ṣé ọjọ́ tún lọ́lọ́pàá àti tó ń sọ wọn?
0: Bẹ́ẹ̀
3: nígbà ọlọ́pàá bá wọ́n sọ jàǹdùkú láwọn ìlú ẹ̀rí kí wàhálà ti dé. Gbogbo ẹ̀ ló ti jàǹdùkú.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun.

0: ẹ ṣeun lọ́tún lọ́sí ẹ dákun ẹ já ṣige gan bẹ́yẹn náà torí àkókò wa tí ó tó nǹkan ṣùgbọ́n oní tí oníwá ti sọ ẹlẹ́yìn sọ tàbá sì gbé síra wọn wọ́n ní ó ṣòro ó yọ pẹ̀lú wàhálà àwọn ohun tó le tí wọ́n fojú ara wọn rí lásìkò campaign fún olóṣèlú wọ́n láyé ẹjọ́ náà bí wọ́n ṣe máa ń ṣe ní líle náà nìyẹn tí wọ́n lò kódà wọ́n lè pa èèyàn kí wọ́n lọ gbéṣẹ́ kù lé ẹnì kan tí wọ́n fẹ́ kó dìbò tí wọ́n sì fi torí pé torí ìbò lásán wọ́n gbẹ̀mí lẹ́nu èèyàn wọ́n wà lọ fi kó bá ẹnì kan bẹ́ẹ̀ ni tí wọ́n bá ètò dìbò tí wọ́n bá tún wọlé náà ni wọ́n tún mọ́ léra wọn káàkiri ni ṣùgbọ́n wọ́n ní bó ṣe rí láyé ẹjọ́ ọ̀nà tó ṣe rí lásìkò yóò kàn ra ṣẹ́ra wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ díẹ̀ ni ṣùgbọ́n lákòókò yìí nínú àlàyé ọ̀rọ̀ tí bàbá wa ń bàjẹ́ àti ìṣe wọ́n ní pé àwọn olóṣèlú ń sìn kò sí tí ò fẹ́ lọ ọmọ gàǹfẹ́ lẹ́yìn wọ́n wá ń fi ọmọ gàǹfẹ́ yan gan ni ilé tó túmọ̀ sí pé òṣèlú bá a ṣe mọ́ṣèlú lọ́dọ̀ wa bí báyìí kò sí ẹni ọlọ́run kan nínú wa wọ́n bá ti di pé wọ́n bá ti di olóṣèlú tán náà dandan àwọn náà ò lo ọmọ gàǹfẹ́ àwọn náà sì lérò tó lé lọ́kànṣẹ́ níkejì wọn tí ọjọ́ ń dúpọ̀ ṣùgbọ́n tá a bá lè ṣe é báyìí bí wọ́n ṣe sọ lóòótọ́ ó ṣeé ṣe kó ti ẹ̀rọ jú díẹ̀ orí ẹni tó ń ṣàlẹ̀ ẹ̀jẹ̀ ní ìsìn tó bá tiraka bóyá jẹ́ ọmọ líle kan àbí nǹkan tó bá fi tiraka wọlé òṣèlú lásán nígbà tó bá fi lọ́dún méjì mẹ́ta yóò ti dọ̀lọ́la níwòye tèmi òṣèlú ìnáwó ibẹ̀ pọ̀ gan ju pé ìjọba àwọn ará abẹ́ gan lọ ṣùgbọ́n owó ńlá ńlá tí wọ́n ń rí bẹ́ẹ̀ owó tí ò ní kínní bílíọ̀nù mílíọ̀nù tí wọ́n sábà dákọ̀ owó rẹ̀rẹ̀rẹ̀ ó jẹ́ kí gbogbo wọn náà mọ̀ mú ní pé dandan láti ṣe ẹ̀sùn débẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sì rí pé tí wọ́n bá sọ di pé wọ́n ń gba sálárì ń tòótọ́ tó jẹ́ pé sálárì tí wọ́n ń gba sálárì tó ṣiṣẹ́ ìjọba ń gbà gan ni ẹni tó bá fẹ́ ṣèlú gangan ni ó wà kí í sọ jẹ̀lú ṣùgbẹ́sẹ̀ ìran ti dàpọ̀ mọ́ téèyàn sì ń mọ ẹni lóṣèlú a sì mọ ọlọ́jẹ̀lú nínú gbogbo wọn tó rówó rọ́kùnrọ́kùn tó wà ń bẹ̀ ẹlòmíà gbé dúkìá tà torí pé ó fẹ́ di àgbà nìkan mú nínú òṣèlú báwo ni ó ṣe wá dé inú ipò tí ò ní bẹ̀rẹ̀ sí ní wá owó yẹn níwàkuwà bí ó ti fẹ́ ra tó ta ó fẹ́ ra padà nílọ̀pọ̀ lọ́pọ̀ wá sí àti máa ṣe bọ̀ mọ́ wọ́n ti nígbà pé tá a bá ti pé owó tá a bá ti ń ha owó tá a ti ha owó láwọn ọmọ gàǹfẹ́ lọ́wọ́ dandandandan wọ́n ti ń tọ́ wọlé wáyé sí wọlé òun ló kàn bẹ̀rẹ̀ sí kó yóò máa kó dáa pò tí ẹnìkan ni níwòye tèmi tó bá jẹ́ pé wọ́n bá lè fi òfin lé tó jẹ́ pé bóyá tán bá fẹ́ ṣe ìpolongo ìbò nínú ìgbà tó jẹ́ pé àsìkò yìí ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ti pọ̀ kí wọ́n máa lọ sí ilé ìgbóhùnsáfẹ́fẹ́ nìkan sọ kó mọ̀ di pé bóyá wọn ó tiẹ̀ mọ ṣe rọ̀sirọ̀sì wọ́n máa kóra wọn jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ táwọn ẹgbẹ́ kan àtẹgbẹ́ kan wà máa dojú ìjà kọra wọn ń bẹ̀ ìpẹ́ni tó bá sọ tí ó sọ lórí nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe kó kàn sọ lórí rédíò kó sì máa gbà lé ti ẹ̀ lọ. káwọn lájọ ìdìbò náà kí wọ́n sì fi tọ́ sí ohun tí wọ́n bá ń dì ní kí wọ́n máa kà kí wọ́n wá dín owó tó wà ní dí òṣèlú nǹkan dín kù ọjọ́ kí wọ́n dín kù ìgbà tí wọ́n bá jókòó ní kí wọ́n máa fún lówó kankan máa fún lówó yàfùyàfù kankan mọ́ àwọn tó bá sì tọ́ sí ni kí wọn ó jẹ́ kán wà ń bẹ̀ ṣùgbọ́n sì gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn tó bá ti lágbára tó sì ti lè lo ipò tó sì ti lè halẹ̀ àbó bá ti lórúkọ ọ̀kan ìkálùkù sáwọn náà bí ó ṣe wọbẹ̀ náà ni àtẹni tó mọ̀ ń pa àtẹni tí ó mọ̀ ń pa ẹ̀ kọ́ lọ́run kó ṣàánú fún wa.
1: my brothers and sisters.
0: ẹ̀rí àfẹnù yẹn jóná bẹ̀yẹn lé ní tá a tún gbé lọ́jọ́ mi ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹ

ẹ̀rí ẹjẹ́ ká máa fi èyí tẹ̀síwájú ká máa bọ́ sí abala òwe lẹ́sìn ọ̀rọ̀ pẹ̀lú dr tariq omotoso ya ẹjẹ́ lọ.

0: bien ba awon eyan soro teyan ba ri opportunity boyo do ni l'Olorun je kowo re oji sowo to won se fikan fikan ore o po nigba na sugbon won ma fin ba won soro pe ki won ronu pe o si le da o to ba da awon ti won ro yika ti won ro kiri yika re won si le lo be ni lo di fa fun ore mi kan ti o se alese lenu jo meta yi e seun Kamaruddin oye lola oye neke e seun ori awon na lori apagba awon na ki bi ku eto ni won ki wa ku eto ni lati Gabon e seun baba ore wa e nigba ti a pade nigba ti a mara eyan daada ni le to ko yan mara to si je oni en to ma nawo sugbon gba se mo mo baba yi nigba na ti n ba n lo bayi awon okunrin awon to mo ti won ro tele leyin won fe le ni mewa ti won se yesa fun gba na sugbon aye o n to lo bi o rere ngba to ya nkan yi die o di pe o wa ku onikan ninu awon opolopo to ma tele baba e ka kiri ninu alaye tenikan se fun mi le ni abilana enikan soso loku to duro ki o to di pe ore ijade laye be ni tori ngba ti won salaye fun mi pe a ore die so gba to re ko se enikan enikan lo nronu ati ma se bo to duro bi le aye se ri nu ngba ti igbe ba tutu to ba tutu daada igba na la re su bẹ́ẹ̀ni torí ìdí èyí tí kálukú bá ṣe nígbà náà ló máa ṣẹ́kù ẹ ṣáàjẹ́ ká máa ṣe dáadáa ní gbogbo àyíkáyè tá a bá wà ọlọ́run ó gbàdúrà gbogbo wa torí ìdí èyí ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olóṣèlú tẹ́ ẹ ń wọ́ ti lọ́wọ́ ẹrántí pé kò sí ti máa dùn sí ìtàn tó bá jẹ́ pé n bá ń hàn pírẹ́sì wa tẹ́ ń la wa lójú náà nígbò bá tán àjọjọ wa náà ni ọlọ́run sì ni ó bá ẹ̀sán ni tó bá sì jẹ́ pé opportunity ọ̀nà kan ló bá sí fún wọn náà ìwọ náà sórí fẹ́ni tó bá yẹ kó o sórí fún torí àlọ́ mọ fábọ̀ fóníṣẹ́ bẹ́ẹ̀ ni n ta bá sì ṣe ní ó kù sẹ́ẹ̀rí kò sí bí èèyàn ṣe ní tó á ṣàpadà fílẹ̀ lọ́jọ́ kan náà ni ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa kó tó ń dá yẹn ni ò ní tán láéláé tí wọ́n máa ròyìn ẹ̀ tó ń gbà tó bá wà lọ́wọ́ ẹsẹ̀ gírì nílé àjọfẹ́ ni tá àjọfẹ́ bá ti kú ẹ rí pé ẹni rẹ ní kankan mo ń fi àsìkò yìí ṣàdúrà mo ń fi àdúrà sin ọ̀rẹ́ wa yìí àròlé agbọ̀mọlá ní gbogbo olùpọ̀ yìí kó lọ́wọ́ bàbá fọ̀run kẹ́ bíyẹn ṣe jẹ́ lé nínú o nígbà tí ìgbẹ́ bá ta bá rí tí ìgbẹ́ bá ń tura láàrin èṣù o bẹ́ẹ̀ ni tí ìgbẹ́ bá ti gbẹ báyìí àwọn èṣù máa ya lọ ni ẹ̀fìlé ẹ̀fìsàrí kọgbọ́n bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká wá tẹ̀síwájú lórí ìlera ara wa tá a máa mẹ́nu bá lọ́pọ̀lọpọ̀ gbà ṣe mọ̀ pé mo máa ń sọ fún wa pé ká máa gbìyànjú ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè tá a bá ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè yẹn bí tó bá kù sí àmọ́ bẹ́ẹ̀ kó tó di pé yóò yíwọ́ tán ráúráú èyí tó súnmọ́ wa jù ní ìfúnpá wa ẹ jẹ́ ká máa yẹ̀ fúnpá wa wò lọ́pọ̀lọpọ̀ ọgbà tí bá ṣe di pé ẹ̀jẹ̀ yẹn bá ń lọ sókè ẹ jẹ́ ká wá ojútùú sí i ká sì fira wa lọ́kàn balẹ̀ ká sinmi ká jẹun tó dáa ká sì jìnà sí iyọ̀ lájẹfẹ́ ẹkú dórógbó ká jìnà sí magí ní jíjẹ púpọ̀ jù torí ìdí èyí ká tún sọ́ra fún àwọn nǹkan díndín àwọn nǹkan onífláwà ní díndín ní jíjẹ ẹ bá ti di pé ìfúnpá yẹn bá ń lọ sókè kí tó ń wá sinmi ká parò ìró ìyá ayé tí ọyàn ọlọ́run wá jẹ́ kí a pẹ́ fúnra wa ìwọ́n wọ̀ tún wá máa sọ fún wa pé ká máa ṣe general body test wa at least bí ò sí ẹ̀ẹ̀kan abẹ́ ìmejì nínú ọdún ibi tára bá tún kù sí èèyàn àmọ́ yóò lè tètè sáré kojú ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá kan wá sọ́dọ̀ mi lẹ́nu àwọn àjọ ń sọ̀rọ̀ nípa tó ṣe ẹnìkan. Mo wá ní àǹfààní tó máa ń wà nínú kéèyàn máa ṣe àyẹ̀wò ara ó pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni. Téèyàn bá ṣàyẹ̀wò ara mọ ibi tí nǹkan ẹ̀ kù sí á sì ti sáré láti wá ojútùú sí i. Mo wá fi wé pé téèyàn bá ra ẹran tútù nírú alẹ́ àná tó wá délé tí ò sí náà tó gbé sílẹ̀ tó wọlé lọ sùn bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé nígbà tí ó bá fi dàrọ̀ ọjọ́ kejì ó ṣe ti kó ti máa mú oorun díẹ̀díẹ̀ jáde ṣùgbọ́n tí tó ń bá dàrọ̀ ọjọ́ kejì tí tó ń bá tètè sáré tó fọ̀ tó gbélé náà tó bọ̀ tó forí sí nǹkan bọ̀ ṣe kankan ẹran ọ̀hún yóò sì tún ṣe é jẹ ó ṣe é ṣe kó máa ṣàkíyèsí pé ó ti fẹ́ bàjẹ́ ṣùgbọ́n yóò ṣe é jẹ bẹ́ẹ̀ ni torí epo tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n tó bá fi sílẹ̀ tó wá di alẹ́ ẹjọ́ yẹn tó tún dé tó tún fi sílẹ̀ náà tó tún di àárọ̀ ọjọ́ kẹta nígbà tó bá fi di bí ọjọ́ méjì bẹ́ẹ̀ ẹran ọ̀hún ó ti bàjẹ́ tí ò ní wúlò mọ́ bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé nígbà tó tètè ṣàkíyèsí ẹ̀ ó sì wúlò ṣùgbọ́n tó bá ti pẹ́ ló máa ń fà tọ́pọ̀lọpọ̀ nǹkan míì tó bá mẹ́lòmíì nígbà tó bá ti pẹ́ ni ń tàn wá tó mọ̀ torí nígbà tí nǹkan bá tó jẹ jáde lára wa làwa máa tẹ̀lé sọ pé nǹkan náà mú yàn kí n tó ń ṣe yàn kó tó jẹ jáde lára ó lè ti ṣeé ṣe kó ti lo bí ọdún méjì mẹ́ta lára bẹ́ẹ̀ ni. Torí ìdí èyí mo fi níbi tá a bá ti ń ṣàyẹ̀wò ara wa lè tètè mọ ibi tí nǹkan bá ń ṣe tá tètè dojú ìtọ́jú kọ gan bẹ́ẹ̀ ni. On the 28th oṣù tó kọjá ni wọ́n ṣe àjọ̀dún ọkàn ní àgbáyé. Kíní jẹ́ ọkàn gan bẹ́ẹ̀ ni. Èmi máa sọ pé ọkàn ni ọba ara. Báwọn èèyàn bá sọ pé ojú lọba ara màmá níbẹ̀ kọ ìmọ́lẹ̀ ara lójú arẹni tí ò lójú tó sì ń gbégbèsè ayé tó lọ́n sì tún dá lọ́lá tó ń lọ́lá tó ń lo dáúlà lọ títí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tọ́kàn rẹ̀ bá dúró níṣẹ́jú kan ìtọ̀hún ò sì láyé mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí ẹ̀ lèmi fi máa sọ pé ọkàn gangan ni ọba ara. Kí wá ni àwọn iṣẹ́ tí ọkàn ń ṣe ní ara yìí gan? Ọkàn gangan ní jẹ́kẹ̀mí ó wà bẹ́ẹ̀ ni. Ọkàn sì ní àtọ́jọ́ tán bá ti bí ẹ̀dá báyìí ní ti máa ṣiṣẹ́ ẹ̀wòye ọdún tẹ́lòmíà lò láyé ọkàn ò kí ń dúró ṣẹ́jú kan pì bí ó sì máa ṣe nu látọ̀jọ́ tán ti bí. Tẹ́ ẹ bá sì lọ wo àwòrán àwọn olóyìnbó tẹ́ ẹ bá rí bọ́kàn ṣe ń ṣiṣẹ́ rí pé bàbá àyáláyà ṣe ló ń ṣe. Ṣùgbọ́n tó súnmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ dáadáa ni pé ọkàn yìí ní máa pọ́ǹpù àjẹ́ ti gbogbo sísítẹ́ẹ̀mù ara tí ara fi ń fọ́nṣàn ṣe rí bá ṣe ń gbé ọwọ́ tọwọ́ fúyẹ́ yìí torí pé ọkàn ṣiṣẹ́ ó pọ́ǹpù ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló jẹ́ kó fúyẹ́ ló jẹ́ kó rọrùn láti gbé bẹ́ẹ̀ ni. Ọmọkùnrin kan wá sí ọ́fíìsì wa tó jẹ́ pé a ṣètọ́jú ẹ̀ tá a gbé lọ sí hospital nígbà náà tí wọ́n á kú tètè ẹsẹ̀ ọmọ yìí nígbà tí ìyá ẹ̀ ń gbé ẹsẹ̀ yẹn lọlé ìyá yẹn sinmi tẹ́ ẹ̀ márùn lọ́nà torí olówó wo bí irin ni. Ohun tó sì jẹ́ kó wúwo ni pé ẹ̀jẹ̀ ò rọ̀nù bẹ́ẹ̀ mọ́ kò yé yín so ara tó fúyẹ́ yìí bí ẹ̀jẹ̀ ṣe ń ṣiṣẹ́ ń bẹ̀ ló jẹ́ kó fúyẹ́ bẹ́yẹn bẹ́ẹ̀ ni. Ọkàn ló wá ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ní máa pọ́ǹpù ẹ̀jẹ̀ káàkiri gbogbo ara bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kò sí bí ìbá àṣírí kéèyàn ó ra nǹkan tuntun tó bá ti ń dàgbà díẹ̀díẹ̀ yóò mọ rẹ̀ ó yí àwọn tí wọ́n ń lo mọ́tò téèyàn bá ra fuel pump tó ń pọ́ǹpù epo wọnú ẹ́ńjìn mọ́tò òun. Tí fuel pump bá sì jẹ́ tuntun ṣáṣá ó ní pọ́ǹpù ẹ̀jẹ̀ tí ó sì yóò pọ́ǹpù epo tí ó tún rí tọ́nù ẹ̀ fúnra ẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó ń bá ti ń rẹ̀ díẹ̀díẹ̀ yóò máa pọ́ǹpù epo mọ́tò máa ṣiṣẹ́ o ṣùgbọ́n kò ní lè rí tọ́nù ẹ̀ mọ́ ìgbà yẹn lẹ́mọ̀ sọ pé mọ́tò yẹn ń jepo bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ọkàn náà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti kókó ta ti bí téèyàn bá ti ń dàgbà náà ń mọ rẹ̀ o náà díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni. Pàápàá jùlọ àwọn nǹkan tá a máa ń jẹ. Ṣùgbọ́n téèyàn bá ti ń dàgbà láti máa fún ọkàn rẹ̀ lálàáfíà a máa ń sọ àwọn nǹkan kan pé kí wọn ó yẹra fún nílé jẹ bẹ́ẹ̀ ni. Kà sì máa sọ fún wọn pé nǹkan báyẹn máa jẹ́. Orí ọkàn yìí ni bàbá ara bẹ́ẹ̀ ni lọ bá ara. Ṣùgbọ́n tí ara n ba ti okunrin ti ara ba ti n de ara agba die die ri pelu mi to ba lo si to je agbalagba to ba joko ti o lo si bi kankan ngba ti o ba dide ese re ati wu ki lo fa okan to n pump eje yi o pump eje se sugbon ri tonu yen o sise to be ni lo je ki ese yen wu ogbon wa la ba la si la koko e je ka ma se exercise ka ma se ri idaraya daada papa julo ka ma jogi be ni se ri ni bi isu eyin ese wa isu to wa ni bi eyin ese yen o ma ran o ma ran okan lowo o ma ran lowo lati pump eje yen pada soke bokan ba ti pump e si sale be ni ori ide ele fi ri pe awon oloyinbo ko si mo se darugbo to mama kan wa le le enu jo meta yi mama e ti le ni 80 dada ti ngba ti mi ati mama e ba so ra ni pe ohun se exercise lowo bayi won ko ni dandan won pa ni dandan fun won lati ma se exercise lo ni a le ma je keje yin o ma flow ko ma circulate bo se ye ko se won si mo da kun alaafia ara wa ni be ni so tori idi eyi e ma gbianju lati ma se exercise te ba ji e ma gbianju lati ma exercise ke ma jogi even iba je nu ogba le yin nikan ke jogi yen bi iseju die ke lagun be ni in mo dakun alaafia ara wa in si mo je ki okan osise re bo se ye ko sise ni be ni tori idi eyi e ri awon Chinese awon yen won ti mu ni ronu to je pe en ti o ba le sare kaakiri won se awon amon machine awon masaja machines yen lori sirisi ti agbara oni kaluku ba le ka ko ni ko mo lo ni gbogbo igba lati mo fun ki eje ara re le ma flow dada lati mo dakun alaafia ara re be ni ati ka exercise yin ati ka kun ise yawa odo pe odo lo ye ko ma se agbalagba na o necessary e lo won agbadura wa sugbon eni ti o ba wa le ma se na se sare kaakiri yen to lo ba bu la siri ko ra awon masaja machine yen ko mo lo ni gbogbo gba lera lera be ni tori e awon tan wa so office wa o ba ni abare medi machine yen wa nbe je pe awon eyan ma nse fin lo lati fi se exercise a le je keje o ma circulate ninu gbogbo ara en ti o ba lanfani lati ma se exercise ti o si ni anfani lati ni masaja machine e le ma wa si office wa ni Olakunle ni office opposite Olupo Central Mosque ke wa ma lo awon masaja machine yen a le ma ran eje lowo a ma ran ara lowo lati je pe eje ma flow ko ma lo gbogbo bi to ye ko lo Olorun agbadura wa de ni ti o ba alumi to ba rin to ba sare die aye akan re o mo ti pi be ni on tin re niyan se mo pe gbe mo se ma so pe rile won ma fi o ma bi onu ma je bi immune system to ma ran awon eya ara lowo so immune system yen lo tin weak die eni ti o ba ri pe boya okan ba tin si pi ju be ni e je kin ton o wa ye kan ma simi dada se ri ni bi okan se ma nsise pi o ye ko ma ti pi sugbon ti wa la ba ti poju e yo ma si pi le ri ara won to ba tin se be se mo pe o tin si o fa work niyan se to nse tin poju niyan kabisi le du mari teyan ba wa bi temi ba ti fe bo lara eyan e ri pe ise ti okan ma se ise nla ni be ni lu wa sise agbara yen titi ha olorun o saanu fun wa so tori idi eye je ka ti eyan ba tin dagba de agba mi kan je ka sora pupo lati ma je nkan dindin kasi sora pupo lati ma je nkan olora tori won mi so pe ka gbalagba ma sora fun eran ni jije wa address na kan ma je bi boya bi igbin bi awon eran ti o se eran to ni ora sa mo ki ore mi olariwaju mi ki omo ibile aku eni o ya àti bàbá ẹ pàdé ní jùmọ̀ àti lé ní bẹ́ẹ̀ ni. Ní kí ọmọ ìbílẹ̀ láti àpáta gangan ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà. So ẹ jẹ́ ká sọ́ra fún nǹkan dídín láti máa jẹ púpọ̀ jù ẹ jẹ́ ṣe rí adùn iyọ̀ orí àwọn lásán ni mo ṣe àbúrú fara ni a jẹ́ ká sọ́ra fún iyọ̀ láti máa jẹ púpọ̀ jù ẹ sì jẹ́ ká sọ́ra fún àwọn magi oríṣiríṣiríṣi sí yẹn náà láti máa jẹ bẹ́ẹ̀ ni ọkàn ò fẹ́ràn gbogbo orú nǹkan báyìí. So ẹ jẹ́ ká máa jẹ èso bíi apple bíi pineapple nkankan yẹn ẹ jẹ́ ká máa jẹ èso ká jẹ́ kí èso pọ̀ púpọ̀ fún wa ní jíjẹ láàárọ̀ ká tó di pa máa jẹ oúnjẹ gidi tẹ̀tílẹ̀ bá dẹ̀ tí wọ́n ń sọ ẹ jẹ́ ká máa sọ́ra fún heavy food bíi àwọn àmàlà ẹ̀bà nkankan yẹn láti jẹ̀sùn tàbá máa jẹ̀sùn ká ti tètè jẹ láti bíi aago márùn sí mẹ́fà àti digest díẹ̀ kó tó di pé èèyàn sùn bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tẹ́ bá rí pé bóyá tán bá rìn díẹ̀ àbí nǹkan kan wọ́n ṣáṣà kíyèsí pé ọkàn wọn ti ń ṣe pìpìpì jù àbí torí nínú ọkàn yìí náà ọ̀rá náà máa ń di bẹ́ẹ̀ ni. Ẹ rí tẹ́lòmíì bá sùn tẹ́ bá ti ń bọ̀ lẹ́yìn tí mọ̀ pé lágbáyà yóò máa hun ni ọkàn yẹn ti ń tóbi jù nìyẹn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rá ti ń pọ̀ lára ẹ̀. Tó fún gbogbo ẹ ní àìsàn ọkàn tẹ bá ń ṣàkíyèsí ṣe mọ̀ pàrọ̀ bàbá wa gbogbo nǹkan ni wọ́n ti ṣe ètò sílẹ̀ fún bẹ́ẹ̀ ni. Ìgbìyànjú kékeré kan ni màá kàn fún wa ó wà lóríṣiríṣi òṣùgbọ́n eléyìí kéré púpọ̀ tó jẹ́ pé ẹ̀yin náà lè ṣe fúnra yín ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí náà la máa ṣe nílé iṣẹ́ wa but àwọn nǹkan báyìí náà sì ń ṣe fún àmọ́ fún yọ̀ǹda fáwọn èèyàn tá a bá lágbára láti ṣe ọlọ́run sì gbàdúrà wa. Ẹ̀rí kí lè máa bá mi wọ ẹ bá ń wá ewé ìpín ṣan pépà leaf yẹn bá ń wá ewé ìpín ẹ wá àkópọ̀ díẹ̀ ẹ wá èso abèrè ẹ wá yẹn náà kò ṣe díẹ̀ bóyá bí agolo kan abagolo méjì ẹ wá ìyèrè black pepper ẹ wá òun náà bí agolo kan abagolo méjì ẹ wá lọ ẹ lọ wọn ẹsẹ rí ewé ìpín yẹn ẹfọ ẹ ṣàṣàbẹ ẹgún ẹ wá ṣàṣàbẹ ilé kó fi gbẹ ẹ lọ di powder ẹsẹ kò kúnná ẹ lọ èso abèrè yẹn náà ẹ lọ náà ẹ lọ di powder ẹsẹ òun náà kó ná okun ná ṣe rí ìrí yẹn lọ náà di powder ẹsẹ òun náà kó ná okun wọn ẹ wá da mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ ó ti yé yín ẹ pòpọ̀ dáadáa ẹ kàn wá máa fi mu ẹ̀kọ́ ẹ máa fi mu kọ́ ní alẹ́ láàárọ̀ àti lálẹ́ tàbí tó bá pẹ́ máa fẹ́ máa fi prevent ni bí prevention ẹ máa fi mu ẹ̀kọ́ ní àlàálẹ́ mo máa ran ọkàn lọ́wọ́ láti ṣiṣẹ́ ń sì máa bọ́ọ̀nù àwọn fat tó lè máa jẹ́ kí ọkàn máa wú bẹ́ẹ̀ ni ìyẹn náà jẹ́ bí contribution wa náà fún àjọ̀dún ọkàn lágbàáyé tí wọ́n ṣe kọjá ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn bẹ́ẹ̀ ni. Ọlọ́run ó gbàdúrà gbogbo wa. Ẹ rí fún àwa àwọn èèyàn wa torí ẹyìn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí títí ti ọlọ́rọ̀ ajé yìí. Ṣé rí ìgbàgbọ́ òní gbogbo nǹkan? Ibi tí gbàgbọ́ oníkálukú bá sì wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìṣura rẹ̀ máa ń wà. Ẹ rí pé obìnrin orísun ẹ̀jẹ̀ ni tó di aṣọ Jésù mú. Jésù kan ló ní kó wá ìgbàgbọ́ rẹ̀ ló mú lára dá òun nígbàgbọ́ pé tó bá ti di aṣọ Jésù mú orísun ẹ̀jẹ̀ òun ó dá ó sì di aṣọ rẹ̀ mú orísun ẹ̀jẹ̀ rẹ̀ sì dá ìgbàgbọ́ rẹ̀ ló mú lára dáhùn bẹ́ẹ̀ ni. So gbogbo ohunkóhun téèyàn bá fẹ́ ṣe téèyàn bá ti fi gbàgbọ́ ṣe ìgbàgbé yóò ṣe bó ṣe ń tọ́ ṣe fẹ́ ni bẹ́ẹ̀ ni. Ẹ rí pé tá a bá ṣàdúrà náà ni wọ́n ṣáda sí tá a bá kafátíà tán á ṣe àmì ìgbàgbọ́ ńlá fi ṣe àmì àdúrà gbàgbà ògbà ọwọ́ ọlọ́run ló wá. Ọlọ́run wọ̀ lásìkò yìí ó gbàdúrà gbogbo wa. Ṣùgbọ́n láti fi mọ̀ pé processing wà ni àwọn ìdẹ̀ràn tá a máa rí nínú ayé òun bẹ́ẹ̀ ni. Ẹ rí i pé nígbà tí Jésù fẹ́ lajú afọ́jú ó bu amọ̀ ńlẹ̀ ó tutọ́ sí wá lẹ́mọ lójú ó ní kó lọ wẹ̀ dànù lódò ojú ẹni tó ń dẹ̀ ṣiṣẹ́. Tí Jésù bá ní kójú rẹ̀ ó là lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣeé ṣe kó là ṣùgbọ́n ká lè ba mọ̀ pé processing wà ni wọ́n fi ṣe gbogbo yẹn bẹ́ẹ̀ ni. So ìgbàgbọ́ ẹlòmíì rọ̀ mọ́ processing yẹn bẹ́ẹ̀ ni. gbagbe elomi si ro madu apon bele mo gbagbo na ni gbogbo e eta fe fun ale ni to dabi asina ola fun eni to nba nsise ni o be ni ale dake ka joko ka mo ni ko ri ofe mo po si agbiyanju ni to oluwa ti so pe nu ogun oju wa lati mo je lati mo mu so ogun oju wa yen ni o fi alubarika si be ni tan ba wa gbiyanju ogun oju wa yen awa le mo se ajo fun talajo san eri asina nla lele ye je ki fun yin ki yonde fun yin tokan tokan e lo ba nwa egbo today egbo today e ba nwa ewe ile fun losun ewe yen ma dabi bi ogede ba sugbon yo ni white lara yo si ton ni bi red lara oni won pe le ewe ile fun losun ko en to ba ti ri na ati damo ko ye yin e ba nwa akọ alangba kan e ba nwa ewe gele te ba do wo awon ton ta liwe omo so pe fe ra ewe gele e te ba ti e wa ewe gele e wa wa adan adan yo kan na e ri alodo liwe omo akọ alangba na e ri alodo liwe omo ewe ile fun losun yi e ma ri jaladugbo e si le ri alodo liwe omo egbo today na e ma ri o na se ri ewe meta egbo kan ewe bi meji yen ati akọ alangba ati adan kan yi e wa gun gbogbo e po egun mo ose dudu abose to ba wu yin ko ye yin te ba ti wa gun potan e wa ko sinu ikoko ajere bi ikoko kekere ba ni ti mo ni ofoto foto lara bayi e ko sinu ikoko ajere e wa gbe sile fun bi 24 hours odidi 72 hours odidi ojo meji ko niyan e gbe sile fun 72 hours ojo meta leyin ojo keta e ma fi we laaro pela dura sina ko ye yin ko na odi mo en ton na edi mo loko na kin di malada mo po mi o kin duro ninu ajere be ni ko si nu soro ten ton iba ni ona to ba di mo la se leduare olohun awo lagbagbe abasi be ni mi e se jele ninu won yi to wa so fun awon iyan awon matchmaking awon matchmaking ta man se awon tan man bere fun awon tan man sopo mo ma so fun lopolopo gba pe ki sere la wa nse o ki sere la wa nse o so e ma en ti o ba ti o ba mo to nse kan ma pe wa rara mo soro nipa arabirin kan ti mo ni arabirin yi pe osise ijoba ni sugbon ko bi mari o si ti dagba so o na si ti gba fọlọrun sugbon o ni di okunrin ti o je bi eni keji re to je agbalagba ti o kan ojo je oloro baba kan pe mi pe o ni fe si arabirin mo ni ki baba e o yoju o ni rara ki en fo ni number re ni en to n ta baba fe se beyan kan ni dede fun ni number e yoju e polo normal protocol so ka to mo pe e mo n te se lori e wen to ba nife si obirin to fe fe gege bi ki aya ti o je ni keje to ba jo kunrin na lo ba fe obirin ti o je ni keji le e kan si wa lori number ta ma fun yen na ni 02503 2695 dan ka du ne ba ndagbere pe odijo mejo ka le mo keru wa die die
1: e seun ibi ti a ti soro ni ninu titi di ijo mejo wa ko to di mo dupe lowo gugu eyin ti patronize wa lori oja wa mo ki baba pe wo mo mo ki oje omo west ati baba mi keta e da ko ma binu ko yin sapa mi lori e se mo dupe gege bi emi tun se ma so ma tun so wi pe awa n ta isu isu to da niyan to se gbere ile ana ti o ni baje opposite ile ogun mola ni bere e si le pe mi te ba si fe fun wa ni moran okan abi mi e le pe mi sori ago 07032617440 le kan se oruko mi ni honorable Bola Tairo Odijo Mejo
0: e ri to ba di ago meje ni ago mejo ni ale ni e pade wa lori eto ta loye pelu Adesoye omo to so right to ti di aro omo ndi e pade wa lori eto bi aye nlo pelu Adesoye omo to so kan na ojo mejo la tun pade lori eto ati gbadegba yi mo ma so pe oniṣowo la wa n ba ni talera le kaakiri le owo ja wa si de orilede kutonu alawon le kaakiri ni lubadan ya ni nigboro ani ni new site be ni ani awon le be seri eje ke n koko so ile ifun wa pe investment te you je life investment eyan le ni to kan le bale be yan ba ti e dagba oni ke yan ni property be ni bi yan ba dagba bi yan ba ra property le ni bi o ba ta leyin ose kan ko le depreciate appreciate si ni be ni so o da te yan ba lowo lowo instead ti o fi ra si le ifowo fa pamọ se mo pe le ifowo pamọ eyan fun ra re wa nbe gan te ba sign le ni te ko ri esi usale te sign lona te ba ko ri esi oke won so fin pawo ni fun lowo yin eyin te si ni wa nbe won roju yin o ki ton wa mo si mo se ri pe eloko ti lo ni bi asa awon omo igboro sugbon teyan ba ni property o lu ni nkan yo je yo file fomo omo tun je yo tun file fomo ti e na be ni tori di eji to lon babo la se je ka gbianju ka ma ni dukia ni pamo ni ese jenu den enikeni na olorun agbadura wa re oni se wa awon kan pepepe ko to di pe yo diran to e gbianju lori e olorun si ma nlu wa ni sababi lati se itoju awon ta se fun yin awon ti won le se won ma kan si wa ta ma ba won se pelu owo kekere to lo si ma ngba be dupe lopolopo gba awon ta se fun wa na awon eyan ma give testimony gan sugbon se mo pe fi aye ele lori eto tori asiko ti o to nkan pe kan yo mo pe kan ma give testimony ni be ni sugbon awon eyan ma dupe gan olorun ati gbadura gbogbo wa ugbọn mo so iya kan pe mi lose to koja o ti e pe mi lose yi na ni o kan dede pe mi ni arin oru ni lo ba ni ke njo mo ti fa won ni nkan ri ta won si lo koda won na tun fa won eyan te won si dupe lori e sugbon nkan se de se ni kan bayi owo ewu ese re wu so kin la won le lo fun won ni a kan lo se test n to le fowo wu ese wuwu nkan orisirisi ni sugbon ta ba se test ta ba mo pe nkan bi bayi lo fa n to ba fa ye le yan adoju ogun ko e ma se self medication o te ba si di pe nkan se eyan ese test ke mo to se gangan ke le mo bi te doju eko olorun agbadura wa eri nibi kibi te yan ba fe wuwa te ba ti bori akala e so pe olakunle traffic light le nlo te ba ti so nbi olakunle yen e bere olupo yi central mosque opposite olupo yi central mosque yen be lo office wa wa ibe ni oba ni abaremedi wa ibe na si ni an lo fun di king property be ni ani property kaakiri anile kaakiri itagbara yin ba ka ni bo se new site bo se nu igboro olorun agbadura gbogbo wa a jo ma tesi waju la se olorun lori igbianju aye na si ni tu olorun gbadura wa olorun ba wa se werewere olorun si ni je kiti wa na osoro se e le fe kan si mi number ti mo ma nlo na ni 080 5095 a lo le ni 30 pada ni jo mejo la se ledumare dr tavik le mi je omo to so loruko baba mi kirun agunbe onile obi awala ma wa o ina si la ma ba odijo mejo e seun

0: gbé àwọn ẹ̀rí yẹn jáde.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ìpè orí òkè yìí tó jẹ́ kí n túbọ̀ mọ̀ sí lẹ́ẹ̀kejì.
2: Ẹ ti sọ̀kan nù rí.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìgbà wo lẹ sọ́nù?
1: 9 years ago.
2: 9 years. A tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ń bá yẹn. Kí ló ṣẹlẹ̀ sọ́mọ?
1: Ó ń lọ sukúl náà ló l'accident, ó dẹ̀ kú instantly. Ó pé 21 years. Ó sì wọlé sí àgọ́ òwòye ní yá yẹn. So ó ń padà lọ sí sukúl ló l'accident. Then àbúrò ẹ̀ náà ó pé 21 years lọ́dún yìí. So ọjọ́ Sunday ó ní pé òun fẹ́ lọ wá márúwá tó máa bá òun kó ẹrù lọ sí àgọ́ òwòye.
2: Sukúl ti dà kọ́kọ́ lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Mo náà lè lé náà tó lọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo ń gbọ́ díẹ̀ díẹ̀.
1: So nígbà tó ń ṣàwọ̀ mọ́tò mo wá ní àárọ̀ ọmọdé yìí dẹ́n sọ mí o. Mo wá ní Ọlọ́run bàbá alábíyá mọ́ má jẹ́ kí ni òṣìṣì tún jó mi lẹ́ẹ̀kejì o. Kí n ṣe máa fọ̀rọ̀ ògùn lọ́jọ́ Sunday yẹn. Fóònù ṣáà rìngì. Mọ́ mi mi, mọ́tò wọn l'accident. Mo ní yé Ọlọ́run bàbá alábíyá mọ́ jọ ọjà rè. Mọ́tò wọn kọ́ tọ́ǹbù tọ́ǹbù. Ó wá yí padà sí táwọn ti ń bọ̀. Gbogbo wọn wá fún sí títì ká. Ọwọ́ ló ń fi ṣèṣe. 21 years náà lẹ́gbọ́n ẹ pé tó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bàbá alábíyá mọ́ tó jẹ́ fojú sunkún wọn mọ́. Ó jẹ́ kí n rọrùn. Gbà tí yẹn ṣẹlẹ̀ ọ́n ní èmi ni mo pa. Pé àjẹ àjẹ ní bíbélì ni mí. Pé mo kàn máa ń pretend ni. Ó dúpẹ́ pọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ kò jọ Ọlọ́run jẹ́ kó tó fọ ohùn sí mi lẹ́ẹ̀kejì. Mo dúpẹ́ Ọlọ́run ìpè mi.
2: Gbogbo abiyamọ tó ń gbọ́ mi nínú ilé ẹ̀kan yíra ẹ sọ pé Olúwa má jẹ́ ká yóò gbọ́ ọmọ lọ́wọ́ mi.
3: Olúwa má jẹ́ ká yóò gbọ́ ọmọ lọ́wọ́ mi o.
0: Màmá Ọlá ní Sunday kejì nínú oṣù October. Ọlá náà lọ máa ṣèdúpẹ́ àwẹ 21 days tí a gbà. Níbi tá a ti tẹ́ pẹpẹ ọpẹ́ ńlẹ̀ fún Ọlọ́run. Pẹ̀lú ijó àti ayọ̀ ní sà. Ajọ́ funfun ní gbogbo ènìyàn dẹ̀ máa wọ̀ wá. Tó bá ti ń bọ̀ rí wípé mẹ́yàn mẹ́fà wá. Ẹnìyàn náà jẹ́ oore ọ̀fẹ́ àwẹ̀ yẹn nìyẹn. Jíjẹ mímu Ọlá ìrọ̀rùn ló bá dé nítorí a máa wéwọ́. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọrẹ abiyamọ màá jẹun ọmọ ni gbogbo wa máa dálé ní. Tó o bá ti darí rí pé o dá tòní. Tó o bá ti darí rí pé o tún dálé ní torí pé òun la fi ń gbé prógrámù yẹn kiri. Kò sí iye tá a lè fi ṣe o. Ìbá kéré ìbá pọ̀. Ṣé àrí wípé o dá sí wà á jẹun ọmọ láyé. Inú mi dùn láti kéde fún ọ pé lára kan tí àwọn abiyamọ ti ń retí ti dé o. Àǹfààní ńlá ti sílẹ̀ fún àwọn abiyamọ o. O ti gbogbo abiyamọ ti ń dúró de Ọlọ́run ti jẹ́ kó ṣeé ṣe. Gbogbo abiyamọ fẹ́ lọ gbàdúrà nílùú Jordan nílùú Israel. Bàbá alábiyamọ ló dẹ̀ ń kó gbogbo abiyamọ lọ. Ṣọ́gbọ́n kan báyẹn nú gbogbo abiyamọ ló dùn lọ́wọ́. Kò sí kan méjì tá a fẹ́ lọ jẹ ní ilẹ̀ mímọ́. Mo fẹ́ ká àjọ lọ gbàdúrà fún àwọn ọmọ wa nílẹ̀ mímọ́ ni. Ó dẹ̀ dájú wípé èsì ibẹ̀ máa ń yàtọ̀. Èmi lè fọwọ́ rẹ̀ sọya o. Nítorí nígbà tí èmi lọ tí mo padà dé mo rí èsì o. Nítorí náà tó bá fẹ́ wà lára àwọn tá a jọ fẹ́ lọ. Pèmí jẹ́ kí korúkọ rẹ lẹ̀. Ẹ̀yin ọmọ bàbá alábíyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
2: Ó gbà ó adúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábíyamọ o. Ààyè ló wà.
4: Hello, hello, Prophet. 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: La la la la la gelu FM, jagaba gogo retio.

0: gbàdúà ní òní. Torí ohun tí Olúwa fún mi rèé tó sì kún fún agbára Ọlọ́run. Mezava leheme nobe kadaya manadash. E kíyèsí sá, ẹ má fi eléyìí ṣeré, gbogbo ẹ̀yin tí ẹ bá lè múra lórí ẹ̀. Ọwọ́ àdúà yìí máa pọ̀ díẹ̀ ní òní àti ní ọ̀la. In fact, màá gbà yín níyànjú pé kẹ́ ẹ tẹ̀lé mi dáadáa. Mo kíyèsí pé tó bá jẹ́ ìpele tí mo wà yìí, mo ti bẹ̀rẹ̀ láti àná, màá dẹ̀ máa tẹnu mọ́ títí di ọ̀la. Ọwọ́ ènìyàn ti ń ṣe ẹ̀dá lóore. Ọwọ́ ènìyàn ti ń ṣe ẹ̀dá lóore. Tó bá jẹ́ ìpele yẹn sà, a nílò àdúà. Èmi mo sọ bẹ́ẹ̀, a nílò àdúà. Bí Olúwa bá ṣe tán láti dá èèyàn lò, yóò dáhùn ni. Ṣùgbọ́n tólúwa bá fẹ́ lo èèyàn, ìdíwọ́ lè wà. So, a nílò àdúà sà. Ènìyàn máa fẹ́ ṣe bí èèyàn. Ènìyàn ó fẹ́ wùwà ènìyàn. Àdúà nìkan lá fi lè tún ọ̀nà yẹn ṣe kó lọ geere. Torí ẹ̀ ni màá ṣe bẹ̀yìn pé ẹ jájọ gbà á. Ẹ múra sí eléyìí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run. Ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láàjọ gbà á láàárọ̀ yìí. Àní ìwọ náà nílò ẹ̀sà kí wọ́n ṣíwé ìrántí kan. Ìwọ náà nílò ẹ̀ láàárọ̀ yìí kí Olúwa dìde fún àánú rẹ. Ìwọ náà nílò ẹ̀ láàárọ̀ yìí kí Olúwa kó rán àánú sí ọ. Ẹ já gba ilé iná, máa wá ṣe nǹkan kan. Ẹ̀yin wo lẹ lè rí òróró fi sí ọwọ́ yín méjèèjì ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Mo sì wá mbẹ̀, kàn anointi ọwọ́ rẹ méjèèjì, àtẹ́lẹwọ́ rẹ méjèèjì, kàn anointi ẹ̀jájọ gbàdúà. Àkọ́kọ́ leléyìí, ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, ọ̀nà ìṣerere tí ènìyàn tì mọ́ mi. Olúwa fi àánú sí ọ̀nà ìṣerere tí ènìyàn tì. Olúwa fàánú sí, ẹ ṣí fún mi, ẹ fi àánú sí ọ̀nà ìṣerere tí ènìyàn tì. Ẹ fi àánú sí, ẹ fi àánú sí. Oyè àdúà
1: orúkọ Jésù,
0: ẹ̀yà bánú báyà báyà
1: báyà báyà ọ̀nà ìṣerere.
0: Fi anu se,

0: ẹ̀kú mi kẹ́ ẹ tẹnu má dùn àìsà ẹ pin orúkọ jésù ni kẹ́ ẹ pin ẹ̀mí mímọ́ ẹ̀yin aládùn àní kẹ́ ẹ múra o ọ̀nà ìṣerere tí alágbára òkùnkùn tì olúwa ẹ fi àánú àti ojúrere ẹ bá fi ṣí láàárọ̀ yìí ọ̀nà ìṣerere tí alágbára ilé wa tì ẹ fi àánú àti ojúrere ẹ bá fi ṣí oyè àdúrà
1: lórúkọ jẹ
0: àyàfà ní àná àyàfà kẹlẹ
1: ọ̀nà ìṣerere
0: ẹ fẹ́ ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ṣí.

ẹnu nígbà kejì ó ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ò dẹ̀ dáríji ọ ẹnìkan wà ń bì sẹ́ ìṣe rere tó tọ́ sí ọ tí alágbára ènìyàn sọ pé òun ò ní gbà àfi tó ń bá jáde láyé.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kí yín tológun tológun mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kí yín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí sátọ̀dé ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí à ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí. Níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwà lásán gbogbo ilé ni mo kí good morning sir good morning ma how are you and how was your night. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó dìde ńlẹ̀ mo fẹ́ ká lọ síbi pẹpẹ ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ today is 10-10 ẹni 10-10 ọjọ́ pàtàkì pàtàkì àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀ gbogbo lẹ́dà níbo lẹ wà mo gbọ́ létí mi ni ẹ ṣe fi òní dá májẹ̀mú bí èmi Ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn ọ̀pọ̀ yín lẹ ọ̀nà tí òní tẹ ó dúpẹ́ òní ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá olúwa ní ká fi wọnú májẹ̀mú gbogbo lé máa fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú o nínú prógráàmù tí mo wà nú ẹ̀yìn so gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹja lọ síbi pẹpẹ ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì pé bàbá mi mo gbé ọ̀gà olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gà o olúwa èmi gbé

0: ẹyin ọmọ ọlọ́run nìkan kí mọ̀ ń gbọ́ ni a wà dàbí eré ọdún ti ń lọ sópin ọdún ní lọ sópin ẹ̀mí rẹ ò lọ sópin gbogbo ẹni tí ń gbọ́ mi ẹ̀mí ẹ̀ ò tí ì lọ sópin o ẹ̀mí ẹ̀ ò sì ní lọ sópin o ní kúkú òjijì in the name of Jesus ẹ gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà ń sọ́nà church bá a ṣe sóúnjẹ tó ń kálukú ṣe tó fẹ́ nìkan lọ́la o lè fún lówó tí è sóúnjẹ bọ̀ lónìí tọ́jẹ́ ten ten sóúnjẹ àti ọ̀la ó tún wá wu tálíkà kan wà tó fún lẹ́bùn o lè mú aṣọ kan tó tí ì ràn o lè mú bàtà tó tuntun kan o lè mú aago ẹ̀ mú bọ̀ ní chọ́ọ̀tì lọ́la so tomorrow is going to be exchange of gifts kò sẹ́ni tó lè na ẹ̀bùn yẹn sí àjọ fi ẹ̀bùn ọlọ́run gbọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ máàkì ibi táyé rẹ dúró tó dé báyìí kọ wá wo ohun tí ó ṣẹlẹ̀ kó tó di next year giver never lack giver never die àfìgbà tó ọlọ́run bá tó san oore tó ṣe ìyẹn nìkan kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi polówó ẹ̀ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí facebook youtube àti tiktok ẹ bá mi ṣí àrẹ̀ fẹ́yàn mẹ́rin mẹ́rin ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ saturday tí ń bọ̀ ó dín ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí òní graduation fún gbogbo àwọn bible school òní graduation òun lá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ̀lẹ̀ ẹnìkan ní wọ́n mọ̀ láàfowó wọlé ni ẹ̀fowó wọlé ni o iye èèyàn 1000 láfẹ́ accommodate so ní agbára ẹlọ́run thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múni lágbára ọlọ́run wá sì fi certificate lẹ́yìn lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó ọba lọ́mọ tó ọfẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ní wòlíì bóun ni màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ kìí sowó kan tó wọn o 10,000 péré ni just 10,000 ẹnìkan ní kí ni nọ́mbà kí n lè tètè a fẹ́ búùkù fún àwọn èèyàn 1,000 torí jíjẹ mímu wọn kìí ṣe ìpàdé ìkówójọ ìpàdé fún àwọn tó bá ń pinnu tán ni for leaders and gbogbo ẹ̀yin evangelist is opportunity for you gbogbo ẹ̀yin pastor for the growth of your church and gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ adarí is a great privilege number yẹn ni 081-40-63-06-99 081-40-63-06-99 ẹ pé pastor tosin ẹ mọ register bàbá ti mú àwọn èèyàn 1000 ẹnìkan ní ṣé mo fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn dọ̀la ọjọ́ friday kò sí tó burú nù ẹ̀ ọba ti lè sùn nù church opportunity ni but tó ọba register wọn níjọ wọlé at all it is only for people that registered oúnjẹ ọjọ́ méjì wà nù ẹ̀ o bí ogo ṣe ń jẹ́ ti ọlọ́run so kó o lè mọ̀ pé kì í sowó rẹ̀ bí o ṣe ń part tí ó ní àti agbára tí ó tẹ̀lé lágbára ẹni tó láyé àtọ̀run ọjọ́ thursday and friday kò ní sípàdé fún gbogbo sona church lọ́jọ́ yẹn aago mẹ́wàá sì ni lọ́jọ́ thursday aago mẹ́wàá náà ni ọjọ́ friday yóò sì mọ̀ tán ní aago méjì ọ̀sán 10-2 ni gbogbo ẹ̀yin tẹ́ ka bible yín tán tó bá wá di saturday àti gbogbo àwọn bible school a graduate yín lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Ẹ̀lú bàbá mi, ẹ káàárọ̀, èmi ni ọmọ ọjọ́ yìí o. Mo ní testimony ẹ̀mí náà ti lẹ́rìí, mo ti jèrè lẹ́yìn yìí o bàbá mi. Orúkọ mi ni Ọmọlára Olúsanjì. Nígbà tá a máa fi délé lánàá after 7-7, mo ti bá 500,000 nínú àkáǹtì mi. Ọkọ mi ló fún mi, ó ní kí n fi kún owó ọjà mi. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Èmi náà ti lẹ́rìí o, bàbá mi. Mo mú ìdá mẹ́wàá tèmi náà bọ̀ lórúkọ Jésù. Ẹ ṣe sá.
0: Nice! Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Jesus City, ṣe ẹ rántí àbẹ́ gbàgbé pé mo lẹ́bòwó lé ara ẹ̀ ló ń gbọ́ yìí. Àwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Ọ́ìlì tí mo wá fún yín, wà wá anointing agbárí rẹ̀. wa anointi ese re otun atese re osi wa wa ki gbe pe baba mi ko to di wo yo odun tin bo se nkan kan bayi ninu aye mi mo nbo eje n gbo ntin mo mo isona engineer ja woli
1: oruko mi ni iyafin adebayo o ma dupe lowo olorun fun ori tolorun se ninu aye mi ma ni olorun fi mi sile nigba ko kan ki ma satori asan tori mo tin send awon eri mi si waju o dun mi ti eri o kan mi ni Jesus City lana nitori pe arugbo ojo dabira yo ninu aye mi omo mi wa ni UK London precisely awon na ma join program te ma lo se ohun ati yawo e emi na ti ma mo tin wole mo tin jade lati 2019 to omo mi ti se graduation to jade university mo lo nigba yen so mo tin wole mo tin jade lati gba yen mo wa le wa se wedding mo wa se traditional wedding won ni October ni wo yodu to lo awa na lo awa meji emi o kan ma send awon kan ti ma se si mi emi ni mo type ni mo ko gbugbo awon kan ta type ta lo ta ko lo sabuja won de fun gbugbo wa ni visa mo se n ba yin soro yi baba mi visa wa lowo mi tin ba tun ma lo tin ba fe lo lo lati le mo iwe wa lowo mi tin mo fi le lo olorun ojiji na lo se o mi o ti e ti join church igba yin ori afefe ni mo ti ma n gbo tori fun ara mi na ni mo ba ipe yipade lori Facebook ati gba yen laye mi ti yipada osu mewa ni mo fi ko ile leyin igba ti mo pade ipe yi osu mewa ni mo fi ko ile ti mo fi ko sibe sugbon igba to di October 1 October 1st boko mi bomo mi se pe mi niyan wi pe awon change moto awon ma send the picture moto yen sin yi daddy ah inu mi dun moto ti won se ni September o ni won ra ni October 1st ma send moto yen sin yi
0: na mo ri moto yen mama mo ri bo se ndan bi oju asewo ah nkan be nbi kan mama gbogbo mama to ba foke mama mo ba wi o omo ri oro na lo in the name of Jesus eje n fowo atomodi mama ilenu mo nbo n gbo tan gbogbo eyin omo olohun gbogbo eyin te wa n sona church beyin no se sonje niyan a jo se po ni eje e sonje to da fun ra yin loni to ba tun jola sonje te nikan na mo wa wa tatalika kan lo re gbogbo eyin te nbo ni wema mo ti so be mi o se se temi ohun olohun ni lati iwo road e wo moto gbagi elebe so kale ni wema e bere church olohun ojiji ni bi garage yen isin alakoko yo bere ni ago meje elekeji yo bere ni ago mesan oh inu mi si ndadun because ti olohun ba ti mu instruction kan to da wa bayi iya to nla fe de bayi awon kan e mura o gbogbo le e mura o daddy ati mommy mo deja nto ngbo gbogbo yin te ngbo mi lori Facebook YouTube kan follow instruction yen ko si ni bo se tele instruction ti ayore oni kun e ba mi waasu e fun gbogbo awon eyan ba mi pe eyan meta merin ka won na o le ba se be o le padanu ibukun to nbe ni die mama yen ma soro yin bo mo nbo
1: igba to tun di Tuesday awa ninu awe lomo mi ba tun send message mi pe ohun ni great news fun mi odo o ni indefinite lowo to lo to fi wale to fi wale to fi n jade bo ko ti ni red passport o kan din di pe mi ni May pe money emi bere si ni wa si Jesus City ni March o kan pe mi ni May pe mommy ma send the program si won ton ma n gbo o ni na fe join awe ta ma n gba yen tori o fe duro de year to kuko to gba indefinite o fe gbe wole pelu igbagbo o de gbe yen wole daddy afi bo se pe mi lojo Tuesday pe mommy I have a great news for you bo se pe mi ni to send the message o kan fe ki wo ko o fe wo ya mo online o pe ni bayi ko ti e lo message si mo gbe ki lo sele lo ba ni won ti fun ni red passport
0: engineer ki won fo mo mama yi
1: lo ba ni won ti fun ni red passport
0: adua mi bere si gba po gbogbo awon tin be UK ba se n gbadu omo won na mo wa be eje mo gboro mama ibo eje mo gbo won bo
1: daddy olorun yin dun si eyin o de le se nkan fun olorun yi ko ma san fun yan pada ni ilopo teyin lero ore majemu ti mo ma san mo ma san temi ma san tawon omo mi ma san ti yawo e olorun o de fi ore yen doju ti mi daddy o dupe lowo olorun ipe to daju oni ipe yi ah e ma tesiwaju ni daddy idi ope mi leleyi o mo dupe lowo olorun ojiji o
2: mo fe adura kan lori aburu e to ku nikan loku Nigeria ko Olorun ko ba mi se irin ajo ti e na ni kankan loruko Jesu ipe yi oni ku o e se mo dupe sa ijo pe mi leleyi o
0: mama omo yin ti rona lo aye to dun loku te mo fi gbogbo ajo aye yin gbe in the name of Jesus
3: hello baba mi e ka ro sa o e ku se oluwa oluwa ma so agbara be tun e se gan we ni faya sise ranse ni fomo sise ranse o ise ranse yin a ma tesiwaju oku ni lole lai lai lai lai ipe mi o ipe ipe mi oruko mi ni omo labake lati ilu eko ewe nla branch e se o e se eku atileyin wa olorun ni fi eyin na sile o nipasẹ iyo yen ni mo fe soro npe o baba mi iyo yen ti di yo agbara o iyo agbara ni yo agbara ni o ni ile kan ti mo fe fi rent latojo yi awon eyan wa won wa ki se pe won wa won wo won lo won wa won lo ha mo wa wo pe ki lo sele ile inu estate ni ile dere ah ile owo le nbe yen baba mi ko ye mi mo wo wo mo ni ki lo de mo wa ni suru mo ni suru mo ni ma ni suru ta ma fi sise iyo yen ton igba ti a sise iyo ton baba mi mo ba gbe iyo lo o mo ba da senu gate mo da si gbo compound inu ile yen baba mi e wa lo on the first on the first te wa on the first te wa o je Thursday won fe pe mi pa ninu service pe awon to fe gbale to fe gbale daddy won wa wo lojo Thursday lojo Thursday yen gegegegege daddy tun won wa wo yen ojo ele ni yen sowo o ya mi lenu o ah ipe yin oni doku baba mi ijoba olohun te mu wa lo loruko Jesu a oni kuna re o akoto agbara loruko Jesu e ba mi ki mama

0: gbà wá. Torí wọ́n sọ nípa ọkùnrin yìí, wọ́n ní èpè náà ṣẹ́ fún. Èpè náà ṣẹ́ fún. Ẹ jẹ́ kí n gbàdúrà. Gbogbo ẹni táyé ṣe pè fún. Tí ṣe wọ́n dàrú. Gbogbo ẹni táyé ṣe pè fún. Tí ọ̀nà wọ́n dàrú. Gbogbo ẹni táyé ṣe pè fún. Tí ìrìnàjò wọ́n dàrú. Báyìí ni mo sọ lórúkọ Jésù. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ máa gba ìtúsílẹ̀. Ẹ máa gba ìtúsílẹ̀. Ẹ máa gba ìtúsílẹ̀. Ẹ máa gba ìtúsílẹ̀. Ogun yẹn máa ṣe. Ìdè yẹn máa jẹ́. Òmìnira máa dé. A máa ní ẹ̀rí. Ìyanu máa ṣẹlẹ̀. Wọ́n kí wa kó ní. A máa ní testimony. In the name of Jesus. O ẹni tó ń taṣọ yìí. Aláṣọ ni ẹ. Wọ́n dẹ̀ ti faṣọ kan yamọ́ ẹ lára. Má jẹ́ ń fà mí ya. Ẹnìkan ni wọ́n faṣọ ya bíi ti báwo. Aṣọ àkọ́kọ́ ọmọ ẹni ni. Tọ́ bá fi lè fa aṣọ yẹn ya mọ́ èèyàn lọ́wọ́ wọ́n pa ọmọ kan mọ́ èèyàn yẹn lọ́wọ́ ni. Wọ́n náà tún gbìyànjú àti pàmì kò ní kú o. Bíbélì ni ọmọ nìní Olúwa. Ó ní ọmọ ọnú sì lè rẹ̀. Ó ní bí ọfà ṣe lọ́wọ́ alágbára. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ìwé rí. Mo sọ jáde ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. Ìdàmáyé tí ni mo tẹ̀sọ̀. Ẹgbẹ́ eléyìí gbogbo ènìyàn. Pátápátá ni o. Omi ẹyẹ bá mi wọn sára. Wọn omi yẹn
1: sí ara rẹ.
0: Mo dẹ̀ sọ fún mi ní gbogbo bàtà bá ti ń parí program kó máa fi wẹ̀. Mo ní kò dẹ̀ máa fi wọn ṣọ́ọ̀bù tàbí ọjà yẹn. Mo dẹ̀ ṣe àlàyé kan. Mo ní pé owó yẹn máa tọ́jú ẹ̀wà tó lò lọ́jọ́ kejì. Ní tó bá tú wẹ̀ ń gbà mí o lè mú owó yẹn kó dápọ̀ mu owó yẹn kó wá gbàdúrà. Owó tó dá mu wa rí pé àgbà náà ò ní wo owó yẹn kó tó wá mu owó mi. Báyìí ni mo sọ ogun àgbàna, ogun àṣedàna, ogun àṣeèrí, ogun àṣekójọ. Olúwa bá wí. Ìdàmáyé tí ni mo jésù. Mo sọ̀rọ̀ ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá aago mẹ́wàá aṣalẹ̀. Ó ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ lórí ẹ̀. Ó yàtọ̀ sí programu ọ̀sọ̀ọ̀sẹ̀. Ìgbẹ́jọ́ Friday à ń wà lólu à ń lọ káàkiri. Eléyìí yàtọ̀ sí programu ojoojúmọ́. No programu alẹ́ ni ní aago mẹ́wàá. Ó lágbára ó léwu. Síbẹ̀ ó kú fún ìṣẹ́gun. Ọ̀nà àbáyọ wà ń bẹ̀. Ìgbédìde wà ń bẹ̀. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ń bọ̀ báyìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ yin bàbá yìí. Tí ń bọ̀ lẹ́yìn wa. Wàá kó ọwọ́ rẹ sókè. O fẹ́ dá ògo padà fẹ́ni tó lògo. Ó ní ògo mi ni èmi ò kí fẹ́nikẹ́ni. Bí ọwọ́ yẹn sókè. Láàkàn kí ògo ògo yá o. Jésù Olúwa wa. Oya o wájú rẹ báyìí. Wàá kàn tẹ́rí bá wájú orókùn ẹ̀ mú. Wà á ní alágbàwí ẹ̀dá o.
1: Alágbàwí ẹ̀dá o.
0: Jésù ọmọ Ọlọ́run.
1: Jésù ọmọ Ọlọ́run.
0: Wòmí náà ṣe láàánú.
1: Wòmí náà ṣe láàánú.
0: Olùgbàlà.
1: Olùgbàlà.
0: Gbàmí lọ́wọ́ agbára tó jù mí lọ.
1: Gbàmí lọ́wọ́ agbára tó jù mí lọ.
0: Jésù ọmọ Ọlọ́run.
1: Jésù ọmọ Ọlọ́run.
0: Ṣàánú fún mi.
1: Ṣàánú fún
0: mi. Mo ṣe ṣàánú fún Bartolomeu.
1: Aláàánú
0: o. Jẹ́ káàánú rẹ. Yóò fara hàn láyé mi. Káwọn èèyàn wo mi. Kán dẹ̀ kí mi kú oríire. Ògo ni fọ́ o. Jésù Olúwa wa. Wàá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí. Wàá kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀. Wàá wá dọwọ́ ẹ̀ délẹ̀. Ó fẹ́ foríbalẹ̀ fọ́ba àwọn ọba ni o. Àìkú tí ò lè kó àìsàn tí ò lè sàn. Ọlọ́run kò ṣùtá yẹn jùbà. Wàá wá ké mímọ́ mímọ́ mímọ́ sólù Ọlọ́run ogun. Báwọn áńgẹ́lì ṣe ń ké. Óyá o mímọ́ mímọ́ mímọ́ sólù Ọlọ́run ogun. Àyànfẹ́ tó ń gbọ́ mi. Gbogbo ibi tí omi dé. Ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Jeremiah kẹ́ nípa ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá àṣálẹ̀ ọjọ́ yẹn. Ó mọ̀ kí gbé o, ó sì kìlọ̀. Kì í ṣòro nìkan gbogbo wòlíì ló sọ nípa rẹ̀ pé ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá àyájọ́ ọjọ́ ìní ni
1: o
0: ní ọjọ́ tó yàtọ̀ ketekete. Ọjọ́ yìí ayé kì í fura sí. Àwọn èèyàn kì í dẹ̀ tètè ṣàkíyèsí ẹ̀. Àfìgbà tí ẹ̀mí mímọ́ gbé jáde fún mi. Ọjọ́ tó gbé jáde fún mi. Lẹ́yìn ìgbà yẹn ni mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ni ní ọ̀dọ̀ ènìyàn ní ọ̀dọ̀ Ọlọ́run àti nípa ẹ̀mí sí àti nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń pè ní Bíbélì. Ẹ gbọ́ mi sà. Tí mo bá ń bá ọ sọ̀rọ̀ orúkọ mi ni Wòlíì Ajílórí Àtàmátàsí. Tiléṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Àtàmátàsí. Tí Ọlọ́run gbé ibùdó agbára àánú rẹ̀ kalẹ̀ sí Olúwo tó wà lọ́nà tó gé ti ẹgbẹ́
1: náà.
0: Ibẹ̀ la máa ti gbàdúrà lálẹ́. A ní agbára jù. Ẹ gbọ́ mọ́ mi. Ẹ gbọ́ dádì.
1: Ẹ gbọ́ ẹ̀yẹ ènìyàn.
0: Èmi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Màá ní mi ò kí ṣe pásítọ̀.
1: Rárá.
0: Mi ń ṣe evangelist.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mi ń ṣe teacher.
1: Yes,
0: sir. Ìpè tọ́lọ́run pè mí sí wòlíì ni.
1: Wòlíì pọ́nbélé ni o.
0: Láti kékeré.
1: Yes, sir.
0: Kì í dẹ̀ ṣe wòlíì ogún ọdún ọgbọ̀n ọdún àbí ogójì ọdún. Mo gbójú mọ́ra mi bí wòlíì. Tolúwa dẹ̀ ti ń bá mi sọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn èèyàn ló máa ń sọ pé ọ̀rọ̀ ọbámọ̀ ti wímọ̀ ìtàsè.
1: Bẹ́ẹ̀ni o. Ibi tọ̀rọ̀ ti bẹ̀rẹ̀
0: atamata
1: si
0: mo de ri anu gba to je wi pe ba nso ni gba de gba olorun o je koro wa bolu le ko ma se se lori oselu ni se lori oro ilu ni se lori eni to woju oluwa fomo ni se lori eni to ndu ipo ni je mi ma ni ka so pe bai ti o de je ko ta si iyan nikan ko mo tun ri anu gba ko se ni to wa sabe ise ranse ni ti ma bere pe ki lo ba wa emi mi mo lo ma gba nu mi tu asiro opo ati gbese to ma gbe bi awon to ba ti wari wa so fun e mo yan wa soro kan leni nipa ti ojo oni oni ojo oni oni liberation for celebration ituma re ni gbogbo eni to ba wa soro eni adeun ti wa oro ti wa majemu ti wa edidi ti wa ti o le ta si gbogbo eni ba wa tokan tokan ti se po siye meji ki se po wa se alami ki se po wa danyan wo ki se po wa sawada ki se ni ran wa pelu okunkun oni ohun a je ko ri itusile to je wi pe yo ma se ajoyo titi aye
1: baba
0: oro yi ladimu seri olorun ko le soro ko lohun so be mu ohun ti mo mo to da mi loju ni gbogbo eyan to ngbo mi lo mura oluwo lo nbo leni to wa lona to gete gbeda iyen ni ilu ibadan oluwo to wa lona to gete gbeda iyen ni ilu ibadan mi o mo ilu to tin gbo mi ko ti peju isooru ni isooru ni mojumo ola iwo to ba kan fe ri mi ni ko ti de bi owa go marun e ka seli a ma lo e wa gbo eleyi olorun se ma wire o Kita se ohun to ba ti wi ko sun to le ye o ti ran Jeremiah so ba se de kaya o ba se de kaya ohun to ma sele handover tori pe ohun Olorun ti mo mo fi ilu yi le oba Babylon lowo won gba o won gba o won gba o e won to sele re ninu iwe awon oba keji ori kan le dilogbon second king chapter 25
1: let's
0: say kini oni o si se ni odun kesan ijoba re ni osu kewa
1: osu kewa
0: so osu kewa lawa ni ojo kewa osu ni necessary oba babylon de oba babylon
1: ni
0: oni ohun ati gbogbo ogun re si jerusalem o si doti o si modi yi kaki o doti o ha won o ko akoko re o ka won lo ba woli a ka won lo ba woli oro yi o ti doro woli ni Jeremiah 39
1: yes sir
0: ni verse 1 ibe na sale pe o sise nigbati aka Jerusalem ni odun kesan sedekaya oba Juda ni osu kewa ni Nebuchadnezzar oba Babeli ati gbogbo ogun re si wa won wa si Jerusalem won doti Jeremiah lo tun so yin na won wa wo pe ki lo nsele
1: yes sir
0: ki lo nsele
1: beni o
0: igba to di Jeremiah 52
1: yes sir
0: ni verse 4 oni o si se ni odun kesan ijoba re e ma wo date yen o
1: be ni o baba
0: ni osu kewa
1: osu kewa
0: ni ojo kewa
1: ojo kewa
0: osu lale ni o oni Nebuchadnezzar oba Babylon de ohun ati gbogbo ogun re si Jerusalem o si doti o si modi yi kaakiri se n gbo bayin now
1: yes sir
0: won wa wo pe oro yi a lo ba won woli se ri awon kankan wa ti o si ti woli ma se o
1: yes sir
0: oni aigboran ogun kan soso to ma n jaye da eniyan oni aigboran iwe Genesis chapter 2.
1: Yes sir.
0: Olorun ba Adam soro. Iwo ni ko jo lori lori gbogbo nkan o.
1: Yes sir.
0: Ma je ma mu ninu
1: ogbo.
0: Gbogbo to ba wo eni ko ma je. Ama aya fi ge yo kan yi. Igi mo buburu ati. Ma de die o. Debi to ti eje. Satan mo wi pe.
1: Yes sir.
0: Ohun o lagbara lori eniyan. Ko si ohun to le se. Ohun to le se ni ko mu ke eniyan ko se Olorun.
1: Jesus.
0: Ki wa lohun le fi mu ke eniyan se Olorun. Nipa aigboran.
1: Aigboran.
0: Nipa aigboran.
1: Aigboran.
0: Olorun le fi mu ke eniyan ko se Olorun.
1: Jesus.
0: O wa te iya Eva lati lo idige o de fun leso yen je. O mo pe iya na atan baba.
1: Lati fun
0: baba na je isu yen. Ibi to gun ti de ni. Abajo to je wi pe to ba wo Olorun baba o me se le soro. Ani to ba fi ara balẹ gbo Oluwa Olorun re. Lo ka Deuteronomy 28. Wa ri Olorun se salaye. O so ibu ko so gbogbo. Nigba to ba lo si 14 15 16 lo sale. O so di egun. Ẹgún òní wọnú ayé wa. Ẹgún òní wọnú iṣẹ́ wa. Ẹgún òní wọnú ilé wa. Ẹgún òní wọnú ìrìnàjò wa. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa sunkún. Wọn máa gba awẹ. Èmi máa ń sọ fún dírẹ́bà mi kan. Màní ẹnájì agbára ti pọ̀ jù. Ohun tó ní láti dààmú lé lórí. Bákan gbogbo ẹ̀ kókókókókókó. Simple thing. Follow the instruction. Òyìnbó yìí ti ṣe wàhálà. Iṣẹ́ ọpọlọ náà ń ṣe. Ẹ lọ́wọ́ gbogbo àwọn tó là tí wọ́n lu. Àwọn tí wọ́n mèkì ẹ̀. Wọ́n ń ṣiṣẹ́ wàhálà. Ọlọ́run gbọ́. Iṣẹ́ ọpọlọ ni. Òótọ́ ni mo sọ fún. Ọlọ́pọlọ ló máa lu alágbára gbó. Ọlọ́pọlọ ló máa lu alágbára gbó. Ẹni bá sì lọ́pọlọ, abẹ́ orí ọ̀fẹ́ mi mímọ́ ni. Bẹ́ẹ̀ni mo sọ fún ọ. Ọlọ́run ló dẹ̀ máa ń fún èèyàn nímọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá wo Basalieli nínú Exodus 31. Wàá níbọ̀ lọ́n ṣe sọ ní Basalieli. Ó ní Olúwa sọ fún Mose pé, wo, èmi ti pe Basalieli ní orúkọ, ọmọ Uri, ti ẹ̀yà Juda. emi si fi emi olorun kun ninu ogbon so te yan ba gbon gan to lopolo emi olorun lo kun e lati mo the right thing to do lai ni se wahala lori asun e ba yen a kan se adua ta ma gba fa won omo ti ye won fi ma so ji tan fun mo we ni e ise awole kan wa be
1: yes sir yes sir
0: ah ati ni oye ati ni imo
1: ati ni imo
0: ati ni oniruru ise ona lati wu mo alarabara ise
1: yes sir
0: lati sise ni wura ati ni fadaka ati ni ide ati ni okuta gbigbe lati to won ati ni igi fifi lati ise ni oniruru ise ona olorun lo ko gbo opolo yan so alagbara ma mero awon na pe ni baba ole my god eni kan gboro oluwa ogun mi ogun re se
2: amen
0: ogun wa se
2: amen
0: in the name of Jesus ogun wo lo se ogun aigboran ni ogun aigboran to ba je wipe oba sedekaya gboran
1: yes sir
0: ti awon mo iseli gboran ti won se ife olorun iba ma nira fun won iba ma soro fun won won wa fori le won lo n ba wo le kakiri ngba ton di ti zike ma so ti e
1: inu
0: wi zike 24 verse 1 ha oru ya jamura o oru eni ni o mo lo sunle o ha ki sunle o oru yi o lasire ninu
1: to ni ami
0: oru to je pe ogun teyan ma ja lodun kan ma wonu aye e oru to je pe irete eyan ma de ba lodun kan ma wonu aye
1: e abami
0: oru ni mo ti so several times lato dun modun ni mo ma repeat oru e kan lodun na ni oru mo ma so ma ni eyin ran solo e wa e wa ko bi won se ma n se akanse adura iso oru yi
1: yes sir yes sir
0: e wa to ba wa ya ke lo ma se lodo yin
1: oda sir
0: enikan ni olorun ma n fi revelation won to ma n fi asiri kan
1: e ni baba
0: to ba wa ya
1: oda sir
0: gbogbo eyo wa gba won tele won de ma ni eri ki n se mi ma se ki n se agbara ki se pe emi ni mo lemi emi mo le ara mi lokun ki n se isogo a le ran aja nise wo bi bibeli je ka mo wi pe eja la ran nigba irin ajo jona ninu we jona orike se to olorun ba se tan lati se
1: nkan
0: a gbe eyan kan didi at the time a ran nise olorun o le ba eyan ja laiki lo fun olorun o le tu ilu laiki lo fun olorun o le ba kan je laisi kilo tolorun ba wa fe kilo a me so pe enikan tabi nkan kan ko sun tolorun o le lo e lo wo bayi balamu woli
1: yes sir
0: kori angeli to fe be lori olorun kan wa wo pe mo change mind ma je kin je angeli pa kete kete ni olorun se oju e ninu we numeri number chapter 22
1: yes sir
0: to ba mu lati verse 22 ohun to mo niyan emi ko awa ko olorun
1: ni
0: olorun to mo mo e ka bo ninu ogun yin lo fi asiri ojo kewa ninu osu kewa ni ago mewa won
1: tan
0: pe ni 1010 ni kan ti 1010 bi o po
1: o po baba
0: o bi 333 o bi 111
1: be ni sir
0: o bi 777
1: be ni baba
0: o bi 999 now
1: yes sir
0: asiri ni ojo kewa ninu osu kewa
1: yes sir
0: gbọ́ mi dáàdì àti mọ́mí ọjọ́ yẹn èèyàn kì í sunlé ọjọ́ tí wọ́n fi máa ń gbẹ̀dọ̀ ó pẹ́ díẹ̀ years back mo wà ní israel ọjọ́ kan ibi wailing wall mo ti sọrí mo wá sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn sọ yorùbá mú òyìnbó ibi synagogue tó wà lọ́wọ́ left ibi àwọn tó bá ti lọ àmọ́ ibi tí mò ń sọ a kàn wọnú bẹ̀ bí mo ṣe wá sọ ojú mi tóná làbáwọ̀ bẹ̀ o bí mo ṣe wá sọ o wa bi kini mo mo nipa ojo kewa ninu osu kewa mo wa se alaye bi ti mo mo mo
1: yes sir
0: mo wa ni pe ojo yen je ojo iyasoto
1: ojo iyasoto
0: mo wa ka Jeremiah 39 ati Ezekiel 24 verse 1
1: yes sir
0: o wa ni pe olorun ti kilo pe asale yen asale to lewu o wa refer back pe asale yen wa ni gbogbo odun pe the same asale yen na ni asale oru ti Jacob je ejakade mojumo pelu angeli ni oru yen la yi kadara re pada o bere pe ki loruko re ngba to de afemojumo
1: to
0: o ni Jacob ni o ni aki o po ni Jacob mo ha ma pe ni Israel
1: enikan
0: gbo mi ha ma yoruko re pada kuo lo ni gbese ha ma yoruko wa pada kuo la laisan ha ma yoruko wa pada kuo ni agan ala ma yoruko wa pada kuo ni elesin ha ma yoruko wa pada kuo ni oluya ha ma yoruko wa pada in fact a kuo ni tenant a di landlord a di estate owner loruko Jesu awa iranse olorun a di olokiki
2: abi amen
0: omo wa yoye
2: amen
0: a pe age ni ya bi amo
2: amen
0: a pe ni ya omo
2: amen
0: in the name of Jesus
2: amen
0: ayi oruko e pada oruko ina ni un mo fi ma so fun opolo ko prepare wo to wojo oluwa fomo
1: yes sir
0: prepare and come
1: bin your jew
0: ohun ise lo nwa dipo wa nbe
1: wa nbe
0: o fe lo loyibo mu passport eyen dani wa mu dani oruko ina ni
1: yes sir
0: ori ko ya ko ko ile ile yen bo sai akopadi mu iye pe ile yen dani ma bo ekuta oja nbe ni shop prepare mu symbol e wa orun sare bi giga nipa wa nbe ayo be ni pe wa tugu budu agbara o ologun bo wa ri budu agbara wa bu owo eni wa gbe to ro ma si lo
1: be ni sir
0: iyan ni kokko gbugbe ni ba wa pata pata
1: be ni sir
0: oh my god wa lanfani si omi budu agbara
1: yi budu agbara
0: iwo to ba tete ni boya o ka wa lare ekuta oja idiwo idena isan kan ami buruku kan won a tun fun e lose atomi ile anu budu agba wa tun fun we awon kini awenu buruku ya tuko lara that's why mo joko le oro church ko lele oro esi ko lele oro na bayo pe oluwa wi
1: be ni o je ki ile o si o
0: amo awon eyan ni gbo won ni gbo o
1: chari
0: jeremiah
1: yes sir
0: o kilo for ba o nigba to wa di 34 jeremiah 34 verse 2 oni bayi ni oluwa wi
1: yes sir
0: olorun israeli wi
1: yes sir
0: lo ki o si so fun se de ka yo ba juda ki o si fun pe
1: yes sir
0: bayi ni oluwa wiwo emi fi ilu yi le owo ba babylon o si fina so won wo pe alternative fa ko si
1: yesu mi o
0: ki oni na oro olorun ko le lo laise tori oru to ye kan observe o mo to ye kan ti observe fun observe awon kan gbogbo ba wa dile tan no ma sakaki mo je kogun de
1: igbagbe se
0: won asiri ti mo pada gba lowo raba iyen ni wi pe
1: yes sir
0: oni oru yen ni ogun teyan ma ja lodi di ojo kan lo ma de o ni togun e ba ti de o ba kesi kan pade e ise kan daru igbese kan wa o ni oru ojo kan wa ni osu kan wa lo ti wole sare yen
1: jesu
0: ire kan wa de o ni oru ojo kan wa yen na ni
1: lo ti wole
0: o lawon kan won agba o lo ma ja agba kadara ibi that's why mo be so to ro alore ni mi
1: yes sir
0: alore ni mi oruko mi ni woli aji lori atamatase aran mi si otoro ngbo mi lo mura lo dide oluwo lo nbo ona to gete gbe oluwo to wa lona to gete gbe da yen ni ilu ibadan
1: yes sir
0: be ni mo so fe lo mura iwo road na tin wo ko oluwo
1: be ni o
0: we nbo lati eko nbo lati jebu odo nbo lati ogbo mo so nbo lati oyo nbo lati seyin nbo lati sagam
1: nbo
0: lati songo oko to ba ti gbe o ba ti de iwo road ni abe bridge iwo road
1: yes sir
0: wa ti rawon taxi to polu egbe da oluwo egbe da taxi yen ni ko wo ni kan je so oluwo
1: junction
0: what taxi ni ko je si oluwo junction
1: yes sir
0: to ba je oluwo junction bi pharmacy e go ke soke ko ni atamata si lo
1: atamata si lo
0: bere je moto e na lo pe so fun pe o nlo si ona oluwo oluwo to wa lona to gete egbe da ona ife egbe da ko lo nlo oluwo ni to ba ti do oluwo legbe pharmacy tulip e go ke soke pelu moto e lo ma te bo straight wa di oluwo wa de junction wa ni atamata si
1: mo
0: don se beta mi
1: yes sir
0: iwo ro si oluwo junction
1: yes sir
0: oluwo junction si atamata
1: si sir
0: wa wo nigba to di asale ojo kewa yin
1: beni baba
0: aba mi nkan kan sele o wa ninu bibeli ti won ko sibe nkan aba mi sele ki lo sele o ni pe eru di ayaba ni the same ile babiloni yi
1: kabiyesi o
0: beni ni ojo kewa ninu osu kewa yin
1: kewa na ni
0: omo eru titi eni to olutoju re to je gate manu oh my god o tun di o tun di ayaba to control gbogbo babiloni omo eru omo eru esther o wa di ayaba
1: iwe
0: esther esther orikeji lo wo dada won lo esther di ojurere lodo gbogbo eniyan ti wo gba to de verse 16 oni be ni amo esther wa si odo asuweri oba sinu ile oba ni osu kewa osu kewa osu kewa kana wa ojo kewa ni oru oni ojo to tun fulani won ni ti se osun ti beti ni odun keje joba
1: yes sir
0: bi o go se wole ni ojo kewa osu kewa ni ha testa di ayaba mo gbo tu a enikan ni oru eni ogo ma wole wa ibanuje ma lo ire ma wole wa idamu ma tan omo ma wole wa agan ma tan igbega ma wole wa ijekule ma tan isere ma wole wa aseti ma tan ilu oyibo yen ma bo oru ini ko dide o gbera ko ma bo ma je ko di ojo mi ele pe pe daddy mi o wa so oru ah
1: ma so oru e
0: o oko mi o ni je kin lo oko to le ko yan
1: ah
0: o boya bu yogun ti wa labele to je olorun fe loru ifo mo fi sere o ani damu
1: amen
0: mo la ni damu
1: amen
0: in the mighty name of Jesus awon yan so eri nipo oru yi o
2: oruko mi ni adileye oladimeji lati ilu ibadan
3: ilu ibadan le ti wa
2: ben eh mo dupe lowo olorun baba mo dupe lowo olorun omo dupe lowo olorun atamatasi ni osu ti o koja lo ni on the 10 ni o debiri egbon mi lo ni ki wa lati abuja won gbo program yen lati abuja ati won mi wa na ni ibadan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tí máa ní kí n máa sọ ìrìn àjò ayé mi látòní àní kúrò mí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ogun ọjọ́ tó ti pẹ́ ọlọ́run ṣe nínú ayé mi ní oṣù tó kọjá lọ nígbà tí mò ń lọ gan ní oṣù tó kọjá yẹn ayáwo mọ́tò tako kátòkù òbí mi ṣùgbọ́n fún orin tó lọ́run ṣe nínú ayé mi ogun ọjọ́ tó ti pẹ́ yẹn ìmọ̀ràn mi gá tún invite àwọn èèyàn látàbùjá táwọn wà bí lónìí bẹ́ẹ̀ ni
3: ogun rẹ̀ ṣe
0: balagbara Israel se se ni e
1: deni o
0: iwo Olorun lo ku ba o ma le ri loruko Jesu awon ko ju ku an papa mara
1: ni
0: ah e ma gbe ri lola ma faye sile ke gbe ri awon eyan e je ka lo se wo mi san ma san ma fi owo gba bi to lu e ma fi owo gba bi to lu e bayi a ma po loruko Jesu ni e meta e mi mi mo le kan e je Jesu le kan ha ni Olorun ata mata se wo mi san ma san ba mi la ma la Mari bo to ba si ni gbagbo loruko Jesu o ya gbe iwo so bai to sire a se ti mo be Jesu Oluwa ah iwo gan na le ri kan bai o mo fe gbe ri ti e bai mo fe gbe ri ti e bai amo ki to ma fo eni number to fi ma so eri eni yo gbogbo eniyan oni maja mu so pe o fa silekun aya lu ore fun awon eniyan my god to awo akoko to ma so re didi ni be ni akoko ina gbogbo to fe sin da mewa iwo to fe so re atinuwa iwo to fe se je iwo to fe fore bere ori ofe ni fun eleni ma fe la kanti ko son egbon to ma sele ko to di ago meta lo sin eleni wa ni ibapade ibapade yanu la ile pun to ti kan ti patipa ti osi bi olorun se nbe te mebe olorun awon woli oba to le soro ko ta si to je kudo se ni wa ba olorun pade leni ile kun ire to ti ma sisa ile kun to kan ma sisa wa de ba yanu pa en so eni aka number to ma lo ko sile bayi you be eni o ah my god you be eni o oluwa de ba mi soro pa won yo ma ranu leni ko ro mi sile you be eni o 10 2 4 34 double 7 74 5 0 50 8 0 80 UBA UBA Olu ko to mai be Christ artillery atamata si UBA ni o Christ artillery atamata si lo ma ri be o da gboda da le to si UBA 10 2 4 24 double 7 77 5 0 50 8 0 80 Christ artillery atamata si ona re la ogunse oba iko oba isa ipaguda ah oloruko nla eh alagbara nla ni eh gbogbo eniyan mura ni asale mura o mura o mura o alagba iseli lo nfe da soro re iwo road na ti wo ko oluwo bo ba ti de iwo road so pe o nlo si oluwo wa te ti ran ta si to nko oluwo egbe oluwo egbe da lo ma ma pe be to oluwo lo nlo oluwo junction lo nlo bole ni junction oluwo ko wa go kada atamata si ibe egbe pharmacy be iwo road si oluwo junction oluwo junction si atamata si amo gbe nte ma nbo latona ikire
1: en
0: bo latona gbogbo de omu oko to ba ti gbe o sha ma so pe oluwo junction ni ko ti je oluwo junction ni ko ti je egbe pharmacy tan ti jeye wa ni oluwo junction wa ti rokada so pe ko ma gbe bo ni atamata si iwo road si oluwo junction oluwo junction si atamata ogo ni jawa ma ah mo logo ni jawa gbogbo en ta jo ma nse program ni songu ota ni gbogbo ojo monday ni 33 bus stop yen ni bi alishiba lori main road yen ona to lo si ifo yen gbogbo yen patapata e mura o e ma bo la leyin e ma bo la leyin e ma so ko tu di ojo monday ke to wa eh si songu ota o den gbogbo eyin te wa ni lishabi te e ta jo nse program ni lishabi eh ni lafen wa legbe ile eja yesu ni lishabi labe okuta e mura la leyin o e lo wa be se ma wo oko e ma bo gbogbo en te ma ta jo ma nse program ni under sabo bridge ni under sabo bridge ni sagam ni ijoko community o gbogbo en te wa ni gbogbo agbegbe lo de mo bo ibafo gbogbo en te ngbo mi ni Lagos state generally en te ngbo mi ni Kwara emura o gbogbo en te ngbo mi Londo state Ekiti state emura o gbogbo to ngbo mi ni Osun state emura ani agba lale e lo wo oko e je be ma lo bi inawo eh e wo oko wa te ba ti die a jo se so rumoju e ma ji lo ni daji lola wa la nfani ati gubudu agbara number 1 lagba oba to le ya torun bo se nbo jije mimu a fi pa die to re lomi ani bi shop lo ngbabo wa jeun ki se pe yan nikan wa tu je asun tori asun 19 to ni wa gbo mi budu agbara bi budu anu e gbo ti ofa ti diwo ti de na wa lara wa gbo mi yen wa gbo ose pelu e ose awe bi danu wa we lot of fe na ni iyen wa ni koko to ba tu wa nlo a bu omi nu budu agbara yen fun e to ma mu lo ofe na ni o ha wa jo gbodu a gbo gbe se to ba ye ko gbe wa gbe ogun de ma tan ide ma ja a ma domine la a le ri o in the name of Jesus afani kilo je fun yen ko je ra ye ko so e mi soruko Jesu a o ni so jobo Olorun a ri anu gba ha je fun awon meje lori ofe
1: yes sir
0: e ma pe bayi
1: e ma pe o
0: je ma sure fun ki ma so tele saye igbese to ye ko gbe ati ona bayo then what to fe juwe fun e o na la fi ma juwe fun then what to fe so eri e whatsapp number mi na ni wa kan send e bi adura re to ba de je pe testimony lo fe so eri e wa send eri e at the same time o le ni ki fi add e si prayer group mi bibi to ti ma lafa lati ma gba adura lojojumo ati awon information nipa atamatas e number na re o je ki fun o o na ni ma fi sure fun e bayi
1: iyan
0: meji koko agaga won to tun fi ore support ah enikan lo o ti gba ka number yen o da je kin fun e bayin aka number yen UBA
1: UBA
0: UBA 10 2 4 24 77 50 80 bo le kan si o UBA ni o
1: UBA
0: 10 2 4 24 77 50 80 UBA oruko to mari nibe Christ Artillery Atamatasi emi awon woli so pe ni ojo kewa ninu osu kewa gbogbo eni to ba support a ma fi sekede laaro yin oluwa wa so wipe owo pe ojo eni ni ojo celebration ati liberation so gbogbo wo to wa ninu ogun kan to wa ninu idiwo kan bi de na kan bo se support ile ogun yen se
1: amen
0: itusile de o dona bayo wa wa ri o won pe ma sele si o in fact leni wa baran lowo pade in the name of Jesus
1: amen
0: then fella kan number ele kan si UBA 10 2 4 24 77 50 80
3: Amen.
0: In the name of Jesus.
3: Amen.
0: Ah, one of our can add the group number in on the 070 70 35 35 2 3 23 14 17 number in on the 070 70 35 2 3 23 14 17 Enter for the support you know etule ni ki fi gbadura fun eje pe number na le kan si 070 70 35 2 3 14 17 mura o oluwo lona to gete egbeda ni atamata si lo nbo o ni lojo kewa ni osu kewa o mo mi si o ani ku sinu
1: amen
0: jesu loluwa
1: amen

Oni o da iya niwe.

ọgbọ́n ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ iléeṣẹ́ rédíò ti lágelú lélẹ́yìí ẹ̀yìn náà yí ibẹ̀ à ń bẹ lórí facebook ẹ máa wò wá ẹ wá máa ṣí ààrẹ lógúnlógún ẹ máa ṣí ààrẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n fatimata aya tayelolu etiri ọmọ rájí lọ́dàn ọyá ẹ ṣí ààrẹ lógúnlógún ẹ ṣí ààrẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n ojú òní tiwa o ìyá ìlàjì bọ́lá tayelolu mọ̀rọ́mọ̀kẹ́ aya tayelolu ọyá ẹ̀yìn náà mọ̀ sí ààrẹ ìyá gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pápátá ẹ jẹ́ wẹ́n tí ó ṣe ààrẹ jù láàárọ̀ tòní kí wọ́n awo ń ta fún gbàtàbà ìparí ètò ojú òní tiwa ìmọ̀ràn fún tààrọ̀ tòní ẹ̀jẹ̀ agbọ̀ ní belenja

0: àwọn èèyàn ti tò sójú òpó bẹ́ẹ̀ ni ẹ má pè wọlé ẹjẹ́ àgbà èèyàn bíi méjì ní miwin nìsọ̀kè bàbá ṣéun mọ́yà ṣáù làwà bàbá mo kí yín o bàbá náà ti ń tẹ́tẹ́tẹ́ bàbá ní kóòdì wo lẹ̀ ń lò tẹ́ ẹ fi ń wọlé mo ní kò sí kóòdì kankan bẹ́ ẹ wá yọ̀mí dí onímọ́tò ànímọ́ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ nílànlátẹ̀ bàbá mọ́yà ṣáù ṣéun mọ́yà ṣáù mo kí yín o ẹ kó palẹ̀ mọ́ tọmọ yín náà ti ẹ tó ń sìn lọ ilé ọkọ lágbà lọ́lọ́run táwà kálítù ọlágúnjú yóò ṣe é ṣe ojú gbogbo wa ni ó ṣe ẹ mọ ọyá ẹ pè wọlé bàbá ẹyìn náà ẹ pè wọlé báyìí ẹ pè wọlé ta ló wà mbẹ nọmba yìí ni kẹ ẹ mọ pé wá sí 0912370 8675 ẹ pè wọlé kẹ bá wa dá sí mọ̀ràn fún tààrọ̀ tò ní.
1: ẹ̀lú ọmọ tí ẹ mọ̀ pé ètò
0: ètò rẹ ó lanta
1: ní agbára lọ́wọ́ ọlọ́run yóò ní á
0: àmì àṣẹ ìdùmarè
1: owó ni ó kó wà kílé òlanta látọ̀yọ̀ aláàbẹ̀
0: ẹ ṣeun
1: ọlọ́run ní jó sun yín kò ní rẹ̀ yìí
0: àmì
1: ìfọwọ́sowọ́pọ̀ ló dá ká má gbàmọ́ ara wa ká nífẹ̀ẹ́ ara wa ojú ọmọ ní tìyìn òlanta ní bá yín sọ̀ látọ̀yọ̀ aláàbẹ̀.
0: ẹ ṣeun ẹ ṣeun.
2: báa ni ológun ro
0: ẹ mọ káàárọ
2: ológun ro wọ́n pé ọ̀la ni o.
0: àṣẹ ìdùmarè àtẹ̀yìn náà.
2: taiwo ọmọ àjàó gbogbo àti láti wọ̀ fún lórúkọ mi o kò ní koro lẹ́nu yín bó ṣe ní ẹ wíhùn kẹ́ni lágbájá ó ṣe fún mi.
0: ìjà ní bẹ́ẹ̀mẹ́
2: àbòsí ní bẹ́ẹ̀mẹ́ kọjá tí ò wúlò fúnra wọn.
0: bẹ́ẹ̀ni
2: wọ́n ní ọlá tètè ń gèrè lálámòfin mú mi rí
0: àwọn. bẹ́ẹ̀ni o
2: bó ṣe rí nù o.
0: ẹ ṣeun
2: ẹ má jẹ àbójú tẹ ń bẹ lú èèyàn o.
0: ẹ ṣeun
2: a rí mi gbọ o.
0: àṣẹ ìdùmarè
2: lẹnu yín
0: àmì
2: àmì láti wọ fún ẹkọ ètò.
3: àwọn ọ̀pọ̀ ojúmọ̀
0: ẹ káàárọ̀
3: olúwa rotimi olúwa contain
0: àríṣe
3: àríṣe aláṣà ìbàdàn má sọ pé nìkan ò lè ṣe nǹkan fún wa o.
0: tá
3: lè ṣe òkú
0: lóko ẹ̀fọn ọmọ jábà lù
3: bẹ́ẹ̀ ni ká má fojú di ra wa o kò sẹ́ni tí òṣèlú lò fúnra wa o
0: èmi
3: ti mú tèmi ń bẹ̀ o
0: bá ti
3: gbọ́ ká mú lò ó èmi wá kọ̀ǹtẹ́ìn ẹ pé.
0: àròkà ń gbóná fẹlifẹli ó ń bọ̀ rẹ dẹ̀dẹ̀dẹ̀. ẹ
4: ló bàbá ológun rò.
0: ẹ mọ káàárọ àtàkọkọ wà.
4: yẹ sà ẹ kú sẹlù ẹ mọ ọmọ ṣe o.
0: gbogbo ọ̀rẹ́ yẹn ń kọ́ o.

0: òṣèré nìyẹn olégbìmọ asòfin wa gan pàápàá ẹ rí i pé ìwọ gbé kémi gbé ni wọn
1: fi
0: ránṣẹ fúnra wọn
1: ó gbé kémi gbé
0: adúpẹ́ òní bàtẹ nàìjíríà gan ẹ bá rí ibi tó ti gbé kíní nàìjíríà sókè àwọn mẹta náà gbé sókè àbí bíjà ẹ ṣèré ni ẹ kú ètò.
1: ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ kó fi pípé ilẹ̀ báyìí ẹ jẹ́ àfi pípé ilẹ̀ báyìí torí pé ta mú wá láàárọ̀ tòní ọlágbára àdúpẹ́ ẹsẹ̀ kí àjọ kẹ́ mo kí ọ lẹ́ẹ̀kan sí ọmọ jaláruru ó ní ṣèkí ló kọ tèmi o ṣèkínàt ọtí da ṣèkí àjọ kẹ́ ìyá yín kọ́ o bó wà ní nbo láti jẹ̀rẹ̀sì sábìjàn láti jẹ́ ni àbí ní àdúgbò yín lọ́nà àmúlòkọ àrówó náà àbí nǹkan àdúgbò àgò ní sùn àkò nílẹ̀ wá ẹ jẹ́ ká ṣe báyìí àròkàn fótò ní ó ń gbóná fẹlifẹli mo sọ fún wa pé mò ń wọkọ mò ń wáya tọ́lọ́run bá kọ gbọ́dọ̀ wà lẹ́ẹ̀tì rí ẹ kúkú rí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti níwèé ńbẹ̀ tó ti pẹ́ tó bó ṣe gbà ni ntá ṣe tí a jẹ pẹ́pẹ́pẹ́ ọ̀sẹ̀jú kásáré jẹ́ kó bóni lẹ́nu lọ àìmọye ló ti mú mi tó ti bó lẹ́nu àìmọye lòmíì ní ọ̀pọ̀ òǹsokún ọ̀pọ̀ òun wọkọ̀ tọ́jẹ́ pé ngbọ̀n ẹ bá sì tún bá rí tán ọ̀tọ̀ ni tí ó tún mọ̀ ṣẹlẹ̀ ọkùnrin mi náà ọ̀yọ́pọ̀ òun wáyàwó ngbọ̀n ọba tó dọ́dọ̀ rẹ̀ tán ọ̀tọ̀ ni tí ó tún mọ̀ ṣẹlẹ̀ ẹ má mọ̀ pé òun ṣe tán ìníkọ yọjú bọ́ ọba sì wò ó dáadáa tó wò ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan sí kejì tó ọba mọ̀ pé ọ̀tẹ̀ ọlọ́run má wulẹ̀ sọ pé ọgbọ́ bọ́ ọba sì pọ̀ ọgbọ́ mọ̀ pọ̀ ọgbà àbí ọ̀tán ngbọ̀n ọba wá pọ̀ ọgbà tán tí ẹ rìnrìn àjò pé gbà mélòó tó tún di pẹ́ ǹtúká lọ́mọjà ṣàṣe dànù àròkàn fún tàárọ̀ tòní ọkọ̀ ló ń bọ̀ pọ̀ ẹ kẹ́kọ̀ọ́ ńbẹ o pàápàá jùlọ gbogbo ẹ̀yìn tí ẹ wà nílé ọkọ Olúṣọlá Matthew òun náà wọ́n náà bí ó ṣe wọlé kò ní sú ọ kò ní rẹ̀ ọ ẹ jẹ́ alábala àròkàn ká ṣe pápápá torí pé ọjọ́ ń lọ àsìkò. àròkàn ilà fi tún ààrẹ ní sí ẹjẹ àjọkọ.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Lori oge yanu, adura unga.
4: Mo ti ya lori oge yanu ilara. Bébé ti arugbo ojo yo ti pa gbogbo eyan lalejo. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wa ma jẹ́ supade. Bébé ti ọ̀pọ̀ ṣọ́lọ́run bí wòlíì sáàbù ju authority. Wòlíì olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ṣọ́lọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Pàkàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú iṣẹ́ òru mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti méjọ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wọ́n ní àgbáyé ni. Prophet Lucas ló ti máa pa gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945 8718. Dé

0: is there is divine opportunity.
1: Yorùbá wípé ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni bẹ́ẹ̀ni ìdí ni ti Odua Tomatoes and Pepper Sellers Association of Nigeria eléyìí tó wà ní àdójúkọ Mapo Court Ọdẹ́rìlọ compound ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fípé gbogbo ènìyàn sí bi Saturday 2026 a ó máa fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́la a ó sì máa já ewé òye lé àwọn olóyè tuntun wa lórí ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026 ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ òní yóò wáyé ibi ìgbàlejò ní Mapo Hall ní ìlú Ìbàdàn His Excellency Gómìnà Ṣèyí Mákindé òní bàbá ọjọ́ náà Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa 1 Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àwọn ni orí adé ń kalẹ̀ àlejò pàtàkì ọjọ́ náà ni Alhaji Chief YK Abbas Babalọ́dẹ General Oyo State Olóyè Saratu Ládùkẹ́ Adé Ìyálọ́jà General Oyo State ni ìyá ọjọ́ náà Olóyè Abdulaziz Fausas Abada Ààrẹ Èlò Odua Tomatoes and Pepper Olùgbàlejò ọjọ́ náà ni Engineer Dọ̀tun Sanusi Ọkọ́lọ́mọ Odua Bàbá Ẹgbẹ́ Ilé-èlò Odua Tomatoes and Pepper Sellers Association of Nigeria Emi ti o jata Emi yepere ni
2: Edo ki iroyin
3: To lati eka ipolowo oja lohun akiyin kaabo pada Edo ki iroyin ari gbogbon la bo si bayi ki abere sinima ko ni koli koli ka si ma tu siyin leti ki e fi se ajeje ara Wọ́n ni ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ń ló ti gba àwọn kan tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbà kan rí àti ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ tí wọ́n tún jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC àti Nigeria Democratic Congress NDC wọ́n ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ yọjú ẹ̀bọ́ ta lórí ìkànnì ti x lọ́jọ́ etí tí ṣànà òde yìí nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti apc ọ̀jọ̀gbọ́n nentawi yewada ńlọ ṣàlàyé ọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tó sọ ó ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027 ó ní ẹgbẹ́ òṣèlú apc ńlọ ti ń gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú míì pàápàá jùlọ ẹni tí ó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbà kan rí inú ẹgbẹ́ òṣèlú ti ADC àti ọmọ tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ tí àwọn méjèèjì sì jẹ́ ọmọ òye inú ẹgbẹ́ òṣèlú ti ADC àti NDC wọ́n ní ẹ káàbọ̀ o sínú ẹgbẹ́ òṣèlú ti APC sọ́kọ̀ ìjẹpo wọ́n ní kò jẹpo.
4: Mo ṣe bí wọ́n sọ pé ẹ káàbọ̀ sílé agbára.
3: Pàṣọ lọ́kọ̀ yún ìrọ̀mọ̀ ọkọ̀ yún wa àsìkò oníkọ́ leléyìí.
4: Àsìkò
3: sẹ́ni àsìkò eré ṣé bàríkọ́ lọ́kọ̀.
5: Ẹyin tí wá bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa tẹ́ ń gbọ́ wa.
3: Ṣé bàríkọ́ lọ́kọ̀.
5: Ẹ mọ́ sàlàyé kàn sí lórí Facebook.
3: Àbí bàrí máa dé.
4: Bàrí sókè. Kíní ni Kúrídé Bello.
5: Nínú ìwé ìròyìn Daily Post ní àyín ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ìní ọmọ tí ń fi ọ̀rọ̀ léde wípé Ìbàdàn o ìrẹ Peter Obi ẹni tí í ṣọmọ òye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC. Wọ́n ní kọ́ra yọwọ́ yọsẹ̀ gẹ ní fódà o láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan pé wọ́n pe Peter Obi wọ́n pe níjà ẹni tí sọmọ òye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ọdún 2023 wípé kọ́lọ́rẹ̀ yọwọ́ yọsẹ̀ kúrò nínú ètò ìdìbò sí ipò ààrẹ ọdún 2027 nígbà tí wọ́n mọ̀ tọ́ka sí àwọn ìdí ẹ̀ tán fi ní kọ́lọ́rẹ̀ yọwọ́ yọsẹ̀. Wọ́n ní àìṣedédé awújú àti ìwà àbàjẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ìnáwó àti ètò ìṣúná tí wọ́n so mọ́ ìjọba rẹ̀ lọ́rùn láàkó ìgbà ilé ìtọ́jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní díẹ̀ rèé o tó fi sọ wípé kọlọ́rì ejò kò jẹ́ ẹni tí í ṣe ọ̀kan ẹni tí í ṣe agbẹnusọ nínú ìgbìmọ̀ olùpolongo ìjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ilé tí ń bọ̀ lọ́ọ̀kan yìí Délé Àláké lọ́mọ fi ọ̀rọ̀ ìlédè lálẹ́ ọjọ́ ẹtì Friday. Àláké ni ó yẹ kí Peter Obi kọ́ bọ̀wọ̀ fún ẹ̀jẹ̀ rẹ̀ tó ti jẹ́ ṣáájú o wípé òun yẹ̀bá kúrò nínú ìdíje àti dipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fi lè fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn àìṣedédé kan bẹ nínú ìṣàkóso òun nígbà tó ń jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní ìgbìmọ̀ olùpolongo ọ̀hún iná wá ṣàlàyé ọ̀rọ̀ pé kíni afẹ́fẹ́ ti fẹ́ àwọn tíríbi tí ẹ̀dẹ̀ títí ń ṣe ga títí ń ṣẹ̀yọ́ wípé lásìkò ìgbà eléyìí tí Peter Obi jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn ó kù díẹ̀ káàtó ìdí ẹ̀ sì rèé tan fi wa nwo pe ah ebi wo lo so wi pe me ma fi le ri kudie kudie kankan o ye ba ki lo wa de to wa di kini kan taku to to ko ti o ye ba mo ninu iforo wero eleyi ti alake se nibe lo ti fi oro na o fi ogbagboro gbalẹ ba nwo won ni ses gbagbe saju ninu iforo wero eleyi ti omo oye fun ipare lati nu egbe se lu ndc to se papo pelu ile ise iroyin bbc won ni nigba na lo sala yoro wi pe kini bi e ba fi le ri eri ma jemin so nigba to fe di ipo are mu lodun 2023 no ba ba fi le fi eri ma jemin so mule wi pe kudie kudie wa ninu isakoso mu lodun 20 nigba ti ohun je gomina ni ipele anambra ah won ye ba ni o won wa ni peter obi o ba si wo omo oko gbogbo oro to so ma ko je o ko mu eje rese
3: alright oro to ni se pelu erufai ati lasigbo ti nkoju lowo lowo bayi nle nigeria won ni ile ejo ti iyun wa ti o si nje ko temi lorun ti njoko ni ipinle ti kaduna lohun ni won ni won ti ko ejo ko temi lorun kan eleyi ti won ni eni to ti fi igba kan ri je gomina ni ipinle ti kaduna won nasiru erufai lope ti o si fi nso pe ah idajo ile ejo giga ti ipinle kaduna won ni ko te o lorun daada o ni ba mo pelu alaye ni oro ti iwe royin ti punch tote butter inu eleyi ti won lo ti awon lowo won ni igbejo awon to je pe igbimo elenu meta lojoko to si bere si ni ise takun takun bi pe to oro idajo ile ejo ti ipinle ile ejo giga ele
5: ora
3: mo be
5: je ngbe ni ahin ninu iwe royin di punch nibe ni mo ka ile imo won ni ile igbimo asofin agba orilede nigeria Senate nu won ni won ti wo gile eyan mo Nigeria e ma ti ero rara obe eja ni o bi e ba ni lero ngba wi pe awon tun bo se ijoko jiroro ninu imo se agbeyewo iwi ofin eleyi ti o de eto dibo nile yi ti onu 2026 yen electoral act 2026 nu pe awon se agbeyewo re saju eto dibo gbogbogbo odun 2027 bo ti le je pe opolopo awon eyan eleyi ni won bere awon bere kan wi pe a si o si je ke ye kini wo ipe awon eyan ti eni won gboro je omo egbe oselu kan saaju asiko eleyi ti won lo re mo dije fun ipo kan si keji lati nuru fe egbe ohun won ni nkan ma ko so lasiko yi leyin ti eni ile ejo giga to gaju lo lorilede nigeria supreme court pe o gbe idajo re kale ni kokpe yi nigbati omo salaye oro eni ti salaga fun igbimo ile lori ibaralu soro eyan senator yemi adaramodu in love lo salaye re pelu ami doremi o oni se ri legbe ma sofi orilede nigeria lasiko ta wa yi e so po ti lo awon ti pari ise o lori gbogbo nto je mo iwe ofin eto dibo orilede nigeria en to si kan bayi ni wi pe gbogbo awon oloselu won gba radi ni o lati lo re ku pa ninu eto dibo orilede nigeria oro na lo fi lede nigbati o nse iforo wero pelu saturday punch ladara modu ti salaye oro pe se re leyun o ti lo o pa ba ti e tun se agbeyewo iwe ofin eto dibo orilede nigeria o di gba ba ba di ibo odun 2027 ba ba di oro pa nbe o e gba se njire ninu iwe royin di point
3: all right atoro gavara kako le kan si lapa ti beun ninu oro to ni se pelu oro ti erufai won ni ngba to soro won jade to si ni to ile ejo ko temi olorun ni o gba won te ngba won de ile ejo ko temi olorun labe onidajo onye kati aja otisi in lo fi die mule wi pe se ri idajo ile ejo ti ipinle kaduna to ni se pelu ile ejo giga won ni eyun hun si duo be di gbini awo pe la ka soro ko soro ninu nkan to nwi hun se eni to ti fi igba kan ri je gomina won ni wa wa ni gbogbo oro to gbe wa si ile ejo ko temi lorun lakoko ta wa yi wo o di afiyeyin tegun fi so o erufai to je gomina ni ipinle kaduna laarin odun 2015 si odun 2023 ni won ni ajo ile ti o ngogun ti wa baje aje banu ati awon nkan mi to fara pe ni won fesun kan pe to o ni hun se o pelu bo se nawo lu ati awon nkan ti won ro mo laso gomina na ni ipinle kaduna won in lo wa ni ha owo ohun re funfun nana omo lohun egbejo kosi awuruju kankan lowo ohun lakoko ti nsoro won ile ejo giga ti nbe ni ipinle ti kaduna lana in lo ti koda awon igbejo re nu ile ti won ni eni to je gomina na won lo pe ni ile ejo na to si je wi pe igbese waransesa la fi gboro yi ni ile ejo pase re pe ejo ko papapa e se dajo e se fun ni nkan to ba to si o
5: oda je ki

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
8: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
11: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
10: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́lólo, ọkọ̀ mi balẹ̀.
12: Omi yóò lọ ta o.
11: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbé délé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
13: Glory Prince.
14: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or

0: opposite Glory Prints, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy, Dubai Badon. Glory Prints, a jamfani edinwo lori printing to quality.
1: Glory Prints, put your message on display.
2: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yin ju àánú.
3: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn. Láìsí ẹlẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń ró àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára. Tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dẹ́ local government Nìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
4: Yorùbá wípé ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni. Bẹ́ẹ̀ni ìdí nìyí tí Odua Tomatoes and Pepper Sellers Association of Nigeria eléyìí tó wà ní àdojúkọ Mapo Court Ọdẹ́rìlọ Compound ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fi pé gbogbo ènìyàn sí bí Ata Day 2026. A ó máa fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́la. A ó sì máa já ewé òye lé àwọn olóyè tuntun wa lórí. Ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026 ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ òní yóò wáyé ibi ìgbàlejò ní Mapo Hall ní ìlú Ìbàdàn. His Excellency Gómìnà Ṣèyí Mákindé òní bàbá ọjọ́ náà Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa 1 Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Àwọn ni orí adé ń kalẹ̀. Àlejò pàtàkì ọjọ́ náà ni Alhaji Chief YK Abbas Babalọ́jà in General Oyo State, Olóyè Sáràtúnlá Àdúké Adé Ìyálọ́jà General Oyo State ni ìyá ọjọ́ náà, Olóyè Abdulaziz Fausas Àbádá Ààrẹ Èlò Odua Tomatoes and Pepper. Olùgbàlejò ọjọ́ náà ni Engineer Dọ̀tun Sanusi Ọkọlọmọ Odua bàbá ẹgbẹ́ Lélo. Odua Tomatoes and Pepper Sellers Association of Nigeria. Ẹ̀mí tí ò jata, ẹ̀mí yẹpẹrẹ ni.
5: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú dílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́jú oṣù sọ́ọ̀tì.
6: Bí tí bò
5: ìdí ni pé dílàrí ò ní ju mọ́tò méjì péré lọ tokunbọ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wá wo bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrapu àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n pa Dilux Auto ni tán wà lólúyọ̀lé Ìbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní Dilux Auto kò sí ní tó burú mbẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní Dilux Auto náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.

0: àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa. Gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì, ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìrẹ́ nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí, kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
1: Tinubu fẹ́ pé olóṣùṣù ọwọ̀ ká mọ́ fetí sáwọn ajẹjọwọlo tó fẹ́ dá wa padà sẹ́yìn.
2: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Akpala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous Peasy,
3: Lyrics, Chill Natural,
2: Tem Keys, Lekon Okonso, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Loves Ride,
4: Cap Construction,
5: Jaru Entertainment,
6: by Lagilagil FM.
7: Àṣegbé ò sí níbì kankan. Àṣepamọ́ ló wà tó bá jẹ́ pé ní tòótọ́. Àṣepamọ́ ni àbọ̀ wá bá. Rẹ́gí ló ṣe lára ẹnjiníà Akeem Ọlátúnjì Sasino. Aṣíwájú gbogbo Olúyọ̀lé, ìrírí làgbà nínú ohun gbogbo tá a bá dáwọlé. Ìrírí ní sọ ní dàgbà ọ̀jẹ̀ láìṣe àfojúdi ẹnì kankan. Àgbà ọ̀jẹ̀ ni Akeem Ọlátúnjì lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Àbàjọ tí wọ́n fi panupọ̀ fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò Federal Honorable níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Àkọsílẹ̀ iṣẹ́ rere tó ní nípò alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ò ṣe parẹ́. Akeem Ọlátúnjì pèrègede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka. Ẹjẹ́ ká ràn lọ sí Àbújá, yóò múre bọ̀ wálé. Ẹgbẹ́ onípákí APM ti fà kalẹ̀ láìsí awuyewuye. Ẹ̀dá sọ̀rọ̀ kò ní bàyín lójú jẹ́. Ọmọ ẹgbẹ́ òní kábàámọ̀ dìbò rẹ fún ẹnjiníà Akeem Ọlátúnjì lẹ́kùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APN Nigeria First.
8: Lagilu FM 96.7.
9: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: tọ ṣàràfà o.
1: Ẹ̀yin ara ìpínlẹ̀ Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Dìbò rẹ fún Sẹ́nitọ́ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣáájú elétí ìgbóhùngbárògye ni. Nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀, ẹ dìbò yín fún Sẹ́nitọ́ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
0: Yìí ni Abiodun Ali ni ẹ jẹ́ àjọ dìbò fún kókó bíbà.
2: Sisi gbagada gbagada gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sì kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtì wìtì.
4: Abẹ́ orí wọ́n ṣe ń ṣe wá o bàbá.
5: Bóńtù kò bá nírírí, ojú agbami lọkọ̀ irú wọn ti yí dandé. Àbájọ tọkọ ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ fi takúsá gbami lábẹ́ jòdùjẹ̀sọ bá Makin. Àmọ́ṣá o, Sẹ́nítọ̀ Ṣàràfàdéèn Abiodun Ali ló ń tukọ̀ tó nírírí tó sì ti gbáradì tá à ń wá. Bẹ́ẹ̀ ìjọba tunilára ni ó ṣe ètò ẹ̀kọ́, ètò ìlera, iṣẹ́ àgbẹ̀, ìdàgbàsókè ẹsẹ̀ kùkú, rírú ọ̀dọ́ àtobìnrin lágbára pẹ̀lú ètò ààbò tó mú yanyan. Nígbà ọ̀tún òde bá, àkóyawọ́ sì wà. Sẹ́nítọ̀ Ali tó ti jẹ́ alága ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, olórí òṣìṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, alága iléeṣẹ́ Oòdùà tó sì ń ṣojú gúúsù Ọ̀yọ́ lọ́wọ́ ti kúrò lẹ́ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dàrí boríbo tó bá dórí àréfà. Bí ẹsẹ̀ máa tò ó màṣà ó nírẹ̀lẹ̀ ìbẹ̀rù Ọlọ́run sì kún. APC lẹgbẹ́ wa. Ìgbà ọ̀tún aláṣeyọrí BSA 11 local governments in Ibadanland ló ń polongo.
6: Bàbá Ìbàrùbá.
7: Ọba Ìsanra.
6: Orúkọ tó láàmìlaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ àgbàlagbà ìṣègùn tó mojú léjà ewé àti egun àti nta fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkún máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí àpò ẹwà jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú nímọ̀lété Nìbàdàn opposite people's girls grammar school. Bàbá Ìbàrùbá kò rẹ́nìkan kan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́kọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsanra àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
8: Àṣegbé ò sí níbì kankan. Àṣepamọ́ ló wà tó bá jẹ́ pé ní tòótọ́. Àṣepamọ́ ni àbọ̀ wá bá. Regulose lára Engineer Akeem Olatunji Sasino. Aṣíwájú gbogbo Olúyọ̀lé ìrírí làgbà nínú ohun gbogbo tá a bá dáwọlé. Ìrírí ní sọ ní dàgbà ọ̀jẹ̀ láìṣe àfojúdi ẹnìkankan. Àgbà ọ̀jẹ̀ ni Akeem Olatunji lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Àbájọ tí wọ́n fi panupọ̀ fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò Federal Honorable níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Àkọsílẹ̀ iṣẹ́ rere tó ní nípò alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ò ṣe parẹ́. Akeem Olatunji perégedé ó fi gbọ̀rọ̀ jẹ́ka ẹ̀jẹ̀ kárán lọ sí Abuja yóò múre bọ̀ wálé. Ẹgbẹ́ onípákí APM ti fà kalẹ̀ láìsí awuyewuye. Ẹ̀dá sọ̀rọ̀ kò ní bàyín lójú jẹ́ ọmọ ẹgbẹ́ òní kábàámọ̀. Dìbò rẹ fún Engineer Akeem Olatunji lẹ́kùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APN Nigeria First.
9: Your Nescafe is not just a drink, it's your

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dúwẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ gbáwé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Lágelú FM 96.7.
5: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: orí ètò bó ṣe ń lọ ọ̀pọ̀ àwọn òjò kan àwọn tí ń polongo òbò ni wọ́n ti wá bá yín ìbòlẹ̀ bọ́rọ̀ dé ìlérí gómìnà fún yín ṣé wọ́n ti mú ṣe torí a tún gbóhùn yín lábẹ́nú ariwo yín tiẹ̀ wàá pọ̀ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ariwo pọ̀ lọ bìbà ni ẹ bá ń ṣàlàyé torí mo mọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣèlérí wọ́n lè ti ẹnu mi rètí ẹ̀yin tẹ́ gba nǹkan tí wọ́n fún ní so gbàmọ́bìnrin lápè ni ìbòlẹ̀ bá dé báyìí.
1: ẹ ṣe atọ́kùn ariwo wa ò lè má pọ̀ torí pé ẹni tó gbé adìrẹ òtòṣì lọ̀rọ̀ àwa tá a wà lórí ọ̀rọ̀ sakularòdì ó gbé ta láròyé nítorí pé gómìnà tó wà níta ìjọba tó wà níta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n ṣèlérí ni wọn àti ìmúṣẹ títí di bá a ṣe ń ba yín sọ̀rọ̀ ẹ̀ wọ́n láwọn gbowó túlùtúlù jáde 5.8 billion
2: láti
1: april oṣù kẹrin wọn àti ìṣe ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kọ́kọ́ lu àwọn èèyàn kan lọ́gọ̀ọ́ ẹnu tí àǹfààní bá wà fún mi pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé àwọn olóṣèlú ti wá ń bá wa lọ́tùn lósì òní ló pọ́sẹ̀ kan tí sẹ́nitọ́ abiodun sharafadin ali tí wọ́n kàn sí wa àdúpẹ́ lọ́wọ́ wọn fún bọ́n ṣe dìde tí wọ́n sì wá wọ́n sì bá wa sọ àsọyé pọ̀ in fact ó tó ìgbà méje tí wọ́n jẹ́ kó yé wa pé tí wọ́n sọ jáde lẹ́nu wọn pé 75 right 75 left làwọn ó mú lójú ọ̀nà olóbìnrin epo tá à ń sọ̀rọ̀ ẹ̀ eléyìí tí ó dẹ̀ jẹ́ ẹni tó dùn mọ́ wa nú tó fi wá lọ́kàn balẹ̀ pàápàá jùlọ lórí wípé awuyewuye míì náà tó tún jáde pé wọ́n sign MOU ṣe nǹkan kó tó di pé ọ̀rọ̀ débẹ̀ ọ̀rọ̀ ló bá mo kó mo rò wà tí ìjọba tó wà lónìí tí ò bá fi fátàn wá jẹ tí wọ́n fi ọ̀pẹlẹ̀ tàn wá jẹ kò ní di pọ́rọ̀ pé à ń sọ pé kí wọ́n máa kéèyàn kan máa káwọn kan máa bọwọ́ lùwèé kó tó di pé àjọ rìnrìn àjò ṣùgbọ́n torí pé irọ́ tí ìjọba tó wà lóde lónìí tí wọ́n fi bá wa rìnrìn àjò tó dẹ̀ sun wa débi tá a délé ni ẹ wá dúró èrò tó wà ń bẹ ní ọ̀sẹ̀ tó kọjá níjẹjọ ìdá kan nínú ìdá àwọn èèyàn tó wà ní ojú ọ̀nà sakularòdù nìyẹn eléyìí tíjọba tó wà lóde lónìí tán ni ẹ wọn pọ̀ ń bẹ́ wọn ju 200 lọ ẹ wà àwọn èèyàn tó wà ń bẹ́
2: ẹ ṣeun gẹ́gẹ́ bí mo kàn fẹ́ kí olùkùnmí lẹ́yìn ìpàdé wa pẹ̀lú engineer sharafadin abiodun ali àwọn ọ̀rọ̀ kan barista ali àwọn èèyàn kan ń gbé ìròyìn kiri pé apariwole
0: ẹ̀ǹtì ìdí ibẹ̀ yẹn
2: okay
0: ẹ̀ǹtì mò ń béèrè ni pé àwọn èèyàn wá bá yín lóríṣiríṣi
2: bẹ́ẹ̀ni
0: àwọn ló ti wá bá yín
2: a ti ní olùdíje inú ẹgbẹ́ accord alhaji oriyomi hamzat wọ́n ti wá bá wa bákan náà senator sharafa ali wọn ti wá bá wa di apm adekanbi whatever àwọn náà ti wá bá wa ṣùgbọ́n n ta sọ fún àwọn yẹn ohun ta fi ránṣẹ́ sí wọn torí pé a lọ àwọn tó lọ a sọ fún wọn pé a nípàdé bá wọn ṣe torí pé wọn ò ní promise láti fún àwọn náà wà níjọba n ta n béèrè kí wọn lọ ṣe tí wọn ò bá lè ṣe n ta n béèrè a ní promise kankan látọ̀dọ̀ wọn
0: ọ̀nà ìbàdí kan bí
2: láyé
0: pé la ń wà tí
2: wọn wà níjọba kan lọ ṣe nǹkan kan lọ ṣàtúnṣe tán ṣàdéhùn ni
0: kan lọ ṣàtúnṣe tí wọn ṣàdéhùn ni
2: bẹẹni
0: fún láyè
2: rárá ṣùgbọ́n àwọn méjì tá a ti bá sọ̀rọ̀ alhaji oriyomi hamzat àti senator sharafa ali nǹkan tá a fẹ́ ni wọ́n sọ fún wa nǹkan tó dùn mọ́ wa ni wọ́n sọ fún wa nípa ọ̀rọ̀ pé 75 lọ́tùn 75 lósì làwọn máa dúró sí senator sharafa ali sọ ní ẹ̀ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní sátidé tó lọ pé àwọn wà níjọba nígbà tí wọ́n ya tán lọ ń ṣe survey ilẹ̀ circular road àwọn wà ní government àwọn dẹ̀ mọ táwọn gazette nígbà náà ó ní 75 lọ́tùn 75 lósì tí bàbá wa kábíyèsí olúbàdàn tí wọ́n ṣe ń gbà yẹn àwọn òde ní ṣe yàtọ̀ sí nǹkan tí kábíyèsí ti yà sílẹ̀ láti 2005
0: ok wọn ní in tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ làwọn máa ṣe
2: in tí bàbá kábíyèsí olúbàdàn ti yà sílẹ̀ tán yà sílẹ̀ yẹn òun làwọn máa dúró lé àwọn ò ní ṣe yàtọ̀ sí

0: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bádékú.
1: A kì í káàbọ̀ sí orí ètò wa ètò yìí Jésù nìkan.
0: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje. Aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
2: Jésù ìwọ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
3: Lágelú FM 96.7.
4: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: torí ìjọba àkókò ẹ̀kan èèyàn méjì èèyàn mẹ́ta lẹ ti dárúkọ pé wọ́n wá sọ́dọ̀ yín
1: bẹ́ẹ̀ni
0: àwọn tó sì ń díje pọ̀ ṣé ẹ̀fàyè gbà wọ́n ni
1: ẹ ṣe atọ́kù
0: torí ta bá wọn àwọn ẹgbẹ́ òṣèlú kan rìn ní ìsìn ẹ tí ìdákọ pdp ẹ tí ìdákọ adc
2: sdp
0: wà ń bẹ
1: ṣe rí àfẹ́ wá níwá pé bóyá àfẹ́ tàbùkù ẹnìkan ni a ti mọ àwọn àmọ̀ kan ní àwọn olùdíje tó pè wá láti bá wa ṣèpàdé ó dẹ̀ sọ fún wa pé à n tíjọba ń ṣe yẹn tóun bá déjọba òun á kàn ṣe pé àwọn á compensate àwọn ẹ̀ tó bá ṣe ń compensate ni pé irú gbogbo òjé yẹn káwòn sìn ta bá ní event lọ́yọ̀ state màpó wọ̀lù náà máa ń lò tá bá lẹ̀ ti dé màpó wọ̀lù tẹ bá jókòó síbẹ̀ yẹn ẹ kàn máa rá àwọn páànù àwọn ilé dúdúdúdúdúdúdú tóun bá di gọ́vnọ̀ òun máa gbé àwọn ibẹ̀ yẹn fún àwọn developers wọn á lè build àwọn Lekki structures ṣe mọ̀ pé ìyẹn ti sọ fún
0: wa ẹgbẹ́ òṣèlú oòrùn
1: ká fi ẹnu kan dákẹ́ kó má dàbí pa wá bẹ̀ nìkan lórúkọ jẹ́ nínú àwọn tó ń dípò dìde táàtì ìfúnláì ó wá ń pè wá pé òun fẹ́ bá a ṣèpàdé gbàgede làwa sọ fún pé obìnrin tá à ń bá sùn tó ń so n tí ó bí ló ti ń bí
0: ok lẹ́ẹ̀kan sí ẹ bá ń dárúkọ yín kẹ ẹ dárígbére lórí ètò ìtúrí pọ́jọ́ ti wọnú
3: ẹ ṣe atọ́kùn orúkọ tèmi ni akínfẹ́mi àbáyọ̀mí comrade possible ẹ ṣe tẹ fàyè gbà wá.
1: Orúkọ tèmi ni Aziz Abbas Alaide. Adúpẹ́ ìjọba àkókò.
0: Ẹ ṣe gan. Comrade Alaba Adebisi ẹ̀yin náà kú wa tó tónu kó tó di pé a mọ̀ ọ́ lọ. Àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ àti àwọn aláṣẹ àti olùdarí fún Nigerian Union of Petroleum and Natural Gas Workers NUPENG wọ́n fi àtẹ̀jáde pé tó ẹ̀kọ́ ayé orí kádùn sọwọ́ ta báyìí fún ẹni tó jẹ́ executive national president wọn ọ̀túnba dr oladiti salimon akànnì léè tí ọjọ́ òbí wọn tó kò lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá wọn pé ìgbádùn ọdún kan ni léè tí wọn pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá àwọn ìkànìkàn òun náà ni wọn pe adarí rẹ ni wọn tí wọn ní àfojúsùn tó gbọngbọn léè tí wọn sì jẹ́ àpẹẹrẹ rẹ fún gbogbo èèyàn pátápátá léè tí wọn pe àtẹ̀jáde ọ̀hún tí omilẹ́ngbẹ èèyàn ń fi ta ṣùgbọ́n ò tí wọn pe ẹni tó léwájú láti fi àtẹ̀jáde ìta òun ni national chief security coordinator of NUPENG tí wọn sì jẹ́ national chairman fún petroleum tankers driver PTD ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ìyẹn alhaji adigun saheed gbọ́láhàn ọba mobi wọn ń kí ọlọ́jọ́ òbí òní wípé ìgbà ọdún kan ni o ìyẹn ọ̀túnba dr oladiti salimon akànnì tí wọ́n jẹ́ executive national president pé kí n bá wọn kí wọn dáadáa ni o kú ayẹyẹ orí kádùn èyí tí ó kò lónìí wọn pe ìgbà ọdún kan ni ọmọ tí wọn bí kò ní kú àánú ò sì ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ ẹgbà ò ní gbarí ọwọ́ dànù ń gbà kọ́ ọ̀kan o wọn pe kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá káà náà mọ gbọ́ níbi tí wọ́n bá wà wọn pe wọ́n sọdún èyí wọn ò ṣe tẹ̀ mí nínú owó nínú ọlá àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ wọn ti ń dàgbà wọn ò ní dàgbà yà wípé ọjọ́ ò tó bọ̀ dálẹ́ dáadáa ni o àsọ yín wọn pe àwọn ò rí fi sásọ pẹ́ gbogbo ọbẹ̀ ṣe ń fa àwọn èèyàn lọ́wọ́ òkè gbogbo nǹkan ní tí náà ó kéré òpin kò ní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan o ta ló ní mọ kí n bá wọn ò ní ẹni tó jẹ́ national chief security coordinator of NUPENG and zonal chairman of petroleum tankers driver PTD branch ìyẹn Lagos zone alhaji adigun saheed gbọ́láhàn ọba mobi tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí fún iléeṣẹ́ gastap ní gbogbo nàìjíríà pátápátá wọn pe ìgbádùn ọdún kan ní bákan náà ó ní mò ń fi àkókò yìí kí àbọ̀lọ́rí ọmọ sàlámì tó náà ṣọjọ́ òbí lónìí ìgbádùn ọdún kan ní tèmítayò yẹn ládùn àbọ̀rọ̀ ló kọ mi gbogbo àwọn táàjọ sopọ̀ lónìí lè ta ti rí adémọlá assist tó jẹ ọlọ́wọ́ bọ́tìnì ẹ ṣeun ẹ ku àdúró tí adémọlá àdàmọlá àkànbí ọmọ yẹn olóbì mo rí stanley olóròdé gbogbo wọn lájọ wà lórí ètò comrade alaba adébísí lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ àtótónu irí àtayọ̀ láàfin pàdé lọ́jọ́ mẹ́jọ tèmítayò yẹn ládùn àbọ̀rọ̀ ló kọ mi ó dàbọ̀.
4: Lagilu FM 96.7.

olugbo tun degbo gbagbo ijokun dodan o gbodan awon agba korobojo fi inu gbosele okete fori okiti se yewu omi nile eja iho len lajule awon era aban ban fowo mejeji lugbedu opa subi fori bale o se wuruwuru opa sure fori bale o lo mi janjan bi oje eledumare ire enu re nla nbere laaro yi ni gbogbo tibuto rebi ti awon eyan tin teti gbomi loni dakun dabo je ki ire re ko wa si ori enikokan wa je ko wa si ori Nigeria je wa si ipinle Oyo ko wa si ijoba ibile ati wodu ti enikokan wa ta fi apere kale si laaro yi mo wa sa ije ko boso de ko wa wa ki ari ntin je ire ni anito ati ni anisheku ki banuje ko mo gbe inu igbe woran ire eleyi tin sele lode ko wa wa ojuma alayo fun toni ode odun bi sala afi alewa ba wa na ti se wa ni ikanni lagelu fm loni mo ki e kaabo sori ti wa lo selu eto selu eleyi tin tana lo si ibi awon oro pataki eleyi to ye ko ye ara ilu eyi ti o ye ki ti ara ilu ko di si se mo pe be yi bo se nsin wa ni gbere ipako na ni nlo anfani lati je amo ibi ti nkan de du ogan lawojo oselu nile Nigeria ni joba abile ta wa ti ipinle ni ti buto orilede Nigeria mo ki yin loruko gbogbo awon eyan ta jo sise po loni ti o tun fi dun ti gbangban yo fi kan si Ademola Aziz Asizo uni olowo button ni toni eyi ti a tun jo se ti o fi dun dada laaro yi se won ba lana Kelvin ati awon iko won yoku ni won je ke ma ri wa wo ketekete lori Facebook o Lagelu FM 96.7 laaro yi bakan na ogo ayan fe nbe ninu ile agbagbe pelu mi Oluwa Sina alayo ogo ede ofo ma le so fan loruko temi nje mo kiyin e kaabo sori akotun eto ti wa lo selu laaro yi te ba woju ojo bi o ti seri e ri wipe oju ojo oselu ni orilede Nigeria o ti yi pada kuku keke kuku imura sile eto idibo 2027 o ti bere tori wipe ipolongo ibo ti gbina ya e ri wipe are le yi gan iroyin ti jade wipe oun na yo bere erin ajo oselu e lati ipinle kaduna bere lati ojo kerin le ni ogun osu kewa ta wa ninu re yi eyi to tumo si wipe gbogbo okan ojo ke egbe oselu ati awon oludije ni an ti bere erin ajo lori ipolongo ibo ki yo ko le ba dun obe ti won ju ti akegbe lo lati odo awon omo orilede Nigeria on kan ta wa fe pekelu loni ti a fe mojuto oni wahala ongbodo nru so ti ma waye lasiko ipolongo ibo selu titi wo ojo ibo ati leyin ti an ba kede awon ti an jawe olubori tan lorilede Nigeria papa ni ipinle ti ko wa wawa eyi ti o gbe wa duro si ipinle Oyo laaro yi kini kan lo daju wipe gbogbo awon ti won jade pe awon fe dije du ipo kan tabo mi ohun to fun won lanfani iru e ni pe awon eyan awujo nbe ninu alaafia ko si pa he ko si si wipe aisan de won mole ko si pe won ti gbemi awon eyan ohun lo fa ti ijoba fi nrorun abi ngba ta ba ni ijoba ti o ba si ara ilu ta fe se le lori egbo iwulo ijoba da eyi lo ije wipe oro abo emi ati dukia awon eyan lasiko ipolongo ibo o mo se pataki pupo gan nje awon oloselu won wa nfi eyi kun awon ete ti won pa lasiko ipolongo won bi abi ilana enku oku ona ni won wa musa loogun bi
àwọn ti yànjẹ alátìlẹyìn olùdíje kan àbí ti ẹgbẹ òṣèlú kan ṣe máa wà nínú èrò wọn láti rí wípé àwọn ṣe ohun gbogbo ní wọ́ọ́rọ́wọ́ ẹ ti ẹ̀ gbọ́ ǹjẹ́ ó yẹ kí ìpolongo ìbò kó máa bí ìtàjẹ̀ sílẹ̀ kí ló dé tí ó jẹ́ wípé ohun tá a fẹ́ ṣe fúnlù láàbọ̀ sí gbangba tá a sì ṣàlàyé fáwọn èèyàn ẹni ó bá ti wà nípò rí ó ti ní n tí ó sọ fáráyé pàápàá nípa àti máa ṣe bọ rẹ̀ nígbà tó jẹ́ wípé ó ti ṣèkan rí èyí tó ṣe kó fi ṣe àtẹ̀gùn àti àpẹẹrẹ ìgbàgbọ́ tó fẹsẹ̀ rinlẹ̀ fún àwọn èèyàn tó pé òun fẹ́ lọ rèé ṣiṣẹ́ sìn láti jẹ́ kó yé wọn pé èyí tó ń ṣe sẹ́yìn yìí ò kékeré ni kó sì tún ṣìwé èyí tí ó tún fẹ́ ju kẹ̀kẹ́ tó tún ti pi amẹ́ sílẹ̀ láti tún ṣe fáwọn aráàlú ẹ̀ ń bá wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kò yẹ kó nira fóun náà kí ni tí ó fẹ́ ṣe fún lù ú ló yẹ kó léwájú káyé ó sì gbọ́ kí wọ́n lọ rèé yẹ̀ wò kí wọ́n wò ọ́ látòkè délẹ̀ sòdáńtọ́ láti lọ rèé ṣojú àwọn sòdáńtọ́ láti darí àwọn so ní àmúyẹ ṣẹni tó ṣe é gbọ́kàn lé ni ọ́ so ṣe é fọkàn tán ṣùgbọ́n a mọ ìyanilẹ́nu nígbà tí ọ̀rọ̀ ìdìbò tó bá di dandan wo kò tó di bó o bá o pa bó o bá kò bú lẹ́sẹ̀ tó bá di pé àwọn èèyàn wọ́n mọ̀ọ́mọ̀ nítorí pé àwọn fẹ́ dépò àwọn tí wọ́n ń lọ sẹ́nu iṣẹ́ òòjọ́ tiwọn tí wọ́n ń wà tí wọ́n ó jẹ lọ́tùn-ún tí wọ́n ń wà lọ́sì ṣe sì mọ̀ wípé borí òrù ẹnu ò jẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ nàìjíríà ẹni tó wá gbéra ń lé ẹ̀ pẹ̀lú èròǹgbà láti lọ rèé ṣiṣẹ́ kó lè rí nǹkan mú lọ ẹnu kó fún àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ̀ ló ń jẹ tó wá jẹ́ wípé nítorí pé àwọn èèyàn kan wọ́n jáde páwọn fẹ́ sìnlú wọ́n fẹ́ díje dupò wọ́n sì ń polongo àti jẹ́ kí àwọn èèyàn kí wọn ó dìbò fún wọn ni ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ wá sọnù sí àbí gbogbo ohun tí fi ń jẹ́ èèyàn láyé tó ní dúkìá ni gbogbo ẹ̀ bàjẹ́ sí ǹjẹ́ ó yẹ kí èyí kò mọ̀ rí bẹ́ẹ̀ láwùjọ wa ńlá fi ní àpè àkíyèsí ara wa o sí ọ̀rọ̀ pàtàkì yìí lásìkò tí ìpolongo ìbò tó ti ṣẹlẹ̀ tó ti wáyé ní tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nírú àsìkò yìí torí pé a tún ti ń gbọ́ awuyewuye láwọn apá ibìkan ṣebí ẹ gbàgbé ewé tiẹ̀ ọ̀rọ̀ òṣèlú òun náà ló dálẹ̀ oríṣiríṣi ni àwọn ìṣòro àti wàhálà fàákájà tó ti ìdí òṣèlú wá tó sì jẹ́ wípé ọ̀pọ̀ ẹ̀mí òun ló tibẹ̀ ni wọ́n dá légbodò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ dúkìá àtohun àmúṣọrọ̀ ẹlòmíì tó sì run sẹ́mú síbẹ̀ odidi ìdílé mi ibẹ̀ ló parẹ́ sí láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ rìnrìn àjò àjọ lọ sí ojú òpó facebook lágelú fm kí n kọ́kọ́ ṣe àtẹ̀gùn sóhun tá a fẹ́ sọ kó lè yé ni dáadáa ní àsìkò kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbàtí olùbàdàn lẹ̀ bàdàn lásìkò yìí sẹ́nítọ̀ rashidi adéwọ̀lú ládọjà tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbàtí fàákàjà òṣèlú bẹ̀rẹ̀ ńgbà náà tó di wípé àyọni nípò tó ìwáyé láàrin gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbà náà àti ẹni tó jẹ́ bàbá àṣálẹ́ rẹ̀ nídìí òṣèlú olóyè tó ti dolóògbé báyìí lámìdí àríìbí àdedìbú nígbà náà tó ìdí wípé ó bí ọ̀rọ̀ bí wọ́n ṣe yọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti di orí adé olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí o tí wọ́n fi yọ wọ́n kúò nípò lásìkò ọ̀hún gbogbo ọmọ ìbàdàn
gbogbo olugbe ipinle Oyo o le gbagbe lasigbo oselu to waye ngba na won o le gbagbe iye awon eyan ti an farapa won o le gbagbe iye awon eyan ti okun emi won ja pati won o le gbagbe iye dukia eleyi to baje ni gboro Ibadan ati awon bikan ni ipinle Oyo eyi to juri ati eyi ti oju ori eja lo soju opo Facebook wa se won ba lana ba nse afihan foran eleyi ti o waye nigba na ka fi se ategun sibi ta n lo gan lori eto ti wa loselu laaro yi nibi to ti di pe a n sada a n yeban orisirisi awon kan to le ba emi awon eyan to le ran emi awon eyan lorun lo sele ngba na e darapo mo lori Facebook foran ohun ohun lo ti jade ti e n wo ohun O le n wo nje bayi lo se e ka ma si oselu wa ta ba pe oju wa lorun kun gba na asiko yi nko ni century ta wa yi 2026 lasigbo oselu mo tun waye eyin e wo bi nkan se nlo nigba na lagelu fm 96.7 ni e ti sawari e lori Facebook be se n wo e ba wa pin ko kari to lori telemu ni asiko ohun e wo bi ban se nro lako lako e wo ada tawon eyan besu begba lati gbele omo niyan gege bi ti won ako e wo ada tawon eyan besu begba lati gbele omo niyan gege bi ti won ako e wo ada tawon eyan besu begba lati gbele omo niyan gege bi ti won Ewo Ai ikanu ori kanu etun je alo si ibomi Orisirisi wahala on la si gboselu ohun lo ti waye tin be ninu akosile ni orilede Nigeria papa ni ipinle Oyo ti wa nibi to si je wipe I ma mu ki okan awon eyan ma bale nigba ti an ba gbo wipe egbe kan abi oludije kan o fe jade lati kede pe ohun fe se ipolongo ibo ti yo fi fa oju awon eyan ti an je ara ilu ti o dibo mara loju na ati le je ki won o se ti e mo gbagbe pe ba se mura sile fun eto edibo abenu eleyi to je ti awon oludije kokan ninu awon egbe oselu ni orilede yi awon sele kan na tun sele o ni ipinle Oyo ikan sele nile eni to je igbakeji gomina ipinle Oyo tele ri oloye Hazim Gbolarumi se won ba lana je a lo sile igbakeji gomina ipinle Oyo ti won je oludije dupo gomina labi ase egbe oselu People's Democratic Party bayi lasiko ohun ibe ni awon eyan tun ti bere si nawo itaporo gan alagbara gbogbo e lori afẹ dije a dije eje a lo sori Facebook lagelu fm 96.7 ni e wari ni ori Facebook laaro yi e share ko kari to lori telemu se bo se e ka ma si oselu wa re Let's go.
ìlú tó lọ́ba tó níjòyè lèyí ti ń ṣẹlẹ̀ iná ẹ̀ kíyèsí ẹ̀ wò ó bó ṣe ń lọ lórí Facebook. Sọ yẹ kí ọ̀rọ̀ àdìbò kó bírú èyí. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe àtòkúta àtoríṣiríṣi àwọn nǹkan míì. Òní wọ́n bẹ̀rẹ̀ sí jù lọ́tún lósì sínú ilé ẹni ọ̀hún. Ohun tó bi kọ́là wá nílò lórí ètò bí kò ṣe wípé ǹjọ́ yẹ kí ọ̀rọ̀ òṣèlú kó máa da omi àlàáfíà ìlú rú bí ibi táwa ń rìnnà. Ẹ wo ohun tí wọ́n ń ṣe nínú ilé yìí ẹ wo.

kíá ti hàn nìkan bàjẹ́ nínú ilé bàbá yìí lásìkò ọ̀hún. Kí wá la lè mọ fà nínú ọ̀rọ̀ òṣèlú bó bá jẹ́ wípé èèyàn kan tó jẹ́ aráàlú ń kọjá lọ nírú àsìkò yìí ó sì ṣe kó fara gbà láì mọ nǹkan kan láì mọwọ́ láì mẹsẹ̀ nípa ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Bákan náà ẹ rí wípé yàtọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀sùn pinpinrinpin làálàlù àkùtùpùhu rẹ́rẹ́rún o lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà eléyìí tí wọ́n di kọjá ní ìpínlẹ̀ Ọ̀sùn. Ibi tí wàhálà tiẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ni ọ̀rọ̀ àwa aládarí ìjọba àbílẹ̀ ẹ̀yin kọ́ èyí tó bí onírúurú ìtàjẹ̀ sílẹ̀ bẹ̀rẹ̀ látorí ẹni tó jẹ́ alága ìjọba àbílẹ̀ kan ní èrè wọlé eléyìí tí wọ́n gbẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ láwọn ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan nípínlẹ̀ Ọ̀sùn ẹ̀mí ń bọ́ dúkìá ń bàjẹ́ ọmọ ọlọ́mọ ṣe rántí ọmọ léńjeléńje tí ìyá rẹ̀ ń tẹmu níwájú sẹ̀kẹ́tẹ́rìàtì tó jẹ́ ti ìjọba àbílẹ̀ tí wọ́n fìbọn gbẹ̀mí ẹ̀ tí bàbá ẹ̀ bú ẹkún tí àgbàlagbà bẹ̀rẹ̀ sí sọmi jẹ́ lójú pòròpòrò lẹ́sù pa aláàfẹ́ ṣèlú ṣe bá rántí ẹ rántí ẹni tí wọ́n pé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alátìlẹyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀sùn tí ẹ̀mí ẹ̀ bọ́ sórí ọ̀rọ̀ òṣèlú nílùú Ilé-Ifẹ̀. Oríṣiríṣi ló tún ṣẹlẹ̀ tá a tún gbọ́ pé àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn eléyìí náà àwọn náà tún lọ láti lọ rèé gbẹ̀sán àwọn fọ́nrán tọ̀sùn ò tiẹ̀ ṣeé wò rárá a lè fi léde lórí Facebook Lágelú FM torí òfin tó de Facebook. Wọ́n gbẹ̀mí àwọn bíi mẹ́ta àbí mẹ́rin nípínlẹ̀ Ọ̀sùn tí wọ́n fi ìbọn ba ọmọ èèyàn jẹ́ láì ṣe ẹran lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí lórí ìkíni lórí ipa àfẹ́ dìbò àfẹ́ wọlé ẹ wá wo ẹ̀mí tó ti bọ̀hùn. Àwọn eléyìí ti kúrò lábẹ́ ìjọba Nàìjíríà wọ́n ti kúrò lábẹ́ ìjọba Ọ̀sùn wọn ò sí lábẹ́ ìjọba Ọ̀yọ́ mọ́ wọ́n ti lọ ǹjẹ́ èrè ìjọba wọn ó wà lè bọ́ sí wọn lẹ́nu mọ́ bí ẹ̀mí ti sọnù àwọn tí wọ́n pàdánù wọn èlò ni àwọn ìjọba ọ̀hún fẹ́ fún wọn àbí mọ̀lẹ́bí wọn tó tó wọn láti di tí wọ́n ti pàdánù yìí sọmọ tó pàdánù bàbá oníkáwí ni àbí aya tó pàdánù ọkọ̀ ọ̀dà ẹ jẹ́ nǹkan fi ẹyọ kan nínú fọ́nrán ti ìpínlẹ̀ Ọ̀sùn ọkùnrin ọmọdékùnrin ni wọ́n pè é torí pé ọ̀dọ́ langba ni tí wọ́n gbẹ̀mí ẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí èyí tó jẹ́ wípé àwọn èèyàn gbìyànjú àti gbé dìgbàdìgbà ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ padà já sí ikú náà ni kí ọlọ́run kó sàánú ǹjẹ́ ọjọ́ kú gan kọ́ ni wọ́n pe oko ẹ̀ tí wọ́n ní òun náà padà ó padà gba ọjọ́ ọkú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ṣé wọ́n bá lànà bá ń fi fọ́nrán eléyìí sí kí àwọn èèyàn ó wò ó ṣé bó ṣe yẹ ká mọ́ bá lọ rèé nínú òṣèlú tó ra àtúntí múra ẹ̀mí sílẹ̀ ọmọkùnrin ọ̀hún lẹ̀ ń wo àwòrán ẹ̀ yìí òun ni wọ́n ń gbé dìgbàdìgbà yìí. Wọ́n gbẹ̀mí ọjọ́

0: A kí yín káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú nìkànnì lágẹ̀lú 96.7 OK tó ga jókè nífẹ̀lẹ̀ lẹ̀ ń bàdàn. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook lágẹ̀lú FM 96.7 ni ẹ ṣàwárí ńbẹ̀. Ẹ fi ìròyìn sọwọ́ sí wa bí ètò yìí bó ṣe ń lọ lọ́wọ́. Mo kí alàgbà Adéyẹmí Adémọ́lá Ògo Àyànfẹ́ káàbọ̀ sórí ètò. Àwọn náà darapọ̀ mọ́ wa ní igun yìí láàárọ̀ yìí. Ẹ bá wa kí àwọn ọmọ Nàìjíríà.
1: Iṣẹ́ atọ́kùn a kí gbogbo ẹ̀yin tẹ wà nílé ẹ káàbọ̀ ẹ dẹ̀kun àtàárọ̀ ẹ ní wọ̀nba ìṣẹ́jú tó kù a jọ gbádùn ara wa síwájú sí.
0: Ẹ ṣeun ní kánkànkán ibi tí mo fẹ́ ká lọ ó ní ètò ààbò ẹ̀mí ti àwọn aráàlú gan tó jẹ́ wípé lágbègbè tí ìpolongo ìbò ti fẹ́ wáyé àwọn tó jẹ́ pé wọn ò lè ṣe kí wọn má ṣiṣẹ́ òòjọ́ tiwọn nírú agbègbè yìí lásìkò ti ìpolongo ìbò ń lọ. Ǹjẹ́ kò yẹ kí ìjọba ikọ̀ elétò ààbò àti àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ polongo ìbò tó ń ti àwọn alátakò wọn kí wọ́n mọ ṣírò ti aráàlú mọ kó tó di wípé wọ́n pé àwọn ń dá ìtàkùrọ̀ gan sílẹ̀ àti pé ṣé ìtàkùrọ̀ gan òṣèlú yìí gan ṣó yẹ kó mọ wáyé nínú òṣèlú wa. Ẹ já bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ògo Àyànfẹ́.
1: Ẹ ṣe atọ́kùn tá a bá ro jinlẹ̀ gan dáadáa àwọn olóṣèlú ó yẹ kí wọ́n mọ̀ pé àwọn táwọn fẹ́ ṣe ìjọba lé lórí àwọn tí wọ́n fẹ́ dìbò àwọn náà ló wà lágbègbè táwọn ti fẹ́ ṣe campaign. Tí ìtàkùrọ̀ gan bá ti wá wà tó di pé à ń yìnbọn à ń pa ilé à ń pa tàn nọmba wán a kọ́kọ́ dẹ́bẹ̀rù sọ́kàn àwọn èèyàn kò sẹ́ni tí a ti fẹ́ jáde láti dìbò. Mo rò bóyá gbogbo nǹkan tí wọ́n ń ṣe bóyá wọ́n rojú ìdàsà ọba kan bá kan pé bóyá àwọn kan wọ́n ti fún wọn ní ọwọ́ pé ó dàbí a nílùú yìí o àwọn tó fẹ́ dìbò fún lágbájá wọ́n pọ̀ ju àwọn tó fẹ́ dìbò fáwọn lọ. Àwọn kan máa dọ́gbọ́n láti dá ìbẹ̀rù sáwọn kan lọ́kàn pé kan má lè jáde láti dìbò. Ìyẹn wà dẹ́ntù tá a bá fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká tiẹ̀ pé àwọn elétò ààbò wa torí àwọn la gbéṣẹ́ ààbò fún àwọn olóṣèlú wọn ò rẹ́dì fàbọ̀ ẹnì kankan. Kò sí nǹkan tó kàn wọ́n even nígbà tí wọ́n bá wọlé tán mélòó ló ń ṣiṣẹ́ ààbò ká máa sọ pé wọ́n fẹ́ dìbò bá ṣe ń dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà a kì í wọ́rí kankan a fẹ́ débẹ̀ dandan ni by fire by force mo ṣáà fẹ́ débẹ̀ yẹn so wọn ò kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ sáwọn aráàlú ṣùgbọ́n àwọn elétò ààbò wa tó ṣe pé iṣẹ́ tiwọn ni àwọn là á pè sákèèsí àwọn là á pè síta kí ni tí wọ́n ń ṣe tẹ́nì tí bá ṣẹlẹ̀ àwọn ló yẹ ká lọ máa mú even àwọn gan ló yẹ kán máa ọ̀nà tí àwọn olóṣèlú àwọn ló yẹ kán bá wọn tọ̀ pé báyìí lẹ ṣe gbọ́dọ̀ ṣe tá a bá ṣàfẹ́ ṣe rálì sanwó-orí pé ó fẹ́ kọjá kínní ó ní ọgbọ́n tí wọ́n máa ń dá sí náà tí wọ́n bá ti ráwọn olóṣèlú pé ọwọ́ tẹ̀ ń gbé ti lọ jù àwọn ló yẹ kó máa kọ́ṣàn wọn tí elétò ààbò bá ti ṣe bó ṣe yẹ kó ṣiṣẹ́ bí a ṣe máa lọ nìyẹn.
0: Ẹ já wa wo ipa àwọn aráàlú òbí adarí agbègbè kọ̀ọ̀kan orí adé ọrùn ìlẹ̀kẹ̀ mọ́gàjí mọ́gàjí lágboolé eléyìí tí àwọn èèyàn tí àwọn olóṣèlú ń lò gẹ́gẹ́ bí ọmọ sọta ti ń gbébọn kádà kogi kókùmọ̀ lọ́wọ́ lọ́rẹ́ dojú ẹ̀ kó àwọn ọmọ ìyá wọn míì níta kí lẹ lérò pé ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ adarí yìí kí wọn ó máa ṣe fún àwọn ọmọ wọn lásìkò yìí tẹ bá wo ohun tó ṣẹlẹ̀ lọ́sùn ọmọ dé léńje léńje ni gbogbo àwọn tí wọ́n jáde láyé wọn ẹni téèyàn ò gbọ́dọ̀ ro ikú sí ní 50 ọdún lónìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde láyé tó yìí jẹ́ pé àwọn ọ̀dọ́ ẹgbẹ́ wọn náà ní ń gbé ìbọn sí wọn lórí tí ń fi fọ orí akin ẹgbẹ́ wọn tí wọ́n ń gbẹ̀mí ara wọn bí ẹran bí wọn bá pé babalá fẹ́ pẹran gan ó tún ní gbèdéke bí ọlọ́run ṣe tún fún wa láṣẹ àti pa ẹran tá a fẹ́ jẹ tó jẹ́ ẹran ká mọ̀ wá pé èèyàn tó dàbí tiwa nítorí pé ẹnìkan fẹ́ bọ́ sí ipò òṣèlú so yẹ kó jẹ́ pé a gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ dé ipò kí ni tó yẹ kí àwọn òbí àti àwọn adarí agbègbè kọ̀ọ̀kan máa ṣe lórí èyí nírú àsìkò tá a wà yìí.
2: Kì í ṣe adarí agbègbè nìkan. A ní àjọ kan tí a ń pè ní National Orientation Agency
0: NOA
2: ó wà nípìnlẹ̀ kọ̀ọ̀kan káàkiri I need the parent of information and public information and education at the local government level. O se ni laanu wi pe opolopo wa o so n to ye ka ma so opolopo wa o se nkan ti o ye ka ma se.

0: se lomo ilowo ni awon ni bo yin to wa nbe ni pe society wa gangan ani lati bere si deye si won sugba atun wa le deye si won idi ni pe omo buku ti won na ni wulo sugba a le reform won a le model won ti won o fi nise lo pe
1: eyan ma tun won ro
0: ka tun won ro eyan ma sise ni owo ni teyan ba sise teyan ba ti be ri owo inu oke eyan o bale eyan o fi dunun na owo ki sowo pe won wa fun yan ke mo lo mo sadaka ki se bi lu ilawa ti won ni pi o le selu kan o fi ma fi bi o le fi bi 200,000 ra nkan mu fa awon boys for what 200,000 ko se wo enikan nu pe o ya model oko mo se POS nbi so one need this structural empowerment ti o mo fun won lowo lojojumo ki se ta mo fun won ko mo ma ve ti wo leyan ni lo sose en awon ta fe tun nkan ti mo fun won lowo lojojojumo ti won to be rowo nje rowo moto un la gbodo fun won ki se pe awa ni akan ba won so akun lodo afa akun lodo pastor ka fun won ni nkan ti won o le ma se ti o mo mu wo wole ki society gangan se kini ka de lo di si wa ka ye recognize won mo ka ye pon won le ka ye pon won le ka ye so won de yan lawujo
1: ese
0: even olorin gan ti o kire ni be gan olorin ta to ba kire ni be gan ki government o se kini ki won a le mo ki won check e wo so next time gbogbo won yen won a sunra ki pe ah te bo sise vi owo ni ke po se janduku owo o sise gidi so ka recognize awon to nse wahala sansan ka ye recognize awon ti o se wahala awon to pe won kan da lu kini ka ye so won di nkan
1: e seun eh o mi ki awon arale ki won o ba wa da si eleyi ti a nsoro nipa yi sugbon lori eleyi ti eh omo yolobi ti won menu bayi ogo ayan fe kini ohun te ni so lori e ni soki gege bi oro moran fun awon ti won ni awon omo to di omo gan fe nta yi
2: a soro nipa awon obi seri awon obi opolopo ibi lati je bi nitori aile pe awon omo wa sakisi ta ba lo wo ba mo yan se se awon omo sin in fact oju agbayan ti sugbon kini nkan to nfa ni pe seri omo to ba ti jade ninu arofo to ti gbianju ti o ro na bayo ko si nkan ti won fi lo ti o ni se ta ba n ba obi wa tun pada sodo ijoba ijoba gan kina se fa won odo lati le e ma je ntan lara awon mo ta n pe ni jagiri jagan yi graduate wa nu won yes
1: awon ko kawe
2: sugbon gba ti mo ro na bayo ko si se ko si nkan ko
0: e ma ni mo din lenu te ba ni graduate wa la mi ni bayin jiyan bo se mo wi pe won ti reform ara won awon me gbe kunkun wa ti won lo so that is another factor o se bi ta ba tun so nipa ta won to wa ni local level e ka so nipa ta won ti won ni a bit of education te kan wa ti be join egbe okunkun to na yen wa dav mo won lowo ta won gbe ta ti wa ojutu si ti ra bi pe this is the way
1: ti an ri pe pe bi wahala e la won ti
0: oto ni street credibility. Street credibility ni ability lati le think fast on your feet when you are in danger. That is the ability, that is the purpose of street credibility. Ke ko lati mo fi da wa lale. Pe won lo pe ah omo gbe ro ni bobo. O wa in danger. O de think pe kini mo le se within 5 seconds. Lati mo re ku nbe. In street credibility gangan je ni. Te pe lo mo gbe ro niyan. Ki se pe
1: da wa lale.
0: Ka da wa lale ni te pe lo gbe. So awon to je courtist yen ni aspect yen ti won pe ni graduate ibe lati ri awon to je graduates majority of them are courtist ala won ti o de private schools ni won so awon wo lo nlo won bawo ni won se survive ibi porter ati ni problem gan ni pe we need to sit down and think about it ke je pe won o ni exist but they have to be at the base of the society
1: eshun I am borobo.
2: Yeah, nibi si mo confessor yen si na ni pe awon ijoba won loju se lati se. A le so pe because most to be town so egan mo lagbara lori awon omo yi. Ni to to awon na bi awon omo. Sugbon to ba tin di pe obi gan le pese fun omo. Omo ti o ti to se nkan kan to pe fun re lo lo hustle nita. E lo won ponta. awon mummy ati kuro ni at the age of 10 15 to wa nkan to fe je nitori pe bi gan o lagbara lati boru omo be so eni to bi o lagbara lati bo to bo sita keni kan wa pepe omo mo fe ran ise kan kan bayin wa gba ko si bi o se ni force ninu kan yen but ti joba gan ba loju se to nse fa awon odo lati le ko se nto fe ya yakuya
1: ongo ri pe awujo ni fe ohun o no si le ta ife pada fa awujo awon eleyi ti wo pe ka won gboju wa gan sawujo ni kan lo labayo
2: igba ti o ba ti so na mo pe eyin kan de ewu moto ta won yan gbe jade awon iru awon ta nso igan ton ba ri awon lagbaja lo nse kini bayi ohun na de lo si scooter tabi ohun wa na ti lo ko so na fun iru won na nu pada wa dida kuda si gboro ṣugbọn ti ijọba ba ti sojuṣe won obi na sojuṣe e awon omo ina awon na ready lati jọ mo lu abingoro
1: e seun e je ki a si ojo opo le fa awon eyan tin gbo wa nile 09123708675 09123708675 tabi plus 234-81-4249-1006 plus 234-81-4249-1006 le le pe si eyan kan iseju kan lai si aye fun oro alufansa bi ti wuko mo o na la mo se o hello hello
3: hello
1: e ku ojumo
3: hello e ka tan o o e ku ojumo o e ku eto
1: e seun
3: ai
1: oruko yin
3: yo
1: yes sir
3: ati se akin akimola loruko mi
1: lati bo sir
3: ati bi lan badan juwa
1: e seun
3: yo ẹrí ọ̀rọ̀ ti àwọn tó ń ṣe campaign tí wọ́n ń jà níbi tó bá ti ń ṣe campaign tó ń fa wàhálà yìí èmi rò rí pé ẹ̀bi kan tún wà lọ́wọ́ àwọn agbófinró wa
1: ẹ ṣáwo
3: nàìjíríà police la pè wọ́n wọn kì í ṣe apc police wọn kì í ṣe accord police wọn kì í ṣe pdp police nàìjíríà police wọn wà láti dáàbò bo gbogbo ọmọ nàìjíríà ni wọn sì fún pé láti dáàbò bo ẹgbẹ́ kan báwo ni irú ìṣẹ̀lẹ̀ ní láti tilẹ̀ tó máa fi kọjú ìjà sí sàràfà dín ìyàwó àlí ìyàwó olùlọ́yọ̀ nǹkan táwọn ọlọ́pàá rẹ̀ wà ń bẹ̀ àbí táwọn ọlọ́pàá òkè sí ń bí tó bá ti ń ṣe kàmpéènì wọ́n máa wà ń bẹ́ẹ̀ wáì tí wọn ìgbọ̀n wà á lè rẹ́ nìkankan ẹbí eyín tó wà lọ́wọ́ àwọn aráàlú náà láwọn ọmọ tí wọ́n ń lò lọ́ ṣe wá nǹkan kan sí kọ́ tó di pọ́pá kàmpéè làwọn mí ò sì dádùúgbò yẹn wọn ó ti darapọ̀ máwọn tó wà ládùúgbò tó ń ta ajá tó ń ta òkè ní ṣe faragbàpọ̀ tó ṣe wá wọn á ti rí wọn wọn á wá dáwà láàlẹ́ ìtàn lẹ́nu kankan tó máa lè sọ pé bí alágbájá báyìí wà nínú wọn
1: àdúgbò
3: wà nínú wọn ẹbí ẹkún pọ̀ o.
1: ẹ ṣeun ẹ ṣe àlọpẹ ẹjẹ tún gbọ ti ẹlòmíín náà lórí ètò hello ẹ kú ojúmọ orúkọ yín
4: aṣọ. Ogun èdè ṣé káṣù tọkùnra wa.
1: À ń gbọ́ yín.
4: Kò ṣeé ṣe kí olóṣèlú kọ́ mọ́ sọ àwọn ọmọdé tọ́ọ̀dì mọ́.
5: Kò sí ọgbọ́n. Kò sí ọgbọ́n. Ṣé ẹ mọ̀ pé lórílẹ̀-èdè yìí a ti rí gómìnà kan tó ṣe gómìnà ẹ̀mejì pé kò ṣe campaign throughout tó fi di gómìnà. Kí ló ṣe ni pé ó rìkúùtù àwọn agbébọn ṣé pé ibi tí opposition bá ti fẹ́ ṣe campaign báyìí wọ́n lọ dàbẹ̀ wí ni n tó ṣe throughout nìyẹn. Ẹ rí pé ìbò state yẹn náà ni wọn ní Kalabuda ṣe ìbò state yẹn náà ni so n tẹ́lẹ̀ ó kàn gbà ní ìmọ̀ràn tẹ́lẹ̀ ó gba àwọn APC nísìn báyìí nígbà tí fojú hàn sí pé gbogbo bí sábà ti fẹ́ ṣe kàmpé
1: gbogbo ẹgbẹ́ òṣèlú ṣe lè yí kan ọ̀rọ̀ APC kọ́ ìmọ̀ràn sí gbogbo ẹgbẹ́ òṣèlú.
5: Ẹ tí mo sọ bẹ́ẹ̀ ni ẹ rí pé ẹgbẹ́ wọn nìkan ni wọ́n lọ́wọ́ àtáàkì nísìn báyìí.
1: Ni ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí báyìí eléyìí tá à ń ṣàgbé
5: ẹ ṣe wọn ti tawọ́ láyà
1: nìyẹn orí kí wọn bá pa àtúnṣẹlẹ̀ mọ́
5: làwọn ṣe pé wá. Ṣé ẹ rí ẹ káàdé fún ètò tẹ ẹ ṣe yìí ẹ wo ilé ẹṣẹ́ yóò ní bàjẹ́ láéláé ẹ ṣeun fún àlàáfíà ṣùgbọ́n èmi fẹ́ gba ẹgbẹ́ APC mọ́ra ń ṣìn nígbà tó ti fojú hàn ń ṣìn nítorí wọn ti tawọ́ láyà káà náà wá lọ dìde gidigan nípa pé ibi tí a bá ti fẹ́ ṣe campaign gbogbo kódà kódà tẹ bá lè lọ kàn sí sunday igbòho gan déédéé tẹ pé ẹnì pọ́ọ̀lù ṣe bá gbámú láì bó jẹ́ kó gbé kó fọ sẹ́gun làwọn nígbà máa fóògùn mu tí ò lè kó lójú kan ni ó fojú hàn pé ẹni báyìí lọ́wọ́ àtàkì mọ́ kí apc bí ìdẹ́gidi àwọn ènìyàn fẹ́ gbà wọ́n.
1: Ẹ ṣe àdúpẹ́ bó tiẹ̀ jẹ́ pé ìjọba náà ni wọ́n padà nbe ti so pe oro omo ogun ijoba na won okay si hello
6: hello
1: e ka ro oruko yin lati bo
6: e pe to baba Abdulhamid lo pe yin lati apata Ibadan
1: e se
6: baba se ri akoko na olohun ba keyin pelu eto te gbe kale oni pe te ba ri n to nsele papa julo e wo gomina wa ni Oyo State akoko verbal attack odo lo ti bere gomina lo so pe
1: e ma de bi
6: lawyer ti o dele ejo ri be na ni physical attack baba kilo de se bi lu ilawa e wo nti ologbe ajimo bi se na ko lon ko ba fi orun ke baba yen ayi a tun wa fe pada saye e ma gba iwo roju e ma ni bi tawon loja tin taja e je yin stray bullet baba je ki won so nkan fun yin te ba ta ba fe pa o tan wa je lemi o se ni ti won lo kolu eni ti o fe ba dije idi ni bi egbe APM awon lo lo se be ngba te ba te tin woju yen tin da bi mafia
1: se mo soro lati fi din te so yen mule tori pe e leri e
6: ni eriwa iyan na die yo lin odun challenge bi oni office yen ti mo so iwa te ba ra won mo gan fe oju won ni se wo
1: be ba ni eri e
6: be lo fun senator gan awon gan fun ala awon gan da bi mafia
1: hello sir hello eni ba ni eri lori n to sele e fi sowo si awon iko ileto abo e ma ba oju oludije kankan je bi ti wu ko mo idi aba ni pe ninu oro ta n so n ti gbogbo omo orilede Nigeria si mo oni pe ko fe si egbe oselu kan ti o ni awon omo lile kankan labe ona abayo lati mo je ko je wi pe gbogbo oro oselu wa ni o mo nilo pe akomo lile sabe ohun gan la fi se agbekale eto yi se dandan ni ka samulo won e ma nawo ebi si eni ti o se se ko ma ni ese lorun tori pe nte e mo yo soro lati fi di e mule nlawo se faye gba nte en so yen lori eto laaro yi e ja lo soju oja na ngba ta ba pada de latoju oja a tun gba awon ipe bi melo kan eleyi ti a ba lanfani lati tun gba lori eto ti wa lo se lu nte si waju lagelu fm 96.7 letting go.
7: Tiwa loshelu. Tiwa loshelu. Lori Lagelu 96.7 FM. Pelu Shina Layo.

0: tẹ́tí sí ìkéde pàtàkì pẹ̀lú ìtẹríba pátápátá fún ìfẹ́ àti ìpinnu Ọlọ́run ọba Allah ni a fi ń kéde ikú Alhaja Chief Mrs. Basirat Laide Ajibola, ààrẹ oníbọn ìyálòde tilẹ̀ Ìbàdàn àti olórí ọba Ajibola, the Balogun of Ibadanland, ẹni tí ó jẹ́ ìpè ẹlẹ́dà rẹ̀ lẹ́ni 60 ọdún 60 years. Ikú rẹ̀ jẹ́ àdánù ńlá fún ìdílé rẹ̀, àwọn olólùfẹ́ rẹ̀, gbogbo ará ìlú Ìbàdàn àti gbogbo àwọn tó ti fi ìwà rere àti iṣẹ́ rere rẹ̀ kàn nígbà ayé rẹ̀. Àdúrà àti ìsìnkú rẹ̀ yóò wáyé ní 2:30 PM 2:30 PM ní ọjọ́ Àìkú Sunday 11/10/2026 ní ààfin ọba Abimbola Ajibola tó wà ní agbègbè Sanyo Nìbàdàn. Kí Ọlọ́run ọba Allah kó ṣàforíjìn fún gbogbo àṣìṣe rẹ̀, kí ó sì fi àánú rẹ̀ gbé sí Aljannat Firdaus, kí ó sì fún gbogbo àwọn ẹbí àti àwọn olólùfẹ́ rẹ̀ ní agbára àti ìfaradà láti lè farada ìṣẹ̀lẹ̀ àdánù yìí. Olùkéde Alhaji Chief Abdulrasheed Ọláwóore ọmọ Òkú Ọ̀run, Sẹ́ríkì Àdínì ilẹ̀ Yorùbá, Edo àti Delta, fún gbogbo ẹbí.
1: Lagilu FM 96.7.
2: Lagilu FM, Jagaba Gbogbo Radio.

0: gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable, beginning from 120,000 naira. Bákan náà, àǹfààní àti fòlọ́ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí ní rọrùn gbẹ́rẹ́gẹ́dẹ́ pẹ̀lú Qatar Visa tó wò rẹ̀ bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jàrọ̀kọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit Fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Visit You Fit Fly office today at Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ibadan, or call 090-1111-1190 or 080-8377-7877. You Fit Fly, your sure plug to get in China Canton Fair Visa and Qatar Visa.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bẹ́ẹ̀tú ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
7: Glory Print, put your message on display.
6: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilga City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

ọ̀nà tó dáa náà láfimọ̀ ara wa lórí ètò lágbàlá àyà àgbà àtàyè yìí ó fi dùn tẹ́ fi ráyé wẹ́gbé tẹ́ fi ráyé lò torí mo mọ̀ pé gbogbo ọmọ mi lórí ètò iná ti ráyé wá mo sì bàdánù wáyé lọ́sàn-án tò ní pẹ́ ráyé yín gbé ẹ sì ráyé yín lò ọ̀nà àti wá ráyé lò àti ráyé gbé ọ̀nà ló mú mi tún bọ́ síbẹ̀ orí ètò lọ́sàn-án tò ní fẹ̀yìn ọmọ mi irú ayé wo ni wọ́n ń lò nílé ìkàwé rẹ bó o lo ṣe ń ṣe sí ọmọ làkejì rẹ nínú ilé ìkẹ́kọ̀ọ́ rẹ ṣé ìṣe pẹ́yìn kan kóra yín jọ lẹ́ ń lù lẹ́ ń dún mọ̀húrú mọ̀húrú mọ́kàn nínú yín abẹ́ ti ẹ̀ wá wò pé ilé yìí kò sínú ẹni tá a lè bá ṣe kò sínú ẹni tá a lè bá tò èmi ò lè bá ṣe o èmi ò lè bá tò ó ló mú mi jáde sínú ọ̀tàn tòní ọmọládé mà ni ọmọ náà jí ọmọ náà tó níwà rẹ̀ lẹ̀ mélòmélò rẹ̀ ní máa ń lọ kì í kọjá ààyè rẹ̀ àmọ́ àwọn òbí rẹ̀ tọmọ já wọn pé nǹkan kù díẹ̀ káàtó fún wọn ọwọ́ àwọn ìwọ̀n ọwọ́ ọkú wọn òná fi nu ojú wọn kì í ṣe pópọ̀ rẹpẹtẹ náà àmọ́ wọ́n ṣàdúpẹ́ pé àwọn ò là àwọn ò sì ṣàgbé ọmọ kan náà wá wà nílé ẹ̀kọ́ rẹ̀ tán jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ èyí ń jẹ́ Adébọlá ṣé ẹ ti mọ̀ pẹ́ni tí bá ń jẹ́rú orúkọ tá à ń wí Adébọlá ó bọ́lá ńlé ni wàá wò pé Adétọ́kan òwe àtún bọ́lá ilé ọlọ́lá lòun ti jáde ó wá rí nírí pé ìṣesí àwọn òbí rẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn a máa fojú tẹ́ḿbẹ́lú èèyàn wọn a máa fẹ́nu ṣáàtà èèyàn pé kí ló dé èyí ò sínú ṣàwáwù wa èyí ò sínú ọ̀tá alebátò ó kéré sí nọ́mbà wa àwọn ò bárú ẹ̀tù tó bá ti wáá dàsìkò jẹun ṣe ẹ sì mọ̀ pé ọmọládé ìwọ̀nba nǹkan táwọn òbí rẹ̀ bá rí fún un ò ní ògbé wálèwé ní rọra jẹ nǹkan rẹ̀ níkọ̀rọ̀ ìgbà míì gan kì í tiẹ́ rí nǹkan gbé wá ó sì ní ọ̀rẹ́ kan náà nínú tó ti ń kẹ́kọ̀ọ́ àmọ́ Adébọlá a máa fìtìná tí ẹ̀mí ọmọládé a máa sọ̀rọ̀ sí ṣàkàṣàkà bí ẹ̀ ń pò ń ló ṣẹ̀dá rẹ̀ a máa bá lò níbi pé ó kéré sí àmú ń jùlọ ní gbogbo nǹkan tàbá sì ní àwò náà ilé ìwé kan náà nájọ wà ọlọ́run wá bùkún ọmọládé ó fún ní ẹ̀bùn ọpọlọ ó fún ní ìmọ̀wé ọmọládé mọ̀wé tàbá sọ pé nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọládé gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbà wò bọ̀ èyí ó fún ní ẹsẹ̀ kan láti ṣáájú gbogbo àwọn tí wọ́n ń fẹnu ṣáàtà rẹ̀ torí pé kíni wọ́n ní ẹ̀yìn rẹ̀ ọmọ ẹ̀dìyẹ ń tọ̀yà rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọládé àti ọ̀rọ̀ Adébọlá rí ṣe ni Adébọlá ń tọ́ lẹ́yìn nínú ètò ẹ̀kọ́ ọmọládé wọ́n lè mọ̀ rí ṣe ó lè wo aṣọ iléèwé kan ti gan nídìí kan ti mú lọ́rùn kan ti gan lẹ́gbẹ̀ẹ́ nítorí àìsí owó púpọ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ tó sì jẹ́ pé Adébọlá sì kẹ̀rẹ́ awọ́tàná mọ̀wọ́ tòní ni tó bá dé ẹni dansaki ọmọládé àwa mọ̀ tẹ ọmọládé lójúmọ́lẹ̀ yóò kó àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ jọ láti mọ̀ bù láti mọ̀ sọ̀rọ̀ àlùfáànsá sí pé kí ló jẹ́ àkísà ló wọ̀ lónìí ọ̀rọ̀ yìí wá sú ọmọládé débi pé kò fẹ́ lọ iléèwé mọ́ tí ó bá fi kúrò nílé làárọ̀ àyà rẹ̀ yóò mọ̀ já pé mo tún ń lọ iléèwé mo tún ń lọ síbi tí wọ́n tún ti mọ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ fún mi mo ń lọ ibi tí wọ́n tún ti mọ̀ kìpọ̀n rí baba ńlá baba mi fún mi pé bí mo ṣe jẹ́ rèé bá a ṣe mọ̀ rèé tó wá di pé kì í wù láti kàwé mọ́ kì í wù láti ṣe dáadáa bí ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ ó ti wá ń rẹ̀yìn nínú ẹ̀kọ́ rẹ̀ débi pé wọ́n wá ń ṣe èsì ìdánwò nínú kíláàsì wọ́n ń ṣe ìdánwò ti àárín ọ̀sẹ̀ ọmọládé wá ń fìdí rẹ̀ mi ọ̀rọ̀ wá jọ olùkọ́ wọn lójú òwò pé kà sí nǹkan bí ò bá nídìí obìnrin yìí máa jẹ kú mo lù lolùkọ́ bá pe ọmọládé kí ló dé kí ló ṣẹlẹ̀ gbàrà báyìí lọmọládé mọ̀ bú sẹ́kùn olùkọ́ wò pé èyí kọjá tó ń lè mọ̀ bá sọ nínú ilé ìkẹ́kọ̀ọ́ nínú yàrá akẹ́kọ̀ọ́ wọn ló bá mọ̀ bọ́ sábẹ́ igi ibi tátẹ́gùn wà ó gbé ìjókòó méjì síbẹ̀ wọ́n jọ jókòó ọmọládé ó ti kẹ́mi rẹ̀ báyìí èyí olùkọ́ ní ń bá sọ̀rọ̀ báwọn kí ló dé kí ló ṣẹlẹ̀
lomolade ba kejo loro ah oluko wo pe ki lo de oni ko molade ma binu oni re o le se ko mo waye amo n fe ro ni o mo kan le ni o tori pele akoko aye re lo se waye o si riru e si ni pele ipele lojo waju amo to ba ti je ki idojuko eyo kan yi ko mu o fi dire mi ko mu oni japule ti o fe je ko tesi waju mo o deru eyin ipinu tada ni waye wa ni fun ibi giga tele da re fe mu ode o wa tori pe awon kan duro won so pe bo se jeri ton soro ale fansa si o ton dre rodi olona ton sona di o pe wo loni o ni dele pe oluko sa agba ni oju pe ah ma se be oluko wa dele class mo nbo

0: rẹ̀. Mo lérò pé gbádùn ètò lágbàlá ẹ̀yà àgbà tí mo mú wá fún yín lọ́sọ̀ọ́ tù ní ìrànlọ́wọ́ ni o àti ẹnìkejì rẹ ẹnikẹ́ni tó o bá ti ní lọ́pá láti ṣèrànlọ́wọ́ fún kójú oúnjẹ nìyá rẹ bù fún ọ tó o pé ọ̀rẹ́ mi ò gbé wá lánàá kò tún gbé wá lónìí ó yá mọ́ ọ bọ̀ jẹ́ àjọjẹ tù ní bá a bá jọ pín jẹ tí n bá délé ń lọ mọ jẹ sí bó o bá sì nínú wí fún mọ́ mi rẹ ẹ bá ń fi sí kópọ̀ o tèrèmí àtọ̀rẹ́ mi lájọ ń jẹ mo rí i pé kì í gbé nǹkan wá mo sì fẹ́ mọ́ ṣe fún lágbọ̀n ọ̀dọ́ tèmi mo sì bàdániwáyé pé ẹ̀mí ìfẹ́ ẹ̀mí àti ṣe fún ọmọ làkejì àdániwáyé ò fi fún gbogbo wa láṣẹ ìdìmọ̀rì ẹ̀yin ọmọ mi à ní rìn jù báyìí lọ lórí ètò lágbàáyé àyá àgbà lọ́sàn-án tòní iṣẹ́ àmúrelé yín ó tún wà o kí ni yorùbá ń pè ní àkẹ́bàjẹ́ tó bá ní pé èèyàn àkẹ́bàjẹ́ kí ni yorùbá ń pè bẹ́ẹ̀ tó bá tún wá ní pé ìbéèrè kejì tó bá ní pé wọ́n sọ ọ̀rọ̀ àlùfànṣá sí ìyàn kí ni ìtumọ̀ rẹ̀ ìbéèrè méjì tí mo ní fún yín lórí ètò lágbàlá àyà àgbà nù ẹkú tí mo bá ṣe mọ ṣe ẹyin tẹsí ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lọ́sàn-án tòní ẹjẹ̀ ń fún yín lẹ́rọ mi tẹ́ pè sí kẹ́yìn àtẹ̀jíṣẹ́ ni o ẹ mọ́ pè mí o àtẹ̀jíṣẹ́ ni mo pè o oyè ẹ mú kálàmù yín àti tákàndá yín kákọ́ síbẹ̀ báyìí sẹ 070 60 63 33 43 ìpàdé ìwà bí oyin àmójú ẹ̀rọ mi lọ́sàn-án tòní náà ni adémọlá azeez azeezo tí a ní lágẹ̀ẹ́lì náà yàyín náà ni fìlà bàbá ṣẹ́ńgẹ́ mẹ́ǹgẹ́ bí bàbá ń rò èdè lẹ́yìn ètò ni torí fìlà yẹn nẹ́nẹ́ is three much apá àbí náà kọ́ sì yẹn ni pé mo kọjú sọ́yàwó mi àbí abọ́lọ́mọge ni olóòtú mi náà sì ni kẹ́dẹ́tì gréèjì ọ̀gá wa pátápátá àdìlàgì 96.7 FM èmi náà ti yín ní tòótọ́ adẹ́rọ̀ǹkẹ́ yín náà ni o ìrágbìjì olókè méjì takotabo lórí àgbà òun náà lóde sẹ́sì gbẹ̀yìn lọ́sàn-án tòní ìpàdé tó dìjọ́ mẹ́jọ àtẹ̀jíṣẹ́ ni mo pè o ẹ mọ́ pè mí o kí wọ́n ní kí bóyá mo pè mọ́ mi wọ́n dáhùn àtẹ̀jíṣẹ́ ni mo pè kì í ṣe pípè ìpàdé tó dìjọ́ mẹ́jọ láṣẹ ìdùmàrè èmi ní mọ wá ẹ̀yin ní mọ bá ara yín ò mọ lé o inú yín ó sì mọ dùn ní gbogbo ìgbà ire o.
1: Lágẹ̀lú FM 96.7 Lágẹ̀lú FM Jàgàbá gbogbo rédíò máa

abala jule la san ibe niyan mo ma fọlọ an mi je nda mo fura mi je nwa funra mi yin ka ye fere la fi wole o seria salatu la tu gba tele back to back ni ona la fin pe ni abala jule la san e se poison seria salatu oh yes olohun ti mo gbagbo o la fi we ko le ni keji ko le ni tojo ma gbeja e je ko gbeja ara e sọ́rọ̀ ẹ̀ dá sójú ọlọ́run torí pé ọ̀nà ara lọ́lọ́ máa ń sábà gbéṣẹ́ gbà kò dẹ̀ sí kò dẹ̀ sí kò sí bí ò ṣe lè ṣe

wọ́n ní pé human being proposes, God disposes. Torípò náà ló lágbára. Ṣóun láfà àti omega. Ṣóun níbẹ̀rẹ̀ àti òpin. Ẹ bá ṣe plan rẹ̀ láti Monday wọ àná Friday àbí Saturday tí ò kílìkì. Kò túmọ̀ sí pé bóyá aṣẹ Ọlọ́run yẹn lọ́tọ̀. Ó wù ú, ó dẹ̀ mọ ohun tó ń ṣe o. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì. Ó ní wípé ṣàgbégbèsè ọ̀tún pẹ̀lú bá ṣe ń ṣe lójoojúmọ́ àti lọ́sẹ̀ọ̀sẹ̀ àti lóṣooṣù. Ìyẹn ló jẹ́ kárí èsì ọ̀tún o.

lọ́sẹ̀ tó kọjá ìdùnnú ṣubú layọ̀ wípé lọ́sẹ̀ yìí wọ́n ti gba ìtúsílẹ̀ tó ń ti ìdáǹdè látara wípé àwọn iṣẹ́ táwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò àti àwọn òbí tí wọ́n ṣe nítorí pé lọ́fẹ̀ lọ́fẹ̀ kọ́ ló bá dé o wọ́n ní pé lọ́fẹ̀ lọ́fẹ̀ kọ́ ni bàbá fún wa o ṣùgbọ́n nípa ẹ̀fẹ́ olùgbàlẹ̀ orí ọ̀fẹ́ padà ṣiṣẹ́ wọ́n tu wọ́n lẹ̀ wọ́n dẹ̀ ti padà parapọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn pẹ̀lú ẹ̀ òun náà ló wá dé fá fún wípé ìjọba àpapọ̀ wá sọ wípé tọ̀ wọ́n fáwọn tí wọ́n sọ yìí ìyẹn tó fẹ́ lọ sí rúùlù wọn léyìí tó jẹ́ pé wọ́n jẹ́ ogún níye nítorí pé ká má gbàgbé àwọn tí wọ́n jí gbé ọ̀hún nígbà yẹn lọ́hùn lọ́sẹ̀ tó kọjá wọ́n tó ọgbọ̀n níye ìyẹn 30 ṣùgbọ́n lásìkò ìgbà tí wọ́n jí wọn gbé nínú igbó yẹn òun náà ni àwọn mẹ́wàá ni wọ́n ti kógo já o léyìí tó jẹ́ pé wọ́n rìn jáde fúnra wọn nínú igbó yẹn nípa ìfẹ́ olùgbàlà ṣùgbọ́n àwọn ogun tó kù wọ́n ni pé wọ́n tú wọn lẹ̀ lọ́sẹ̀ yìí ìjọba àpapọ̀ wá fi ọ̀rọ̀ léde wọ́n ní pé gbogbo àwọn tí wọ́n jí gbé ọ̀hún lásìkò ìgbà tí wọ́n rìnrìn àjò lọ sípínlẹ̀ Imo láti lọ sí rúùrú ìlú wọn wọ́n ni pé wọ́n lórí ọ̀fẹ́ láti mú ìpínlẹ̀ tó bá wù wọ́n ní ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà léyìí tó wà ní apá ọ̀dọ̀ wa ní àyín yálà ìpínlẹ̀ Èkó yálà ìpínlẹ̀ Ọ̀yọ́ yálà ìpínlẹ̀ Ògùn yálà ìpínlẹ̀ Ondo yálà ìpínlẹ̀ Èkìtì láti lọ sí rúùrú ìlú wọn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ìròyìn eléyìí tó yẹ pé kò wá dùn mọ́ nínú ló tún wá ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí nígbà tá a tún gbọ́ ìròyìn wípé àwọn mẹ́ta kan ni wọ́n tún jí gbé ní Koko Research Institute léyìí tó wà ní ìdí ìṣin nílẹ̀ Ìbàdàn bẹ́yàn bá rìnrìn àjò láti ilẹ̀ Ìbàdàn lọ sí ìjẹ̀bú òde agbègbè bẹ̀yẹn ó náà ni Koko Research Institute ó náà ló wà o wọ́n nípa àwọn mẹ́ta ó ní wọ́n jí gbé níbẹ̀ o nígbà tí ẹni tó wá jẹ́ alága fún àjọ Academic Staff Union of Research Institute ẹ̀ka ti CREAN nílẹ̀ Ìbàdàn nígbà tí wọ́n sọ̀rọ̀ ìyẹn Dr. Kayode ayé gbọ̀yìn nígbà tí wọ́n ṣe àlàyé pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ àwọn mẹ́ta yẹn gbé wọ́n ní pé àwọn méjì nínú wọn eléyìí tí ọ̀kan jẹ́ Mrs. Yunus Babalọla tí ìkejì sì jẹ́ Mr. Kehinde Gbajabiamila ẹnu mi àgò nígbà tí ìkejì jẹ́ Mr. Kehinde Gbalajobi wọ́n ní pé ẹnì kẹta léyìí tó jẹ́ pé kìí ṣe òṣìṣẹ́ CREAN ṣùgbọ́n ó jẹ́ pé ẹni tó ń gbé agbègbè ilé-iṣẹ́ CREAN ni ó jẹ́ àwọn mẹ́ta tí wọ́n jí gbé lọ́sàn-án gangan ni o wọ́n ní pé lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí náà ni wọ́n jẹ́ àwọn mẹ́ta yẹn gbé òun ló wá dé fá fún àná ọjọ́ ẹtì léyìí tó jẹ́ pé a ti wá rí àwọn òṣìṣẹ́ ti àjọ CREAN tí wọ́n dí òpópónà wípé ẹ gbọ́ kò síbi tí mọ́tò gbà kọjá lọ o àfi tí ìjọba bá gbégbèsẹ̀ bí àwọn mẹ́ta tí wọ́n jí gbé yóò ṣe di pé wọ́n gba ìdáǹdè wọ́n ní pé pẹ̀lú àwọn tí wọ́n wá jí wọn gbé ọ̀hún wọ́n ti wá ń béèrè fún owó ìdóòlà ẹ̀mí tí wọ́n ń dà pè ní ransom lọ́wọ́ àwọn mẹ̀lẹ́bí wọn o nígbàtí ẹni tó jẹ́ alága ti Academic Staff Union of Research Institute ti CREAN nílẹ̀ Ìbàdàn ẹ̀ka ti CREAN yẹn ìyẹn Dr. Kayode tí wọ́n wá ń ṣàlàyé wọ́n tẹ̀síwájú wọn ní pé tọ̀ kí gbogbo àwọn aráàlú pátápátá kí wọ́n ran àwọn lọ́wọ́ nínú ètò àdúà o kí ọlọ́run ọba kó ṣe àwọn mẹ́ta yẹn ní rere láyọ̀ àti àlàáfíà tọ̀mí tí kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá nílẹ̀ Ìbàdàn nítorí pé ìròyìn yìí ló tún ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣetán báyìí láti ra ọkọ̀ 50 níye léyìí tó jẹ́ pé ó ń lo iná ìyẹn electric vehicle wọ́n ní pé àwọn ń gbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí àwọn rí ọkọ̀ yìí rà léyìí tó máa jẹ́ 50 níye bákan náà wọ́n ní pé iṣẹ́ tún ṣì ń tẹ̀síwájú láti lè rí wípé ọkọ̀ eléyìí tó jẹ́ ti ìjọba ìyẹn àwọn bọ́ọ̀sì bọ̀gìnìbọ̀gìnì tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tó jẹ́ pé ó jẹ́ 50 níye náà tó náà ń lo epo diesel wọ́n ní pé àwọn ti ṣetán láti rí wípé àwọn ṣe àtúnṣe sí àwọn bọ́ọ̀sì ti ìjọba ìpínlẹ̀ eléyìí tó ń lo diesel yẹn kó lè di pé yóò máa lo CNG ìyẹn compressed natural gas nígbàtí ẹni tó ń ṣe ọ̀gá àgbà fún ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Bami Salami Dikko tí wọ́n ń ṣàlàyé wọ́n ní pé eléyìí ní ṣe pẹ̀lú àwọn afẹ́fẹ́ eléyìí tí àwọn aráàlú tí à ń mí sí mú léyìí tó ń jáde láti ẹnu àwọn ọ̀kadà àbí mọ́tò àbí kẹ̀kẹ́ lóríṣiríṣi léyìí tí wọ́n ń dà pé ní carbon monoxide wọ́n ní pé pẹ̀lú ẹ̀ àwọn fẹ́

ibẹ̀ lẹ́wà ṣó ń dún sí ilé ti dáadáa lágẹlú gangan náà ń pè bí yìí àríyá ń ṣàn náà ló dẹ̀ ń lọ lọ́wọ́ o àwọn tiwa lágbọ́n ti facebook yẹn

àwọn tí wá ti ń pè wá ẹmí bínú ibi tẹ́ ti kọ́kọ́ dá sí òun náà ni mo fẹ́ lọ ìyẹn abala ọgbọ́n bẹ́ẹ̀ kó tó wá kan abala lérò tèmi mo ti sọ tẹ́lẹ̀ pé a máa tún tò ló jẹ́ kí n kọ́kọ́ mú abala omi gbòòrò tìtì yẹn wá tẹ̀lé jùlẹ̀ lásán yẹn Mustapha Adeyemi Kabiru wọ́n ní well done ẹ ṣé o Adewumi Kazim Madikaz wọ́n ní bàbá àgbà ẹ̀ka àsán ẹ kú ètò happy weekend from New Ghana ẹ ṣé ẹ kú fẹ́ bá wa yí sókè lálálá torí pé àkùkù sí nínú àwọn ọmọ báà ní àtọrọ àdẹ̀sí láàrin ọmọ báà ní àjàgbà ọmọ báà ní àṣìṣẹ́ fún ni

Pray no time to waste time. In Africa in East, Nigeria is in go slow. Come on, nipe ki mama so pe Nigeria is in go slow. Mo pe ki lo sele na. To turn ni ori be lo to. Mo sha wa se ninu go slow ni, eh? Ta se ninu go slow. Ta ti meet up la won really de agba nla aye to ku ye na hun. Ba ta ti gbominira na so definitely. Ile adulawo won kanju lo to. Agbon orile de Nigeria nko a se struggle a wa ninu su kere to hun ti gba kere. Ogbon bembe nibi ileti lori ofe lati pe wole ehn sare ke mo ti daru e me binu ki baba oba na ma binu to okori kan lo je olowo to de gbajugbaja daada o je onimo ijinle nipa isegun yinbo o tu je onimo ero sugbon gba to je pe o wuye pe pelu awon eko to nti ni iriri to nti ni iwuri to nti gbajo Olorun ti wa fun lori ofe o wa lowo o wa dale ise kan le ile ise to dale yi eni ke non ta awon to ma dun gbamu ni o ohun to dun gbamu cha mo pe mo ti soro pe o nimo nipa isegun yinbo is a chemist and an engineer wo awon chemical lori sirisi yen lo mo o de mo se tan se Olorun wa tu wa fun lori ofe pe olowo o wa dale ise nla kan le ah gbogbo tan se ni le ise yen pata ohun to saba ma dun gbamu ohun oloro ni e ti mo a le da pe ni dynamite ben ohun to da fin soro ni yen tori pe awon ile ise kereje kereje mi tan ni lohun to nta awon chemicals lori sirisi awon items lori sirisi won wa be won ra o de la mi la ka o popular oloruko o bere re fun gba odun opolopo odun to tin ta ti o si wahala kankan ki wa lo wa sele isele kan lo wa mu igbese otun kan sele lodun kan okunrin kan wa ku nigba to kunrin yen ku ile ise iroyin kan iyen to je pe won ma n te iwe iroyin jade newspaper company kan ni Paris lorile de France won a fe ko iroyin lojo ti eni to ku yen won a fe ko iroyin jade ntiti won lati le je ki iroyin eni to ku yen ko le wa ninu iroyin won ta man saba pe ni newspaper headline okunrin to ku yen nje le mo pe o wa jo baba olowo to ni complaint ta tin produce dynamite yen o jo po nigba ti le we iroyin to wa ni Paris yen to n fe ko headline ti e oruko baba olowo to ni complaint ta tin produce dynamite yen la won ko be o n si ko loku na won ko be wi pe abe ri iku alagbara iku olowo to n to loro to saba ma n pese ohun to n dogbamu to le pa gbogbo agba laye lekan na ohun to fi quantify re niyan ninu iwe iroyin ti won o nigba ti iwe iroyin yen jade lojo keji eni teni yen ku yen ti e se mo pe awon oyinbo agbara wa fa won lati ri gbogbo ti won te eni to ni ile ise dynamite ta nso yen o ba lori ofe lati ri newspaper yen ka ha laye ba ja o ba wo pe e gba mi eh pelu iriri ati imo to n ni pelu owo to n ni ibi tori ba de dani si la gbe ohun to n mo lo n kowo le lori to n se yi e gbo ohun ti won fi ye ohun si debi pe ohun o ti ku mo je le mo pe eni to ku tan so lodun yen lohun yen o je aburo baba olowo to n ta dynamite ta n so yi lo ba tun ironu ero ni ah iru nkan wo lele iroyin buruku lele yi to n ba lo tan kini o sele okunrin yi lo ba gbe gbese kini gbese to gbe gbogbo ohun ini re pata ogun ini re pata nje le mo pe o ba ko wiili ko wiili kale mo ni pe gbara to
tó bá ti fi le di wípé òun papòdà o ni gbogbo gun ni òun pátá ìdá 94% that is 94% of his whole properties 94% o ni òun kó sórí àmì ẹyẹ ó wá gbé àmì ẹyẹ kan kalẹ̀ léètò ẹ kí wọ́n sábà máa ń ṣe lọ́dọọdún ó wá fi sọrí ẹ̀ka oríṣi bíi 5 níbẹ̀ àwọn tó bá kẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n tayọ lọ́dún yẹn ní ẹ̀ka medicine oníkan fún wọn lámì ẹ̀yẹ yẹn àwọn tó bá tayọ tó kẹ́kọ̀ọ́ lẹ́ka physiology oníkan fún wọn lámì ẹ̀yẹ àwọn tó bá tayọ tó kẹ́kọ̀ọ́ lẹ́ka literature oníkan fún wọn lámì ẹ̀yẹ àwọn tó bá ń gbégbèsè kẹ́kọ̀ọ́ àlàáfíà kó wà nílùú kìí ṣe nílùú ẹnìkan mò ń sọ yìí àgbà ńlá ayé ni o ó gbé ìgbìmọ̀ kalẹ̀ pé àgbà ńlá ayé ni o kìí ṣe ìlú tó ń ti wá o ó láwọn tó bá ń gbìyànjú pé ká jẹ́ kálàáfíà ò wà yẹn kọ́ fún wọn lámì ẹ̀yẹ lórúkọ òun ọkùnrin ìbá ṣe bẹ́ẹ̀ kò pẹ́ kó jìnà ọlọ́jọ́ dé ó kọjá lọ lóòótọ́ gbà tó kọjá lọ tán gbogbo àwọn mọ̀lẹ́bí bẹ̀rẹ̀ sí ní wòye èèyàn wa ní gbogbo nǹkan ló wà ńlẹ̀ ìdúkìá ló pọ̀ ìkíní kan ló pọ̀ yìí awuyewuye pọ̀ lóòótọ́ pé ó yẹ kán lè pin tó níyàn kan àwọn ibẹ̀ lẹni tí í ṣe agbẹjọ́rò déyìí tá a rí dàpé ní oní àwọn onímọ̀ olóye nípa ẹ̀rọ ọ̀tọ̀ òfin náà bá sọ pé kò rí bẹ́ẹ̀ o bàbá olówó ti sọ bó ṣe fẹ́ jẹ́ ká ṣe nǹkan rẹ o láti ìgbà náà ìjẹ́lẹ̀ wá mọ̀kẹ́ láti ìgbà náà títí tó fi dò níyìn wọ́n sì ń fún àwọn èèyàn lámì ẹ̀yẹ yẹn àgbà ńlá ayé mo pé o kì í ṣe lórílẹ̀‐èdè rẹ̀ àgbàlagbọ́n bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ní ṣókí àkórí wo lẹ lè fún ẹ̀kọ́ wo lẹ́rò wípé ó wà ń bẹ̀ lára ohun tá a sọ lóní bíléńjà yẹn ẹ pè wọlé ẹ jẹ́ ká gbọ́ yín ẹ ṣe.

0: titi do ni yi ami eye si wa titi di odun tan so yi o ti fi yoruko e pada bawo yan ba ti wa da si tan o se se ke ti mo o de se se ka won kan mai ti mo ma wa na nbe un teni yen gangan oruko re gangan to je atorilede re ke se ke boya wa mu wa form e Hello.
1: Atu botan yo down.
0: Ami.
1: E ku amule lohun.
0: E se gan sa.
1: Baba mi se mi ga baba lo lanja. Yo di wa ba la ya tala fi am.
0: Ami o.
1: Oluwa segun afolabi la to mi adi alagbede.
0: E ka bo sa.
1: O re te de sin ti pari oro.
0: Hmm.
1: Ore mi ori nta mu waye.
0: Ta fe mu lo.
1: Mi si mon ta mu waye mo ya si.
0: Hmm.
1: A kini o mon ta mu waye mo ya si.
0: Oga.
1: Ah mu nkan kan wa ni mu nkan kan lo.
0: Beni.
1: Sugbon teyan ba se ile. Fun awon to ba ku ni won ma so titi lai lai ewo nti baba yen se ile to ni won ma se lori duke awon en tun fun se nkan nu to se da danu sugbo gbe en to lowo lo tin ko nu tanki eko tin ko nu sare tin lo tojo e sinu gbo ti omojo ti won o ti ewo koro to lohun opolopo eloni lo so nkan nu
0: beni
1: eloni se ni dike ato ti yawo omo tegun omo ti family omo te bi omo
0: o sonu o sonu o sonu danu
1: o lo sonu o lo lojo ni oda kan sanu wa ko je ka won ti won wa ni ku koda ti won ni jobo bo bola pa ti won le da sanu ki oke o olo je won foro ikogun o o ma gba wa mi kunu na wi ta ni 2000 3000 lo ta mo di moju abe ta mo jo 1000 ta ni ji bi to ba ni nto ba je to ba fe mu yàwọn ará ilé rí ọgbádùn rẹ nígbà tó wà láyé
0: ẹ ṣe wà mí àmì o ẹ ṣe. Hello.
2: Hello sir.
0: Yes sir.
2: Ọmọọba Abọ́lájí Ajibọlá Adémọ́lá Òkìlá sílé wa.
0: Ẹ káàbọ̀ sí ayọ̀ aṣáájú ẹ̀sán.
2: Ọmọ olódó gbọmọṣẹ́ rẹ̀. Ṣé rí ẹni orí tẹ bẹ́ẹ̀ ni tó sọ̀rọ̀ yìí sọ orí yẹn kò explain ẹ̀ ó lè dáhùn béèrè kò kí làwọn wáyé mú yà fún. Fanity of unfanity ni.
0: Unfanity.
2: Wọ́n ní wò la wáyé wò náà ládẹ padà.
0: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni bá dẹ̀ ń bọ̀ wálé ayé bí òṣìṣẹ́ wọlélẹ̀. Tó bá dẹ̀ ń lọ padà náà bá olóye ṣe. So ẹni ó bá lówó tó fi mọ yàn tó fi mọ community tó fi mọ ẹbí tó fi mọ ará tó fi mọ iye kan. Ẹ mọ̀ pé wọ́n ní pé bàbá rẹ ní bàlà ọ̀là kì í yá.
0: Kì í yá o.
2: Tó bẹ́ẹ̀ bá ràn yàn lọ́wọ́ wọ́n ní tó fẹ́ lóko wọ́n ní kó lọ bẹ́ẹ̀ kàn ga. Alùpùpù ṣá ni. So o dẹ̀ bá ràn lọ́wọ́ ìyá bá ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Èdè mẹ́tí yóò ràn lọ́wọ́ tí yóò ràn ọmọ tìyẹn náà lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
2: So ẹ máa bẹ́ jù bọ̀ mo wá kí o ẹ kú ìdìmú ṣé kí la máa lọ náà.
0: Ìdodimú.
2: Ìdodimú ẹ wo yóò bá yín correct.
0: Ẹ ṣe gan.
2: Ẹ ṣe Bọ́lájí Òkìlọ́ láti ru wa.
0: Thank you so much sir. Hello.
3: Ẹ ká Adélé.
0: Bàbá mi ẹ ṣe gan.
3: Orí yìí ó kàn kè.
0: Àmì o.
3: Lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ló ṣe dé bèrè.
0: Àmì àmì.
3: Bàbá náà ó yẹ wọ́n bá wa.
0: Àmì o.
3: Wọ́n ní àṣìṣe èrè kọ́rọ̀ ọjọ́.
0: Láì
3: lọ sí ọ̀nà.
0: Tí ó nà.
3: Ọlá ilé ọ̀gbádùn àwọn àwọn náà gbádùn ara rẹ̀. Òwú apáta ìtànlá ń kọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Agbélé ayé aṣerere ni.
0: Aṣerere.
3: Tí Màṣẹ́lónì ọ̀tàn
0: yìí
3: lọ́jọ́ rẹ̀ lójú
0: ọ̀la.
3: Ìtàní o. Ìyàwó ẹ̀gbọ́n ọkọ rẹ̀ gbàrọ̀ náà lọ́jọ́ lọ́jọ́ lọ.
0: Ẹ ṣe o.
3: Ìta ọgbọ̀n gbọ́rọ̀ àbí àìdá èdè adé rántí náà náà sọ.
0: Ó
3: rí mi rí o.
0: Àmì o. Ẹ ṣe gan ma. Ìrìn àjò tẹ́yàn máa ń rìn tẹ́yàn ò ní plan. Ìwọ kọ́ wa plan náà fúnra ẹ̀. Ìyẹn ni pé èèyàn ti sọṣẹ́ lẹ̀ ó lè má yẹ kó tí ìyà báyìí. Torí pé àwa gan ò tí ìrówó kọ́lé láyé àti ìrówó kọ́tọ̀run yẹn ẹ̀yìn wọ́n tún wá lọ́mọ yálé láyé kó tó mọ̀ lọ yálé gbé lọ́rùn ìyá méjì nìyẹn ọlọ́run gbà fún wa. Hello.
4: Hello,
0: ẹ kásán.
4: Orúkọ mi ni Fatai láti ọlọ́run dá. Èmi náà tí mo ṣe wo orí ètò láìpẹ́.
0: Ok.
4: Mo ti sọ mi fún ṣẹ́ńsọ àmọ́ tí mo ra gbọ́ díẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: to ile ile se lagbe lo ni to ni
0: ami o
4: mo gba wa ko ni ba je
0: ami ami
4: awa ta nko yin na o lo ni pa wa
0: ami ami
4: e se la mo ri e awa le mo pa
0: la gba lo ami ami
4: gba lo lo be ni tenu go bi owo
0: ami o e se ku fe
4: yes sir
0: Mr. Fatai thanks so much

0: Hello.
1: Hello.
0: Yes, ma.
1: Ti si me radio aso fa lati do.
0: Lati do.
1: Eh ku do di mu o.
0: E se gan ma.
1: Eyan ba body ani damu o. Eyin na won ba yin pela yo atalafia tawa na.
0: Ami.
1: Se ri ile aye yi. To ba je pa wa ta wa nbe ta ba nronu jile. A si mo pe ko tin ta mu wale aye. Ko si tin ta mu lo. O ye ta mo wa daada tori pe ta ba lo. Wọ́n sọ̀rọ̀ wa ní dáadáa yẹn gbogbo àwọn tó ti kú tá à ń sọ̀rọ̀ wọn ní ìsìn pé wọ́n da wọ́n da ní tí àṣẹ́lẹ̀ ni àṣẹ́lẹ̀ làbọ̀ wà bá o ilé ayé ò ní o.
0: Ẹ ṣe. Hello. O ti re. Gbàrà àtàgo mẹ́ta bá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lọ polówó ọjà. Bàbá wa padà dé ń wà mà wá yàn nànà mà sọ délẹ̀ ẹni tí mò ń sọ gan tààrà ẹ̀yin náà ti mọ̀ náà. Hello.
2: Ẹ máa kú ètò ọ̀gá wa.
0: Ẹ ṣe gan sá.
2: Ẹ kú ìdodi mú.
0: Ẹ ṣe gan.
2: Ẹ̀yin náà orí yóò kọ́ kí ẹ̀yin náà ṣe débi rẹ̀ pẹ̀lú gọ́lọ̀.
0: Àmì àmì.
2: Orúkọ tèmi ni kò fóṣì. Látòlú ilé ìbàdàn.
0: Ó yà kò
2: fún. Àwọn ní mọ̀jù láìlá àwọn ìyá wa àwọn bàbá wa ti sọ̀rọ̀ wọn ní sọ́tàn.
0: Àmì o.
2: Ẹ̀yin náà wò ilé ayé iye ẹsẹ̀ mẹ́fà ni. Kéèyàn ti bí kọ́lé láti Ìbàdàn bí kó kọ́lé délùú òyìnbó. Ìjọ tán lọ́jọ́ bá dé tẹ̀mí gbà jẹ́ olódìdí tẹni ẹlẹ́ni. Kí wá là ń wà ya kí là ń wálé ayé òun náà mọ yá fún kí la mú wá kí la ó mú lọ. Àwọn fẹlẹ sọ ó ti ẹdá tó jẹ irú àsìkò ilẹ mélèé wa. Àwọn fẹlẹ káwọn olóṣèlú wa káwọn náà rántí pé kò sí nǹkan mú wa o. Ilé ayé náà ti kọ́rọ̀ jọ o kò dẹ̀ sí nǹkan tá a mú lọ o. Kán bá àsìkò kán bá tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe kò fojú ni látòlú ǹdè kò ní bàjẹ́ fún yín o.
0: Àmì
2: o
0: ẹ ṣe. Kò fóṣì èmi gan ò fóṣì àwa gan ò fóṣì. Kí gbogbo ẹ̀ kó plum kó mú yẹ̀ sí láfẹ́. Má wàlé ayé mọ́yà. Ẹ má jẹ́ stress yẹ jù ẹjá lọ polówó ọjà bá bá padà dé. Láti lè jẹ́ ká ẹ mọ bó ṣe wà sí. Tó yàtọ̀ sí ti bá wà sí yẹn. Ẹjá dé padà mí ìbínú ẹjá dé padà ẹjá dé padà ẹjá dé padà ẹ ṣe.
3: Lagilu FM 96.7.
4: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin ju àánú.
5: Trinity Care Foundation àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láì sẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàgà ojú eyeglasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pìn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dalọ́lá. Ẹkún wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ kánṣà la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020 46 0004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.

0: www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine license.
1: The Emba winning galore. I must cash my own
0: cash, yeah. Multi cash, yeah. Cash, yeah.
2: Arakunrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
3: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
4: Omi yóò lọ ta o.
3: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láìsí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
5: Ṣẹ̀tìṣẹ̀tàn láti fò.
6: Ẹ darapọ̀ mọ́ You Fit Fly pẹ̀lú àjọṣepọ̀ Prophet Sam Ujo, Baba Authority, láti rìnrìn àjò mímọ́ lọ sí Israel àti Jordan.
7: Get ready for a life-changing experience, the holy pilgrimage to Israel and Jordan. Let's come together, walking where Jesus walked and witnessing the wonders of faith and history come alive.
6: Ẹ jẹ́ ká jọ dé àwọn ibi alágbára tó ṣe pàtàkì ní Jordan, bíi Mount Nebo, River Jordan, Petra, àtàwọn ibòmíì tá ó ti gbàdúrà tá ó sì rí ẹ̀rí gbà.
7: Your package includes visa, return flight ticket, airport transfer, hotel accommodation, meals, tours, souvenirs, JP certificates, and travel insurance, all handled by You Fit Fly.
6: Gbogbo ẹ lówó tí ó gajara lọ.
8: Ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2026.
9: From 16th to 23rd of November 2026.
6: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé 0817-506-8181 tàbí 0802-832-0429.
7: Visit www.youfitfly.com.
6: Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú Prophet Sam Ujo àti You Fit Fly.
10: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
11: Bíi tí bò.
10: Ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nàìjíríà UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹgbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọdé kò ń padà rà lọ́wọ́ rẹ̀ scrap. Àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ tòní? Tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ tò. Kò sí ní tó burú mbẹ̀ kìí ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Nídìí lọ́sọ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí ní tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn. 081-6932-8487 lẹ́ẹ̀kan sí 081-6932-8487.
12: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study local. locally, progress globally.
11: Glory Prince.
13: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
14: Glory Prints, put your message on display.
15: Lagilu FM 96.7.

ko se ona teyan le gba wo papa to wa fe lo sere daraya o le jump gide be o le ma fo kan pe jumping o le ma sway sway niyan eh lo di fa fun pe je n lori yin lan lati fi wo papa china lo gba be e je n ko lati super eagles of nigeria gege ba se n gba qualifier wa lowo yi lọ́sẹ̀ yìí náà ni super eagles of nigeria lakojú àwọn russia ìfẹsẹ̀ wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni lóòótọ́ ayé wá ń wò pé sáà dìdì nílò rẹ̀ àbá nílò rẹ̀ a nílò rẹ̀ àdẹ̀tì nílò ẹ̀ náà bákan náà ó dàbí build up ni náà tí àwọn pé wọ́n sì ń ṣe testing microphone ni torí wọn tí àwọn tó yẹ ká kó sọ́wọ́ iwájú àwọn tó wà lẹ́gbàá àwọn tó yẹ kó wà lọ́wọ́ ẹ̀yìn yẹn wọ́n sì ń test wọn ni bí nàìjọrọ̀ nàìjíríà ṣe gbà nìyẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so ìfẹsẹ̀ wọn sẹ̀ ó dàbí ìgbáradì náà ni àmì ayò méjì méjì náà ni wọ́n kúkú jọ gbà lọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí pé láti 1-0 down nàìjíríà ti kọ́ fún wọn ní 1-0 láti first half kó tó di pé wọ́n recognize tó wá lọ gba 2-2 lọ yìí orí bákan nínú ikọ̀ tá a dẹ̀ wà bára wa yẹn ṣe group early ni a ní tanzania a ní madagascar a ní nàìjíríà gíní bisau náà ó wà ń bẹ́ o nínú gúrúùpù yẹn ẹ má jẹ́ àtara wa o ẹnìkan péré ló kù tí wọ́n wá nú ẹ o ẹnìkan péré ni o nínú àwọn gúrúùpù míì tó kù bíi méjì méjì ló máa jáde ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti ṣe mọ bí káàfù ti mọ ń ṣàgbékalẹ̀ títí wọn tó bá ń ṣe àgbékalẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àbí ìdíje kọ̀ọ̀kan orílẹ̀-èdè tó bá gbàlejò ẹ̀ automatic ticket lórílẹ̀-èdè yẹn ní wọ́n ti kanlẹ̀ kógo já ló ń jẹ́ bẹ́ẹ̀ so lára pé wọ́n fẹ́ wá ń sọ̀rọ̀ nípa AFCON 2027 tá a fẹ́ gbá lọ́dún tó bọ̀ yẹn orílẹ̀-èdè mẹ́ta ni wọ́n jọ pawọ́pọ̀ tán jọ fẹ́ gbàlejò ẹ̀ tanzania wọ́n jẹ́ kan ń bẹ̀ kenya wọ́n jẹ́ kan ń bẹ̀ uganda wọ́n jẹ́ kan ń bẹ̀ nínú gúrúùpù táwa wa wà ibẹ̀ ní tanzania wà o ṣe rí wípé nínú àwọn mẹ́rin tanzania ti wulẹ̀ mú tíkẹ́ẹ̀tì ẹyọ kan ọ̀rẹ́dì ó kù mẹ́ta so mẹ́ta orílẹ̀-èdè mẹ́ta tó kù nínú group early yẹn ẹnìkan péré ló kù tán wà o ó wá lé o kọ́ ni pé àtòkèrè bẹ́ẹ̀ lẹ́rú jújì fi máa ń mẹ́kùn ẹ̀sùn ṣé ìgbàgbé pé àjòjẹ lẹ́wọ́ guinea bissau adẹ̀ borí madagascar ó mà ní wé match náà dẹ̀rọ̀ ìwá bá dé o a nífẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́rin ó kù sọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni àtàwọn ìgbìmọ̀ àtàwọn agbábọ́ọ̀lù náà o kan lè mọ tó kàn láti ṣe o Granit Zika ẹ wo gbóǹtarigi yẹn ọmọ bíbí orílẹ̀-èdè Switzerland yẹn Granit Zika bóyá lẹ mọ̀ pé nínú ọ̀sẹ̀ yìí wọ́n ti gbé igi dá lẹ́yìn wọ́n suspend ẹ̀ ni ẹ̀ fọ́dún méjì ni ó dẹ̀ tó máa sanwó tọ́ran léyìí tán lọ bóyá bíi £13,000 ẹ̀ ní kí ló ṣe wọ́n nítorí pé Granit ìyẹn Granit Zika ó gbà ìyẹn ni pé wọ́n seek consent tiẹ̀ ó wá gbà

àwọn ikọ̀ Everton wọ́n ń gbègbèsẹ̀ bó ba ṣe ṣe àwọn fẹ́ ta ikọ̀ yìí ẹni tó bá lówó tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè dá ṣàmùkí ọ̀kẹ́ ọ̀ tí cowrie tó yapa yaskin ńlẹ̀ kakó wa àwọn fẹ́ ta o bí náà bá ti wọ̀ wẹ́ ó ṣe ṣe o

àwọn tí wá wà ń bí Mr. Kunle you are welcome ẹ ti bá wa kó kárí wá Shina Peter Sele ibẹ̀ náà lẹ́dẹ̀ wà lágélú FM 96.7 òkè tó ga jù kí lọ wọ́n ń jó

ọgbọ́n ló gbà má ṣe kọjá agbára ẹ má ṣàkọmọ́ kò rẹ̀ má ṣe kọjá agbára ẹ ẹjẹ́ sáré lọ sí abala etí ẹ̀ mélòó yẹn ẹ mọ̀ pé mò ń kó gbogbo ẹ̀ papọ̀ ni mo ti ní pé olùpadà bá wa máa ń solù wá ṣùgbọ́n nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan wọ́n ní one with God is majority ṣe ń lọ ṣóṣà ń mú ṣá mo lè má mọ̀ lè yẹn túbọ̀ lè ṣe máa ń tú ṣùgbọ́n mo ṣá ń dry mo ń dry àbí ẹ ṣe abala etí ẹ̀ mélòó yẹn leléyìí a ti máa ń sábà sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kì í sábà kọ bí ara sí ó dẹ̀ máa ń dàbí fíìmù ṣùgbọ́n kò ní dá kó jẹ́ pé àwa máa fi ọ̀rọ̀ ara wa báyìí àwa ẹ̀ṣẹ̀ máa fi wá máa fi kọ́gbọ́n wẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣó ni wọ́n ń pè ní empirical knowledge ohun téèyàn bá kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ látara tó ṣẹlẹ̀ sí tààrà empirical knowledge a ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣe rí fóònù yín tẹ̀ ń lò yẹn yálà ó jẹ́ bóyá bíi tanná sọ́bẹ̀ àbújẹ́ aláfọwọ́ tẹ̀ lójú tàdé tàpè ní smartphone àbá android bẹ́ẹ̀ ṣe ń lọ́ọ̀kì ẹ máa lọ́ọ̀kì sim ẹ lọ́ọ̀kì fóònù ẹ lọ́ọ̀kì sim ó ń dàbí fíìmù tẹ́ ẹ bá ráyè àbí tẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe lè lọ́ọ̀kì ẹ ẹ súnmọ́ ẹni tí ẹnígbàgbọ́ nú ẹ tí ò lè ṣe yín ṣùtà tí ó máa ṣàlàyé ẹ fún yín tẹ́ ẹ mọ́ tẹ̀ sí fúnra yín ẹ ní gbélé lọ́wọ́ kó mọ́ bá yín tẹ́ o ẹ má pe nọ́mbà fún ẹ lọ́ọ̀kì fóònù ẹ lọ́ọ̀kì sim ó tiẹ̀ wá dáa gan jù kéèyàn ò lọ́ọ̀kì sim jù kó lọ́ọ̀kì fóònù lọ ẹ ní kí láǹfààní ẹ tí ẹ rí sim yẹn ẹ má gbàgbé sim tẹ́yìn ń lò yẹn àkọ́kọ́ ẹ ti so mẹ́na ẹn ẹ kejì ẹ ti so mọ́ gbogbo àwọn báǹkì kẹ́ ẹ máa lo báǹkì 17 àfi tẹ́ bá ń lo different sim nìkan ló kù kò dẹ̀ sí bó ṣe lè wù kó burúburú tó èèyàn kan ó pọ̀ jù náà nílò sim mẹ́ta ó pọ̀ jù nìyẹn ò lè máa lo nẹ́tíwọ́ọ̀kì kan oríṣi méjì kò pọ̀síbù èèyàn tí ń ṣe nǹkan mí nìyẹn ó wá wà ókè ká lọ́ọ̀kì sim ju ká lọ́ọ̀kì fóònù lọ reason yìí ṣé ẹni tán bá di pé bóyá wọ́n jí fóònù gan àbí tí fóònù sọnù wọ́n á yọ sim yẹn kúrò lórí fóònù wọ́n ó rí fóònù tà kíákíá wọ́n fọ̀mátì gbogbo ẹ̀ sìn yányán wọ́n á ta fóònù ẹnì ẹni máa ṣẹ̀ṣẹ̀ máa bi àwọn alọ́nkólóhun kígbe pé yẹ̀yìn kílẹ̀ fẹ́ fóònù lè ṣe ó dáa ẹ mọ́ bá ronú ẹni tí ò fowó rẹ̀ rà wọ́n á tà níye tó kílò kan kó ti rówó lá tó fẹ́ lá ni kó ti rówó mu tó fẹ́ mu ni ìyẹn nìyẹn sim ṣẹ̀rí tí sim tí fóònù bá sọnù gan yálà ó sọnù àbọ̀n jí gan tán bá yọ sim yẹn tó bá jẹ́ pé ẹ ti lọ́ọ̀kì ẹ̀ tán máa fi lè pa fóònù yẹn àbí tán yọ sim kúrò nu fóònù yẹn fóònù ti lọ́ọ̀ sim yẹn ti lọ́ọ̀kì ọ̀rẹ́dì fúnra ẹ̀ tó bá jẹ́ pé ẹ ti ṣe sórí ẹ̀ o tán bá wà lọ fi sínú fóònù míì kò lè ṣí kán tra rẹ̀ different phone sim yẹn kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn lè rọgbọ́n ẹ̀ ṣe wọn rọgbọ́n ẹ̀ dá ìdídẹ́ nìyí tẹ́ ẹ bá wá lọ́ọ̀kì sim tí fóònù sọnù tẹ́ bá ti fi yọ sim yẹn ẹ̀yin lè lọ́ọ̀kì fóònù kẹ́ ẹ ti wò pé ẹ ti fi cover sim kò cover nǹkan kan wọ́n á yọ sim yẹn sínú fóònù míì kó jẹ́ taná sọ́bẹ̀ wọ́n á lo code wọ́n need láti mọ password tẹ́ fi ń withdraw they don't need that wọ́n need láti mọ password lẹ́yìn tẹ́ fi ń jẹ́ any other thing lórí sim yẹn nǹkan tán máa ṣe easily mi fẹ́ràn owó yẹn ṣe fẹ́ pọ̀ tó lákàntì yín yẹn ọmọ ìyá wọ́n á fi load recharge card wọ́n á wá lọ máa tà á káàkiri wọ́n á fi máa gbowó jáde àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì tẹ́ ẹ bá tọ́jú ATM card tó bá jẹ́ ẹni tó ń careless ATM card ẹ kàn wé ó ti sọnù kí ni mo fẹ́ fi ṣe ẹ má sọ pé kí lẹ fẹ́ fi ṣe ó lè jẹ́ ẹni tó súnmọ́ yín ló ti obtain káàdì yẹn ó ti máa mọ details pin tẹ́ ẹ̀ ń lò lórí káàdì yẹn tẹ́ bá ti rí pé ATM káàdì yẹn ó sọnù ẹ lè jẹ́ ẹni tó sábà máa ń ran ọmọọṣẹ́ ni pé sálọ bá mi withdraw wá ok ẹ lè jẹ́ ẹnì kan tó pé ẹ máa ń fún ìyàwó yín àbọ́mọ tó náà lò carelessly they might have mentioned the pin outside tẹ́ bá ti rí pé tiẹ̀ mú bẹ́ẹ̀ ó sọnù ẹ lọ́ọ̀kì káàdì yẹn
latori app abori machine reason won ni lati lo local yen lori machine abi ni POS. They can easily buy any item online. Details e card yen can not need e gbagbe le toku e gbagbe le toku. So ani lo lati ri pe a wa ni itaniji pelu ba se gbinjoju gugu e ko jora won ko mu yes yi won ti wa ro gberu wa lateyin o Olorun ja sowo shorti o e se

ẹṣẹ mo nígbàgbọ pé ẹṣẹ wà nbẹ kú ẹṣẹ kú fẹ tọ gẹgẹ bá ṣe mọ pé ẹyin olólùfẹ wa pátápátá wọn téyàn bá ní náà ni ó fi mọ ṣa wọn ara wọn lálejò abẹ mọ akí gbogbo àwọn tí wọn ṣọjọ ọbẹ nínú oṣù kẹwàá yìí láti ọjọ kìnínní títí tí ó fi di ọgbọn ọjọ oṣù kẹwàá wọn ni pé 30 days of September April June and November ọdún rest of 31 days a ṣe ìrántí ráyè primary school títí tí ó fi di ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n oṣù kẹwàá tá a wà yìí akígbà àwọn olólùfẹ́ wa pátápátá ká wá máa fàsìkò láti máa fi kí àwọn tọ́jọ́ bí wọn tó kò lásìkò tó wá tó wá ṣe déédé tó bá ní pé 2 × 5 = 10 tó bá ní 5 + 5 = 10 tó bá ní 20 − 10 = 10 50 − 10 50 − 40 ni o 10 ó wá ṣe déédé 10 ló yàtọ̀ sí 10 ká máa kí àwọn tọ́jọ́ bí wọn tó kò ní ọjọ́ òní yìí mo lórí ọ̀fẹ́ láti kí ọ̀kan lára àwọn olólùfẹ́ wa lẹ́yìn tó pé ọmọ wọn ṣọjọ́ bí lónìí yìí gangan ni 10 ó kúrò ní 10 mo kí ojú ilé gloria olúwa dára sí mi ìmọ̀lẹ́ ayọ̀ wípé happy birthday to you more years to celebrate ọjọ́ bí ẹni tí ṣe ti ojú ilé gloria olúwa dára sí mi ìmọ̀lẹ́ ayọ̀ òní gangan lọ́jọ́ ìbí yẹn more years to celebrate in divine wisdom and greater achievement bákan náà lára àwọn tí wọ́n jó olólùfẹ́ wa tọ́jọ́ bí wọ́n tún kò lónìí yìí àǹtí mi dáadáa my wonderful sister mrs eniola awofade ni adebayo she's a colleague more years to celebrate abi ruby celebration good life and greater achievement ẹ já kí wọn pé àwa náà bá wọn yọ.

lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Ó náà ni àjọ tó rí sí ètò ìdìbò nílẹ̀ yìí INEC lábẹ́ ọ̀gá àgbà wọn Professor Joash Amukitan. Wọ́n fi ọ̀rọ̀ léde. Wọ́n ní pé ó ti di ọgọ́rùn-ún ọjọ́ ló kù. Wọ́n fi ṣe gbogbo ètò ìdìbò. Ètò ọ̀kọ́ wáyé ní ọjọ́ 14 oṣù kìíní ọdún 2027. Wọ́n ní countdown 100 days to go. Bàbá kà á. Thursday, Friday, Saturday, mẹ́ta ti lọ. Yé, ó ti di mẹ́tàdínlọ́gọ́rùn-ún. 97 days to go. Wọ́n máa ń pariwo pé ọjọ́bọ̀ mọ̀ tí ìsẹ́ndì owó sáwọn. Owó táwọn nílò láti fi ṣètò tó yẹ káwọn ó ṣe. Tábàdẹ́ gbàgbé lọ́dún yẹn lọ́hùn-ún. Wọ́n chẹ́ǹjì déètì yẹn náà kó tó tó àsìkò tí Bami Ahmed Bola Tinubu wà lórí àlééfà yìí. Nígbà yẹn tá à ń sọ̀rọ̀ nípa Buhari. Wọ́n chẹ́ǹjì ẹ̀ wọ́n wò pé bóyá nítorí pé wọ́n ṣe ní February. Wọ́n wá chẹ́ǹjì. Gẹ́gẹ́ bí òfin dẹ̀ ṣe làkalẹ̀. Ó yẹ kí wọ́n ti ṣètò gbogbo owó tán fẹ́ ná. Àjọ náà owó tán fẹ́ ná pátápátá. Ó yẹ kájọ ìjọba ti sẹ́ndì owó yẹn sí wọn. Ó kéré tán àrírò ẹ̀rí oṣù mẹ́fà ni. Ó wà kó 97 days. Ṣẹ́ẹ̀rù pa àti ṣetán ṣá fẹ́tọ̀ ìdìbò yẹn. 97 days to go. Owó tí ìdọ̀dọ̀ wọn. Wọ́n máa ń ṣe àwọn owó yẹn ní ìṣí ni o batch by batch náà máa ń sẹ̀ndí ẹ̀ o. Bẹ́ẹ̀ kan ti gba last batch for like 6 months ago báyìí. N lérò ti yín ṣẹ̀rù pa àti ṣetán ṣá. 0912370875. Àwọn tó wà nílẹ̀ òkèrè plus 2348142491006.

0: Agilu FM 96.7.
1: Lira Doro.
2: Togas, Togas, Togas. Otojo di eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sara oto. Nipa kafiti we ti gbope ilogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba ogun tin sise fa ko jedi atogo tin fo kedere mo toni toni jade bayi. Be ni, awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Kasi ara, ewo gbogbo wota ko jedi nda laamu. Togas aba powder ni obere fun. Bo si je kedere ni tin yin. Togas liquid ni ke obere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni. Be si ni gbogbo ogun wa ni Nafda kitinu lo nte. Gbogbo eyin te wa fe mo ba wa duwo po. Ile ise Togas te fe mo ku ogun wa ni opo ku oyoku. Abeyin te fe mo ra leye yo. Tori wi pe awon alagbeta fun gbogbo awon ogun wa. Ile ise Togas Multi Dynamic Concept ni Akala Express, Bravo Bus Stop, Nilu Ibadan. Tabi ke mo pe wa ni ile ise Togas sori 09032949024. Ile ise Togas lo ni ani fashion lugba. Gbogbo tin si oyen agbara igbogi bile ka.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá oṣù rírẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀dọ́ ṣe tó ń fún ni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ń bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà lélẹ́yìí tó kún fún owó

0: àwọn sẹ́ráfù wà ní òkè rẹ̀.
1: Jùmọ̀ kò sun orí.
0: Ọ̀kọ̀ọ̀kan wọ́n sì ní ìyẹ́ mẹ́fà.
2: Lágbó àti ìyá bàrà àti ìyá màní ẹ̀kára.
0: Wọ́n fi ìyẹ́ méjì bojú wọn.
1: Gbígbé kò ṣùgbọ́n èrè máa bù sí lójoojúmọ́.
0: Wọ́n sì fi méjì bo ẹsẹ̀ wọn.
2: Irúkẹ̀rẹ̀ rẹ̀ mímọ́.
0: Wọ́n sì fi méjì fò.
1: Ibùgbé rẹ̀ mímọ́.
2: Ìdílé rẹ̀ mímọ́.
0: Wọ́n sì ń kọ sí ara wọn wípé mímọ́ mímọ́ mímọ́ ni Olúwa àwọn ọmọ ogun.
1: Ẹ̀mí òrókùn bọ́ kúrò.
0: Gbogbo ayé kún fún ògo rẹ̀.
2: Ẹsẹ̀ bára ti ẹ bára kí ìyàmà ní ẹ̀sì.
0: Above him stood the seraphim. Each had six wings.
3: Holy, holy, holy, holy, holy, holy.
0: With two he covered his face. And with two he covered his feet. And with two he flew. And one called to another and said, Holy, holy, holy is the Lord of hosts. The earth is full of his glory. Mimo ni Oluwa. Mimo ni Olorun wa. Kabiyesi. Àìmọ̀ kan ò lè súnmọ́.

0: mọ́. Ibi gan la ti máa ń forin ẹ̀mí bọ́ra wa ní gbogbo ọjọ́ àbámẹ́ta ní dídí aago márùn-ún sí mẹ́fà.
1: Mímọ́ nínú mímọ́. Ayọ̀lẹ̀ àkàbà yọ̀rọ̀.
0: Lágilu FM náà ni òkè ga jòkè. Olúwa ní Ṣọlá ènìyàn kọ́ kìí ṣe tẹni tó fẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe tẹni tí ń sáré.
1: Ó pariwo mímọ́.
0: Bí kìí ṣe ti Ọlọ́run ilé ti ń ṣàánú.
1: Àtàwọn kele oníjà funfun oní.
0: It is not of him who won.
1: Forí palẹ̀ níwájú ìtẹ́.
0: Him.
1: Wọ́n ké mímọ́ níwájú ọba mímọ́.
0: Who will?
1: Ẹyin ni.
0: The of God who shows mercy.
1: Ọ̀kẹ́lì kẹ́lì.
0: Only his blessings make rich and add no sorrow.
1: Yẹni.
0: Ìbùkún rẹ̀ nìkan ṣoṣo ní mú ní làálàá ìfi làálàá kún.
1: Wo ni wo ni tán? Orun ké.
0: Tá ń dọ́gbọ́n sọ fún ọ náà ni wípé.
1: Láàlẹ́ àríyá.
0: Sáré ayé mọ níwọ̀n.
1: Ká àpáàlẹ́ àríyá ká.
2: Kàdábára ti ẹ bẹ̀rẹ̀ farabá ni.
0: Ó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run ló ń ṣe fún
1: mi. Kò sun orí.
2: Mímọ́ ni mo fẹ́ ni tán ni máa sun sí inú ayé.
0: Olúwa dìídì, Olúwa mọ̀ọ́mọ̀ Ṣọlá eléyìí ni. Olúwa Ṣọlá, ààrẹ ó lorúkọ tèmi, mega child of God.
2: Mímọ́ irú kẹ̀rẹ̀ rẹ mímọ́.
0: Káàbọ̀ sí lórí
2: ẹ̀rọ. Ẹnu ẹ̀ mímọ́, ibùgbé rẹ̀ mímọ́, ìdílé rẹ̀ mímọ́, ọ bàbá mi, mo bá náwó mímọ́. Mímọ́ ikọ̀ náà fi wé. Tẹ́ bá ka ẹ̀ṣẹ̀ ni ta ló lè dúró níwájú bàbá.
0: Kò sí ẹni tó lè dúró níwájú bàbá tá a bá ní káka ti ẹ̀ṣẹ̀ ni. Ta ni ẹni náà?
2: Ara kí ìyá mà ní ẹ sí.
0: Ó ní ẹni rere kan kò sí. Bí kò ṣe bàbá mi ti ń bẹ ní ọ.
1: Orího.
0: Tó bá sọ wípé àwa mọ́.
1: Orího.
0: Gbogbo mímọ́ wọ́n dàbí àkísẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni.
1: Ìyá
0: sì máa sọ wípé àkísà gan fúnra ẹ̀ ṣé nǹkan ìgbín kọ́ ni. Wọ́n tún wá sọ pé àkísà yìí tó wá tún lé ẹ̀gbín bẹ̀. Àkísà gan fúnra ẹ̀ ṣó wúlò ni kò nǹkan tí ò wúlò mọ́ ni. Ká tún wá sọ pé ó tún wá ní ẹ̀gbín, níṣẹ́ ti rí nǹkan tí mò ń sọ, ṣó ti yé yín bẹ̀rẹ̀.
1: Tí
0: ó tún wá ní ẹ̀gbín ni.
1: Gbogbo
0: mímọ́ wa kò jẹ́ nǹkan kan níwájú rẹ̀ ni.
1: Ohun
0: tí mò ń gbìyànjú àti sọ náà ni. Ẹ káàbọ̀ sí lórin ẹ̀mí. Welcome to the home of gospel tunes. Welcome to gospel gbedu with mega child, a mega child of God. Peter Sino Kopi, congratulations.
3: Because you know that you know. Come on, let's go.

gbàgbé Reagan all the way from Washington. Wọ́n láwọn àwọn fẹ́ káwọn èèyàn máa jẹ dáadáa lórí ètò yìí. Wọ́n láwọn fẹ́ káwọn èèyàn máa jẹ dáadáa lórí ètò yìí. Pé mẹ́gà máa bá mi fi kíní àbá máa mi jẹ́ kó máa soft díẹ̀ díẹ̀. Ó ní nǹkan tó bá dé. Mákúrò ń bẹ̀. Jókò síbẹ̀, ilẹ̀kù ẹ̀ síbẹ̀. Ó ń bá padà dé látòjú ọjọ́. Àwọn orin ẹ̀mí lọ́kọ̀ òjọ̀ kan, òun náà ni màá tútù sílẹ̀. Ṣọ́lá ààrẹ olórúkọ mi, Mega Child of God, Lágilo FM, òun náà lẹ́ ń gbọ́ ètò yìí láàpẹ̀ ní Gospel Gbẹ̀dùn.

0: 96.7 FM Ibadan.
1: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹyà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú.
2: TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o.
1: A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kolasi Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
3: Sisi gbagada gbagada gbagada ilẹ̀ lẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada gbagada ilẹ̀ lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada nilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
4: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtì wìtì.
5: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
6: Ìlera lọ́rọ̀
7: kara ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fín àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ́ mọ̀ tàbí kéèyàn máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
8: Javis PL I Care Foundation ló ń lọ́gun tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé, ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦2,000 péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní No. 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówódín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. ₦2,000 péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255. Ojúlọ bá ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.

All right, let's move straight to our spiritual games. Ẹ jẹ́ ká lọ ṣeré ẹ̀mí. Ohun tẹ́yìn kan máa ṣe fún mi ni pé abala lákọ̀ọ́kọ́ yìí máa ju fọ́rọ̀ kan sílẹ̀. Ẹyin ẹ kan sọ ẹni tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán ẹ̀ fún mi. Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Ṣé mọ̀ pé ẹgbẹ̀rún kan ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ látọ̀dọ̀ tèmi nìyẹn. Ṣùgbọ́n àǹtí mi dáadáa Mrs. Folakemi Fadu Gbàgbé Rigan orílẹ̀-èdè Washington. Wọ́n ní kí n máa ṣe ní tútù kè fáwọn èèyàn. Wọ́n lówó yẹn kéré. Ṣé kí n ṣe ní tútù kè fáwọn èèyàn tó bá ti gbà á kó máa mú ẹ ṣeun gan. Ẹ ní jábọ́. Àmọ́ lóore mà. God bless you. Ẹ̀kí kú ṣàkọ́ṣe yín ni. Ẹ kú gbogbo ìgbà wa. God bless you. Ẹ ní wálẹ̀ láéláé. Ṣùgbọ́n ká tó lọ síbi eré ẹ̀mí ẹ jẹ́ kí n ju eléyìí sílẹ̀ fún yín. Omi máa leléyìí bá yín ká aláṣeyọrí. A bá ti gbọ́ eléyìí báyìí, eré ẹ̀mí là ń lọ straight báyẹn. Gospel gbẹ̀dú on Lagelo FM 90.7 Ṣọlá Ààrẹ olórúkọ mi. Mega child of God.

0: ní ìmá kòjọlá
1: lókè
0: ẹ̀ẹ́dẹ́ẹ̀tẹ́ ìdárúkọ yín fún wa
1: orúkọ mi ni ìyá rere lolúwa
0: láti ibo lẹ ti ń pè wá
1: láti ológun ẹrú
0: nìbàdàn ológun ẹrú ok ẹ jẹ́ ká máa bá bọ̀ ẹ jẹ́ ká máa bá bọ̀ ẹ ṣeun
1: ẹ ku ètò
0: yes ma'am.

0: Hello. Kí lorúkọ yín?
1: Olúwaṣẹ́un láti Òkèpá.
0: Olúwaṣẹ́un láti
1: Òkèpá.
0: Òkèpá. Okay, yeah. Ta ló sọ̀rọ̀ lọ yẹn?
1: Pastor Makanjo Ola Niyi, àwọn ló ń sọ̀rọ̀ sá.
0: Pastor Makanjo Ola Niyi. Okay, ẹ jẹ́ ká máa bàbá, ẹ jẹ́ ká máa wò bọ̀. Ẹ̀yin náà ń lọ pẹ̀lú ẹni tó pè tán náà ni. Okay, kí lè ro tiyín? Ǹjẹ́ ohun yẹn? Ó jọ ti Pastor Makanjo Ola. Ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín. Hello, ta ló wà níbẹ̀? Hello. Hello. Hello, orúkọ yín bile ti ń pè wá?
2: Priscilla
0: calling from Akala. How are you, Priscilla?
2: I'm very fine.
0: Okay, let's go.
2: Yes, sir. That was the voice of Pastor Niyi Makanjo Ola.
0: The voice of Pastor Niyi Makanjo Ola. Okay, thank you. Thank you. Thank you for trying. Ẹ jẹ́ kí n lò lẹ́ẹ̀kan sí. Mo wá sọ bóyá ẹgbà àbẹ́ ẹgbà bóyá tiẹ̀ lẹni tó jẹ ẹ̀bùn léni àbá àti ẹ̀ ní. Ok, òun náà tún ni.
3: Abọ́kan yí mọ́. Ọ̀fẹ́ gbòǹgbòkè. Ayé rí ọ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ, ọ̀run ọ̀mù ọ pẹ̀lú ìgbàlà. Rọ́rẹ́ o, Nikodemu òru ló fi wá bá Jésù. Ọ̀gá, kò sẹ́ni tó lè ṣe gbogbo tẹ̀ ṣe, Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú yín o. Oníwèé, mọ́wulẹ̀ ni èmi. Bá àbá tó ọ bí, o ò lè rọrùn o.

Ṣẹ́gun láti ìfẹ́ ọ̀dọ̀ ta ló kọrin yẹn kí lorúkọ àkọlé orin yẹn àwọn ti lọ ok ẹ jẹ́ ká tún ṣe lọ́jọ́ mẹ́jọ àkókò wa ti lọ ẹ jọ ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ Mrs. Fọlákẹ́mi Fádùgbàgbérígà àwọn náà wò sùn sùn tó wò pé mega time owó yìí ti ẹ̀ kéré fáwọn èèyàn jẹ́ ká gbé sókè wọ́n sì gbé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni Michael from Gate 2000 naira ìyá wa tó pè 786 náà ló parí nọ́mbà wọn 2000 naira ṣeun láti òkè páàdì Priscilla 1000 àwọn èèyàn ni Dayo láti Bódìjà 2000 ẹ ṣeun thank you for being part of the program I have to go to come back next week by his grace 08030761090 that's my number 08030761090 leave you in the hands of God the Father the Son and the Holy Spirit bye for now

0: 96.7.
1: Ejabo.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ire gbá, oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá-tù-bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
3: So country people of Nigeria, tori dey for town, tori dey for town. Sisi Chiki Toduru don come again with ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday, hell chimo. As man take pass man, na so program take pass program o. True Talk Sunday, make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect am as he dey hot o. Inside obodo world, for your family, for your compound, for your community, even inside their shop and their office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. Elderly people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am. With Sisi Chiki Toduro, you go to waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chokom Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon. Sunday. Get him whim. Truth to the bitter, but it's your life. Oh yes! Hey! You go to come your domot on top Lagelu 96.

0: nítorí ọ̀rọ̀ rẹ̀ iye ní bí wòlíì àti ọ̀jọ̀gbọ́n ọlábàmíjì òyeṣọlá òyìnbó ọmọ ọba jésù yóò ti máa bá wa sọ̀rọ̀ olúwa ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ nítorí láti pàṣẹ ọ̀rọ̀ náà ẹ ó di alábùkún fún lórúkọ jésù.
1: Ogo ni fún orúkọ Olúwa.
2: Hallelujah.
1: Mo sọ wípé kí gbogbo ògo kó jẹ́ ti Ọlọ́run.
2: Hallelujah.
1: A mọ̀ tó rán mi níṣẹ́ lénìí sẹ́yìn àlàyé. Òkú nìkan ni ò ní pẹ̀lú iṣẹ́ yìí. Torí náà ẹpẹ tí ń bẹ lẹ́kùnrin ẹpẹ tí ń bẹ níwájú ìta. Ẹpẹ àwọn tí ń bẹ nú ìyẹ̀wò wọn pé iṣẹ́ kan máa ń lọ lórí rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n gbọ́ síta kán náà wá gbọ́ tàbí kán túnu rédíò wọn sí ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àánú yóò mọ̀ dájú lórí yín.
2: Àmì Jésù.
1: A ó gbàdúrà sẹ́ni tó lọ̀rọ̀ orúkọ Jésù.
2: Àmì.
1: Ọlọ́run ìyanu kó gbàdúrà fún wa.
2: Àmì.
1: Ẹ̀yin tá ẹ̀ ń wọ ọkọ̀ lọ́wọ́ ọkọ̀ yóò ní dànù.
2: Àmì Jésù.
1: Ẹ̀yin tá ẹ̀ wà nílé ìwòsàn Ọlọ́run kan dàwó àwòtán lẹ́yìn.
2: Àmì.
1: Gbogbo ẹ̀yin tá ẹ̀ wà lọ́fíìsì ọkọ̀ ọba ò ní sáyìn lẹ́sẹ̀.
2: Àmì Jésù.
1: Olùsọ ọ̀rọ̀ yàtí òǹkàwé Ọlọ́run dáwọ́lé wa.
2: Àmì.
1: Lópin ọ̀rọ̀ náà ká da lábùkọ̀.
2: Àmì.
1: Ògo ni fórúkọ rẹ̀.
2: Alleluia.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo kí gbogbo ẹ̀yin dádé àti mọ́mì. Mo gbàdúrà ara ò ní ní yín.
2: Àmì Jésù.
1: Mo kí ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Mo kí gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi nírú àkókò yìí ìjì ò ní já yín.
2: Àmì.
1: Mo kí ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run àlàyé wípé a ní ṣubú dànù.
2: Àmì Jésù.
1: Orúkọ mi ni òjíṣẹ́ Ọlọ́run Festus Ọlábàmíjì Òyeṣọlá Wòlíì Òyìnbó ọmọọba Jésù. Ìbùkún ni fún yín.
2: Àmì.
1: Ọlọ́run rán mi níṣẹ́ bí mo ti wí ṣùgbọ́n bí mo ti ń lọ nínú iṣẹ́ náà mo fẹ́ bá wa sọ̀rọ̀ mo fẹ́ pè wá sí àkíyèsí pàtàkì kan. Èyí lè wòye pé iṣẹ́ rere le kanrú òun ìbáyìí. Nǹkan ìkọ́lé wọn, gbogbo nǹkan wọn, mọ́tò tí wọn, gbogbo nǹkan wọn. Ṣé irú àwọn èyí sì tún lè nípa nínú pé èèyàn ra mọ́tò tàbí nkọ́lé tàbí ti kankan? Ìwọ ló ń rò bí èèyàn. Ọlọ́run ń bọ̀ sọ̀rọ̀. Àkórí ọ̀ náà sọ wípé ó ń kan ṣòro fún Olúwa. Olúwa lẹni tó ni wá, olè tó mọ wá tó mọ̀ wá. Ìbéèrè tẹ́mi mọ́ ni kí n máa bí lónìí ni wípé ṣé nǹkan kan ń bẹ tó ṣòro fún tó bá fẹ́ ṣe inú ayé ẹ̀dá. Ṣé wọ ọmọ wípé ẹlòmíì ò ní tọ́rọ́ lọ́wọ́ tí mọ́tò sì wọnú ayé ẹ̀. Ẹlòmíì ò ní nǹkan kan lọ́wọ́ lọ títí tó sì kọ̀lé bí àlá. Ọlọ́run máa kọ̀lé fún òun náà máa kọ̀lé. Àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀mí mọ́ ni kí n máa bí ọ pé ó ń kan àwà tó ṣòro fún Olúwa. Ìwé Mátí orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlá dé ìkẹtàdínlógún rẹ̀ Mátí chapter 16 verse 13-17.
2: Nígbà tí Jésù dé ìgbèríko Kẹ́sárì. Filipi. Ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè. Wípé ta ni àwọn ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pé.
1: Ẹ̀yin àyànfẹ́, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ gba Ọlọ́run gbọ́. Ìbéèrè náà ni pé ta ilẹ̀ yìí gan fi Ọlọ́run pè. Ta lẹ̀ ń fi Jésù pè. Ẹni tí kò sí tó ṣòro ṣe fún. Ẹni tí kò sí tí ò lè ṣe nú ipá àti agbára rẹ̀. Tọ́ bá fẹ́ fi fún ọ gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ta ni ẹ̀yin èèyàn fi ọmọ ènìyàn pè. Ẹ kà á.
2: Wọ́n sì wí fún pé òmíràn ní Jọ́hánù Bàptísì. Òmíràn wí pé Èlíjà. Àwọn ẹlòmíràn ní Jeremiah tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yìn ń fi mí pè.
1: Arákùnrin àti arábìnrin. Gbogbo ẹ̀yìn ara ti ń gbọ́ mi lákòókò yìí. Ta lẹ̀yìn náà ń fi Ọlọ́run pè. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n ń soríṣiríṣi nípa Jésù pé bọ́yá Èlíjà ni bọ́yá Jeremiah ni wọ́n ń ka oríṣiríṣiríṣi. Ṣùgbọ́n ó ń bi wọ́n ní béèrè pé ta ni wọ́n fi mí pè. Jésù Ọlọ́run nínú ènìyàn. Àti ènìyàn nínú Ọlọ́run. Ká là wa gangan pàápàá wa gan tá ń kó kìkì rẹ̀ Jésù. Torí pé àwọn èèyàn ọmọrú ẹni tí Jésù ṣe wọn ò sì mọ̀ wípé ọ ń bẹ nú ipá rẹ̀ láti ṣeré fún wọn ni wọn fi ń kiri kí lé ní tí wọn fi jẹ́ onígbàgbọ́ látanlátan. Wọ́n á gbẹ́sẹ̀ kan sọ́dọ̀ Ọlọ́run wọ́n á gbọ́ ẹsẹ̀ kan sọ́dọ̀ Èṣù nítorí pé wọ́n sáfẹ́ àchífù tí wọ́n fẹ́ àchí gbọ́ mi dáadáa lé ní. Ntọ́lọ́run ọ̀bá dẹ̀ ṣe Èṣù ò lè ṣe. Ọlọ́run lẹ́lẹ́dà Jésù ọmọ rẹ̀ ní olùgbàlà alágbàwí ẹ̀dá gbọ́ mi dáadáa lé ní. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ kìí sọ̀rọ̀ dínú o kìí sọ̀rọ̀ dínú. Ta ni wọn náà ń fi Jésù pèlè. Tó bá jẹ́ wípé Olúwa ni lo mo si olorun ninu eniyan ninu olorun o lo mo jesu to ba mo olorun gege bi eleda to ni gbogbo agbara to si le so gbogbo nu aye eda kini die to fi ni gbagbo to fi ni mo pe o ni olorun anu o ma daju lori e o
2: yes simoni peteru dan wi pe christian malama laye ni iwo se jesu si down o si wi fun pe alabu ko fun ni iwo simoni omo jona ki se mara ti eje ni o sa fi eyin ran sugba baba mi tin be ni orun
1: simoni peteru nikan lo da jesu mo o nikan soso lo da mo lo mo pe oluwa ni omo olorun ni iwo se jesu wa dan pe o ro eleyi ninu eran ara ki se eran ara lo fi eleyi han baba mi tin be ni orun o lo fi eleyi han o to fi mo wi pe jesu omo olorun ni emi se arakunrin ati arabin bi wo na ba sinu emi loni omo damu ki olorun ni se ole to ndamu o ye ko da jesu mo church to nlo ti on gbe bibeli yen nikan ko to o ye ki wo na mo ru ati jesu se pe o lo ni gbogbo agbara taye ati torun o si le sere fun yen lakoko to wu nkan iba won nkan iba de
3: ogun to nja mi to nja se mi o patapata ni ko se
4: gbogbo eyan ladura jesu akristo re titu dese duro lati faanu fasogun ya perepere lara awon to se tan lati kepe ninu ipade adura lagbara to ti di oja agbaye ipade adura lo sose ti olorun fun ara re palase fun woni agbaye ni professor olabanjo yesola babo yinbo omo ba jesu ninu jo fellowship of disciple gospel church amuloku akanran badan ni gbogbo ojo isego tuesday pelu akori akoko nina wa agbara iyanu olorun iwo na dide fu je ka lo sebi si jesu ti so lori buruku do lori re latago mejila osan lawon yo ti ma na ro sose kepe jesu alaanu si di ago meta abosan pelu pe olorun lori awon iranse olorun alaye atawon lori emi ati babo olugbalejo agba prophet festus olabanji oyesola babo yinbo omo ba jesu gbogbo ona ni ke wa de oju oja muloko nbadan ebere church babo yinbo omo ba jesu beni castle yo ma bere lati de di ago mejo owuro dadi e gbadura fun mi sa 0803 381 8272 ninu ipade akoko ninu wa agbara iyanu olorun to se yi iwo lo ma so testimony ko ye ko miss e
1: akoko ninu wa agbara iyanu olorun program ta ma nse losan tuesday ti yoruba npe ni ojo isegun gbogbo tuesday la nse pade yi ninu church woli oyinbo lamuloko ni ona akanran to ba ni fellowship of disciple gospel church awon momo yen le ma gboyin oruko ijo wa niyan ijo ipejopo awon omo leyin christi sugbon so fun won wi pe church woli oyinbo lo lo to ba ti damuloko an reti eyin oba o an reti eyin ijoye an reti eyin alase te fe ko pa se bo gbogbo eyin osowo te fe mo fi reyin si apinle ti won eyin onisi owo te fe ma ka wole wo o se wa gbadua ko gbona mo satani lowo ago meji losan ni pade nbere lamuloko mo to ba fe ri woli ti o ni debo fun o ma bo lago mejo abo aro ka jo joko po ka jo foju orin ju l'office mi anu olorun yo daju lori e
2: amen
1: o le logoje odun temi tin sey emi o si debo fun e to olorun lo pe mi o lo si npese fun mi o ma ri anu gba
2: amen jesus
1: mo n tesi waju mo n tesi waju iwe genesis ori keji logo ese kokala de ikeni la re
2: eje
1: de
2: abraham o sara gbo o gbo won si po ni ojo o si de po ati ma ri fun sara bi iwa obirin
1: to nbe ni pe ko ri menstruation mo ori nko osu mo tori won gbo ojo ti nlo
2: nitori na sara re mi ninu ara re wi pe leyin igba ti mo ti di ogbologbo sa emi o ha ni ayo ti oluwa mi si di ogbologbo pelu oluwa si wi fun abraham pe nitori kini sara se re mi wi pe emi o abi mo ni soso eni ti o ti gbo tan
1: tori pe ireti won ti pe sugbon jesu ni ireti gbogbo en ti o ni ireti emi o mo boya won na wo ojo ori re emi o mo boya won na wo ojo to tin se lala pe kini n to tun le ti re ohun rere kan to tun le ti nazareth jade mo sugbon se bolon ni ile anu re si isu akoko ti wa ropo ti ju yen boya lo na ma de olugbo oro yi ni akoko yi mo pase pe gbogbo to ropo ti ju yen orun e ko si fun
2: amen jesus
1: yes
2: on ka so wa fun oluwa ni akoko ti a da emi o pada so wa ni iwoye amodo sara yo si ni omokunrin kan
1: ileri olorun angelit olorun lo njise fun sara beyen pe ni iwoye amodo ohun o pada wa o si ni omo olorun de se be fun sara mo gbadua ileri olojo pipe ti kope kope yo se laye ti e na
2: ami jesu
1: ni pari Rome ori ke wa ese ikokan la re Romans chapter 10 verse 11
2: ni so bi iwe mi ma wi pe
1: tori iwe mi ma wi pe
2: enikeni ti o ba gbagbo
1: enikeni to ba gbo olorun gbo
2: oju ki yo ti
1: so ti gbo bayi to ba gbo olorun gbo to gbo oro re gbo to gba jesu gbo bibeli pe oju oni ti o arakunrin ati arabinrin to gbo mi ni akoko yi ni bi te ti ngbo mi ileri olorun to daju ni iwo sagbagbo nu re nikan ese ni ko yago fun mo bo ba ti gbo olorun gbo to gbo omo re jesu kristi gbo bibeli wi pe oju oni ti o mo gbadua pe oni waye wa gbere ti ju
2: amen
1: arakunrin ati arabinrin o mo gbadua o mo ran leti o mo gbadua bibeli wi pe eti ri o di o debi nti o fi ni gbo o lo da oju ko le salaye ri o to ba tin kepe ninu aini re ninu isoro re on to daju ni pe o fo fayo
2: amen
1: ko si tin ju ni waju to olorun ko si tin peju ti olorun o le se nitori pe gbogbo agbara je ti e olorun se bo ti wi fun sara arakun ya ti arabinrin Olorun o se bo ti wi fun wona ileri re o de se nu aye
2: amen jesu christ
1: ki wi pe ko ma gbadua adua ta n gba yen o lo ntumo si wi pe a si ni gbagbo nu olorun ati pe olorun le se opolopo eyan lo ti gbadua loni ti ati ni testimony darapo mo bi je ti n gbadua ki wo na ni testimony anu olorun yo si daju laye
2: amen
1: awon ti n gbadua ma wa ma nireti inu olorun je n ton wi fun o Jesu Oluwa oni ireti gbogbo en ti oni ireti asi ma je wo agbara re tori pe yo mo so fun baba re pe eni bayi n pe o da eni bayi lo ati pelu pelu baba re gan ti fi gbogbo agbara lorun ati laye fun lati gba ogo fun mo gbadua pe ni orupo en to ni aye ati orun olorun ma gbogbo lori oro re
2: amen
1: o si layo
2: amen
1: nitori pe bo ti wi ngba ti ba ti se woli jenjeun n lo soro fun o to je woli olorun alaye pe ni suru lo gbadua bayi lo se bayi o pon dandan tabi sugbo sisi o ri imuse ileri
2: amen jesus
1: anu yo si daju lori e
2: amen
1: arakunrin ati arabinrin won tun gbadua emi o gba kan si adua fun oleni sugbon wa dara po mo ipade adua e ta ti kede je lamu loko ki won na si ri iyanu ko si ma yin olorun logo gbo mi daada ipade adua yen olorun nawo agbara iya tori ipade majemu ori bi akoko ti o wo o la npe yin e bo ba si le dara po mo tabi sugbon osi a je pe iwo na o pelu awon olope iwo na o pelu awon to njeri si agbara olorun darapo mo ipade yen ni gbogbo ojo osegun tuesday lago meji losan bo ba ti denu ipade yen o latun ma so fun o awon program wa gege bo se lo ni wo ojo mejo eja tun pade lori agbagbe yi kan na anu yo daju lori e o
2: amen jesu
1: mo fe gbadua eje ki n so phone number mi akoko 08081 8272 phone number mi ekeji 08058 82 8010 emi ni ngo gbe anu yo daju lori e oruko jesu
2: amen jesu
1: abala ti wa na ti n ro pe le su lo yen ifarahan olorun ti iyanu re ko farahan laye
2: amen jesu
1: abala to ti ro yi pe mo ya ko le se se mo yen olorun ko je mi ni fun o
2: amen
1: mo ra ase jade ifarahan olorun ti o gbo ogo fun oruko re o ya ko farahan laye re
2: amen jesu
1: jesu oluwa wa
2: amen

0: kajoki.
1: Da Olorun re mo. Da Olorun re mo ni ete waasu. To fi Olorun o fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, ajirere Matthew igbekele Oluwa mosebi. Oluso agutan ti ijo No Your God Chapel. Awa ni +7 and 8 Ayoka layout ni ile funfun Balao egbe Algon Hospital. Opopona to wa leyin Ibadan Grammar School, Malete Ibadan. Akoko tun ti to lati gbo eto da Olorun re mo. Oro fun gbogbo eniyan lati mo Olorun lati enu baba wa ninu Oluwa ajirere Matthew igbekele Oluwa mosebi ki Olorun ki o bukun yin bi e se n tati si oro na.
2: Elbe mi omo ta ba mo oro re ta ba je ta ba mo ta ko so kan ya wa iji ati damu yo jida se wa wahala yo jida se wa alapeta yo jida se wa aseku pade yo jida se pe agbara oro re ti agba laye ta mo yo ba salabo wa tori pe a ni ki wo si ni ijo o to sonu ani wa kakiri olorun ti agba ke lo ma ni wa lati ma pa ni wa pade isetele ma so lati gba de gba ma koju do da se olorun o le ba ko le lowo aro koko loso o le ba ko loso koko de role koko la de to je po bolu ba ko fe to je po ko mi bi ko ni mi ni ade bo wa se se mi na re ase olorun wo olorun Dakar bo bo Christi Joseph lo ma mu igbade ba won ni keyan ojo iyan mu ani ko lo roje wa ni Egypt dai mo pe Joseph wa nbe o si ro awon be o se o si gbede won ni baba yin ko lo wa nbe aburo yin ko wa nbe oro oje tan o to gba o ti di meri won so para lo bayi ko ma gbo lowo won e lo na ni o lo le ke ni e lo mo aburo yin wa te ba mu wa ko so je bon o mu wa e lo mu baba wa igba se baba de ori Joseph e ta pe e ku ti baya e je re da aso re da ori igba da baje to pe ah o wo le lo a Jacob o di ko si le fo baba gbadura fo mi e mu o se ke sele e fo se lori awon egbon e fo se lori ijoba ko ba je live da si la la e wo to lorun o bo yo to le ni ke sele makoju magbaya se fe ti baba ni olorun ko sukutu gbe mo lo ma aro so atale wa ibo la fe sapa bo si ti ori wa a gbe to dani a sele to wu wa o ko wu wa ni ran ni sugbon ti o ba moro re to jolu se o to pese ni o ma se bi o de la bi gita gbe si pe ti o do sawa tabeko ti se se la koko re ewu e se kini a ma se dede bo ba mo ro olorun oko abale bo ba mo ro olorun o bo to se ba se dede ire a ma to wa a ma so wa ni ara fa yo gbe yo ka ọ̀rọ̀ náà ti mọ̀dí balẹ̀ yóò ká kò sàgbà náà kò sàṣà sí kò séjì tí pé omi tó gbà bọ̀ ọ̀rọ̀ ni ó ju orúkọ ló wà lọ te ba ra fe ni oluwa a ma bu la so ni baba irolo a ma se gini a ma bu la so a ma di mu jibo oluwa fi eju wa lo pe oro ni emi yesi wa oro ni e ni agbara wa oro ni ola wa oro ni ogo wa oro re to so si ya ni peku lo je fu wa tabaki e sabamulo tabaki e sabamulo ai ki esi re lo ba sababi ijo gbo o mo gbe mi da eni kenin lebi igbo ka ko ototo ni nigba mo so pe ati christiani ati muslim awon labi awon to wa lori ijoba o ti agbe laka ta ni ijoba bi ba sa ra wa gbe awon nigba bo je pe ko mo olorun ko se won niye ara to ko dara eje so fun yin o e ma se bi bo o bi abajolu se oro na ati fa wiyan leti ati soro o to mo to ni mo re to loye re lo le fi koyan o to ni mo re o le fi koyan I repeat o to ni mo to la koja o to la koja lo le fi koyan o to ni mo o le fi koyan astrology to lo loko ibe ni mo gba to pade to o se ninu orisirisi roka abe lowo won ibi tí a lè ka bá ọgbọ́n ka bá ìmọ̀ òkúlaba lọ́wọ́ wọn ìtọ́jọ́lọ́ba ìlú ẹ̀ka gbọ́ ọgbọ́n ọlọ́run òye ọlọ́run ìfọ́kùnlaba nígbà tí yẹn sọ pé ẹ má ṣe sọ lé di lọ́lọ́sà tí tàtírà ìjọ lè sókò tí tàtírà àtàrà ni gbẹ̀dì ìgbà tó ṣe ṣáṣẹ́ rárá ni mi sí ẹ̀mí mọ́rin ṣe kí ni ó ti jáde à ń gbàdúrà lọ́wọ́ àdìrọ̀ ni bí ẹ̀mọ́ bá jọba ẹ̀ṣà dínkù bí ọ̀rọ̀ bá jọba ẹ̀ṣà dínkù pàápàá olóòótọ́ la mọ ọlọ́run ta mọ ọ̀rọ̀ rẹ̀ ta mọ wà rẹ̀ ẹ̀ṣà dínkù ṣùgbọ́n ẹ̀ṣà ó pọ̀ sí ni kò sí simi kò sálàáfíà káàsì pé a ṣe gbàdúrà àpàtẹ̀wọ́ ìmí wájú oṣù ó ti da disco nínú ìjọ lọ́rùn ṣé ìgbàdúrà ní ká lọ kàwé ṣe disco lájú afẹ́ṣẹ́ exam àwọlé lọ àti ilẹ̀kùn mórí àfẹ́ ariwo nígbà láyàrá sọ́tọ̀ láti mọ̀ lọ́rùn ẹni mẹ́mọ̀ wọn àwọn tó mọ ọ̀rọ̀ ọlọ́run lọ mọ ọlọ́run ọlọ́run mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo nígbà tí a bá mọ ó mọ wá pé kò síbi tí a sáré tó rí wà ó mọ wá tán ó bá wá tán bí a bá mọ tí a jólù ṣe tá a gbé ìgbésẹ̀ lónìí tá a ronú padà sáàrin bó ti láti bó ti yẹ wá wo iṣẹ́ ìyànà ọlọ́run wá wo ògùn ọlọ́run nígbà máa ń pọ̀lọpọ̀ ẹ ti gbàdúrà wọn ni kí n bó sọ àgbẹ̀ ṣiṣẹ́ kó tó múṣu wà àgbẹ̀ ṣiṣẹ́ kó tó mú ẹ̀gẹ́ wà àgbẹ̀ ṣiṣẹ́ kó tó mú ẹ̀fọ́ wà àgbẹ̀ ṣiṣẹ́ kó tó mata wà àgbẹ̀ ṣiṣẹ́ kó tó mú àgbàdo wà àgbẹ̀ ṣiṣẹ́ kó tó mú èrè wà asagurobe atagurofa so be dino o sise igbagbo igbagbo to se oku ni Psalm 139:1-6.
0: Oluwa
2: Oluwa
0: iwo ti wadi mi
2: iwo ti wadi wa
0: iwo si mo mi
2: iwo si mo mi
0: iwo mo joko mi ati dide mi
2: bo to ba so ko mo lo so lo ri o ba iwo to ko mo olorun o mo ro re ori o ori okan re a le to olorun Olorun ko se kini ko se tan Oluwa iwo ti wa di mi iwo si ti mo mi pe igba to to pe wa poro Olorun mo to se fe re o ti mo igba to ba jo le se o ti mo igba to ba gbo sasa re o ti mo igba to ba ni fo mo keji o ti mo igba to se idajo mo keji o ti mo igba to kego mo keji o ti mo igba to mo mi igbala de bo mo keji o ti mo Oluwa iwo ti wa di mi iwo si ti mo iwo mo ijoko
0: iwo si mo mi iwo mo ijoko mi titi ati dide mi
2: lana jiji rere
0: iwo mo iro mi ni ona jiji rere
2: ibo ni o fe sapamo si irayo to lori o mo bi o ba mo oko abale bo ba mo Olorun Olorun yo ma ba eni re pade yo ma se toju re yo ma se ke re o ma ro re ofe gba o ma ra nu re gba mi lo so pe iwo mo ijoko mi o mo kan re ori okan re ori adiyan re se lo to lo mo oro na se lo gbogba to pe ki lo to fi da lo o su o mo oji o mo lọ́dọ̀ jíde o mọ̀ fi mọ̀rọ̀ ọlọ́run nígbà tí o mọ̀ ló mọ̀ ọlọ́run nígbà tí o mọ̀ ọlọ́run o lè kí pé ní yàrá rẹ adẹ́ẹ̀ló ní ìdúrójú òkú sínú ọjà rẹ adẹ́ẹ̀ló nínú àjò rẹ adẹ́ẹ̀ló.
3: Dá Ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣẹṣẹ gbọ́ tán. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mọ̀lété Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook @Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-7 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 òwúrọ̀ sí 12:00 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ 8.

0: Trinity Care Foundation. Àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn. Láìsí ẹlẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation. Àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára. Tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀. Láti bí ọdún mẹ́ta sẹ́yìn, Tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàgà ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbegbu e e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.
2: Bàbá Ìbàrùbá.
3: Ọba Ìsara.
2: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́kọ̀. Bẹ́ẹ̀ bá ti wá, kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsara, àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
4: Ìgbà ń tán, ó máa tún,
5: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbà. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀lú ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ gbáwé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rosẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelu FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelu FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelu FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀d ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Lágelu FM.

0: ẹni tó wà ní bóyá sí kọ́ǹtì níbi tí Facebook wà lókè yẹn, ẹni tó wà ń bẹ̀, mo yẹ kan máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ebi tí wọ́n ti ń lọ nínú igbó, igbó kìjikìji, mo fẹ́ káwọn èèyàn orí rin àjò tí wọ́n rìn kó tó di pé amú ta fẹ́ kólẹ̀ yìí, kó tó di pa mo wá ni o. Mo fẹ́ káwọn èèyàn orí rin àjò yẹn tí wọ́n rìn, ibẹ̀ ni kẹ́ ẹ jẹ́ ká fi wọlé báyìí. Ọjọ́ ìmọ̀ ti lẹ́gbà mi. Sọ́jọ́ tún ti lọ tó bá ń lẹ́nu sí ni. Ẹ já bẹ́ẹ̀ láti bẹ̀, ẹ lọ sórí Facebook, ẹjọ́ ìrìn àjò ta fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ẹjọ́ ìrìn àjò yìí o, torí pé ó máa ní mínì, ó máa wà so contributive to the cause we are coming from. So very very very very our complimentary. Oya joko ṣe Facebook ni. Ẹ lọ sórí Facebook, ẹ ti rí hàn, àárẹ̀ ni wọ́n ń lọ lẹ́lẹ́ lẹ́nu igbó yìí o. Ele kan nínú aginjù kan, ilé kan nínú aginjù kan kankan bí wọ́n ṣe ń rìn nínú igbó. Àyà mi ò tí ẹ lu pèpè nítorí pé mọ̀ àṣeṣẹ́ dé tòrutòru mo ti rán. Ok, Tàfíkì ìwọ ìsọmọ ọlọ́mọ ń tiẹ̀, Akímọ̀ lálẹ́ yẹn lọmọ ọlọ́mọ, òun ìsọmọ ọlọ́mọ. Ṣùgbọ́n sáà tí n bá mọ̀ pé báyìí lọ́nà rí, mi ò ní ní kí n ó lọ. Ṣé ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook lẹ máa rí? Ẹ mọ̀ wò, ẹ wo inú igbó kìjikìji yẹn. Wọ́n ń wá ife àyìn lọ́nu o. Ife àyìn tí wọ́n ti dà sódò, tẹ̀ wọ́n sọ pé gbogbo àtán pa wọ́n dà wọ́n sódò ni. Àwọn ọmọ tí wọ́n dì lọ́wọ́ dì lẹ́sẹ̀, ààyè ni wọ́n dà wọ́n sódò. Wọ́n wá jẹ́ mẹ́fà, ife àyìn, ìyàwó, àtọmọ mẹ́rin. Ṣé ẹ rí inú igbó yẹn bẹ́yẹn? Ẹ wo ohun tí wọ́n ń là lọ? À ń forí la kú torí ipa àfẹ́ ṣètò àfẹ́kẹ́ ẹ mọ̀ bí nǹkan ṣe rí. Àwọn nìyẹn nínú igbó wọ́n ń lọnu. Olúwa o. Tàfík, àdúrú ṣẹ́ tí mo rìn ibùsẹ̀ rí làkọjá rè làwọn èèyàn rí.
1: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí àwa náà máa lọ, ṣùgbọ́n ṣe mọ̀ pé téèyàn bá ti tọrùn bọ́, kò sí téèyàn fẹ́ ṣe sí. Ìgbà táwa náà lọ, àmọ̀ pé tó máa tó bẹ́ẹ̀ ni.
0: Ìgbà tó padà tó lọ́lọ́run ló ní kí n má pé ká gbé mọ́tò pé mi náà fẹ́ lọ fojú wo bẹ́ẹ̀.
1: Tí ta bá gbé mọ́tò yẹn, ibi a lè débẹ̀, ìyẹn sure. A lè débẹ̀ àfi ta bá páàkì mọ́tò ta bá tún gbọ́ kadà.
0: Ṣáàṣì lè rọ́ kadà.
1: Ó kàn jẹ́ pé
0: odidi owó ló máa ná bẹ́ẹ̀.
1: Ọ̀kadà kọ̀máṣẹ́ a máa ná bẹ́ẹ̀. Wọ́n máa ná ibi tó súnmọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ibi téèyàn ti gbọ́ kadà bẹ́yẹn, èèyàn á gbé ní ṣátà ni pé tó ibi ìbàyìí là ń lọ o. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí iṣẹ́ yẹn má pè é. Torí nígbà tá a dá abúlé yẹn, ṣe mọ̀ pé abúlé yẹn ó sì fẹ̀ díẹ̀.
0: Ok, àti dábúlé yẹn báyìí.
1: Àti dábúlé yẹn
0: báyìí. Àwọn tó wà lórí Facebook rí
1: báyìí. Ẹni wọ́n máa rí
0: abúlé yẹn. Abúlé yẹn ni abúlé ọlọ́ba nìyẹn.
1: Abúlé ọlọ́ba nìyẹn. So bá ń ṣe ń wọ abúlé ọlọ́ba pẹ̀lú ọ̀pọ̀ torí tá a fi rìn tí ara kan ti kọ́kọ́ fún mi ni pé bàbá kan ti ẹsẹ̀ di nọ́mbà bàbá yẹn sí mi. Ká tó yà wọnú.
0: Ọlọ́run rere gbà wá. Bàbá mi ẹ ṣe gbogbo látàyè
1: Bódìjà. Mo kí bàbá yẹn pé bá èèyàn dáadáa ni wọ́n torí ṣẹ́jú náà ń pè mí. Torá àwọn ti mọ bẹ̀. Kò yé yín, àwọn ti mọ ibi tá à ń lọ, ṣùgbọ́n àwa ò mọ ibẹ̀. So wọ́n mọ̀ pé inú igbó kìjikìji. So ìgbà ká tó wọ ká tiẹ̀ tó yà kúrò ní títì nígbà tí mo sọ fún wọn pé ìbẹ̀rẹ̀ làdé wọn ni ẹ̀yà tètè gbéra kẹ́ má bàa tán náà. Mo wá wò pé ní time bí after four ẹni ká tètè gbéra ó mì pé ibi tá à ń lọ jín nìyẹn. So ibẹ̀ ni mo ti kọ́kọ́ fura bọ̀ sígbà tá a wá bẹ̀rẹ̀ sí rìn. Ṣé ẹ pàtàkì tẹsẹ̀ bọ́? Kínní kò kín tẹsẹ̀ bodò kó ní òtútù mò ni. Bá a ṣàṣe wọn lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nìyẹn. Ìgbà tó dáàyè kan. Tí wàá pé bóyá àwọn
0: kùránì kan. Àwọn tán wà lórí Facebook ni wọ́n enjoy kínní ìbò ṣe
1: lọ. Àwọn kùrìsí yìí kankan táwa náà ń ka ẹ̀rú kọ́kọ́ bà mí.
0: Ok, kínní Hyundai à, kínní tó kanjo ni.
1: So gbà tó ṣáàdá lọ parí. Gbà tó wá tún dé àárín kan tá a bá wá rí bàbá rí àgbẹ̀ tó ń ti oko ẹ̀ jáde tó fẹ́ máa lọ sí abúlé tiẹ̀ láwọ̀ abéèrè máa tún ní kásá máa lọ níwájú náà ni. Ìgbà tá a ṣá ń lọ lọ́tún lọ́sì so ìgbà tá a ṣá wọ abúlé yẹn tó.
0: Ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook ni ìrìn àjò yìí. Ẹ̀yin tẹ́ ẹ kàn ń gbọ́ lórí rédíò ẹ kàn ń fọkàn tẹ̀lé wa lọ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Chọ́ọ̀chì èwo lè yí?
1: Chọ́ọ̀chì tó wà ní ẹnu chọ́ọ̀chì ni ẹnu àbáwọ inú abúlé yẹn ni chọ́ọ̀chì yẹn dá dúró sí. So chọ́ọ̀chì ibi bá ṣe dé wọnú abúlé yẹn chọ́ọ̀chì yẹn la kọ́kọ́ rí. Mo wá rí ibì kan tó ń rú èéfín. mo wa sun mo be mo ri pe won se edu ni be ni
0: eyan wa nbe
1: mo wa ri omo odokunrin kan nbe mo se wa pe omo yen gbona towo towo ni ohun ti lo school nigba na ohun ti se kini kan mo ni mu e tori inu beru bojo na ni gbogbo abule yen wa o da
0: ipayin
1: keke abule yen da
0: ya mo lati sun
1: abule yen da
0: akoyi elo kilo run ninu awusa bechi bota mo ni an gba yan
1: awon bara n pe
0: tori kule ya ti sun lo
1: so omode lo wa nawo si ile kan lo kan ile yen mo ti wa ba baba agbalagba mo ri pe agbalagba ni baba e mo sa sun mo won igba ti mo salaye baba e na wa ni pe to abule yen ni abule oloba o
0: oloba
1: sugbon ibi ti sele mo wa bere pe ile awon ebi yen gangan ni mo bere mo wa ni pe ki a ma lo pe ka so pe a ma lo si odo osun abule yen gan ile to wa nbe o fe ju boya bi 12 si nkan kan lo
0: abule oloba gangan
1: abule oloba yen se mo pe abule na ni ka ni 20 ka fi kun ka gbe 20 yen
0: abi mefa
1: so baba si kuro labule yen ile awon omo yi nlo si keji si bandi inu abule yen ta to fi bo sinu oko mi so ba se wa kuro ni waju ile won ta bo sinu oko yen ko tun sile lotun ko sun le losi mo igba ta won wa nlo pelu akimu na ni ajojo lo pelu okada so igba ta won wa nlo ta debi kan a ri bi ta fe ya si mo ha awa wo pe se ka tun pada sabule ninu gbo kijiki jade ba se wa fe awa ri malu igba ta ri malu
0: a ri eru eya yin o ja pi
1: igba yen okan mi ti e ti di tori a ti ka antolo ni ka ma ka
0: kini so si
1: so mo wa sun mabo kiyen sugbon ko gbo wa npa o won wo gbo ti wa no gbo ti e won lati wa pada gba ta won pada lo won wa ri aka ti mo ma ko awon agbado kan kan si mun lati sun mo bi aka yen mo wa ri arabirin kan ejo bye bye bye bye arabirin lo wa ju pe bi ta ti ropo na ti din yen ka sa ma lo pe tori inu ojo ta wa yi odo yen odo nla ni so ko seni to gba be mo odo osun na pe kun to gba be mo ka sa ma lo gba sa se tetun te mo irin ni ririn niyan sugbon igba ta sa rin odo yen igba to ya bo sinu ra sugbon adupe lodo olorun
0: asa inu gbo le si wa wa
1: inu gbo yen la wa
0: te ba ya ko ni bi junction na wo erin to seju melu ke
1: eyin o fe erin to wakati kan
0: wakati kan le fi rin inu gbo
1: be ni
0: ninu gbo
1: se ri ngba ta ya kuro yen a se ba won ile de arin kan
0: awon ile
1: ko adugbo yen ile to si di adugbo ta won yen tin ko le sibe
0: ke to de oloba
1: ka to de oloba so awa kan wi ta ti wa face inu gbo yen a kuro ni iyen ti po lona express ati wonu lona ka te to no link si ona inu gbo yen
0: ba lo be yen ba pa plot ile mo ju bi 50,000 lo ke yin o lo ra repete sibe a kan bere si polowo lori program adesi bobo estate ni unu kini oloba
1: tori akoko wa tori akoko wa so gba ta sa wo abule yen ki oro yen ko le ni oju ni loke
0: inu gbo
1: la wa lotun lo si bo gba ta ta de abule yen ta kuro ninu abule yen ta wa wa ile ti awon ebi ti sele ye ti sele gangan ta wa sibe gba ta kuro ninu ini tan ju ebe yen ile ile ti sele ye ti sele yen oni mo fe ka ma ba gbe si loke bayin sin
0: ile ti sele
1: ti sele
0: any show e se thank you awon oluwa lo loke gan
1: ridwan eh o se ile ti sele yen ni ko ba gbe si bayi o se
0: ile ti sele yen ti sele yen bayi
1: family house
0: elo sorry facebook eri awon kan ti won wa ti je ati mu won ku nle yibo won pa won wa si ile yoruba ni won wo ibadan mi mo bi an se ni navigation day inu gbo bi dagbolu ni mo fe pe be
1: n to sele ni pe se mo pe oko nla ni awon na lo ra le nbe ni
0: a ka ra le si
1: won lo gbale
0: ni won fi kon ti an ko
1: won lo gbale lati fi dako ni
0: ibe won tin bi mo ti an o mu yawo wa latohun won se n pa won ye ibe ni won tin bi mo won bi kini won bi keji won bi keta o ye ke mo po ti dara wa
1: Ridwan ba wa gbe ile won si ile awon family yen ba wa gbe si
0: mo fe ka raise mo fe ke gbo bo se lo nbe.

0: orin eba won lo nu gbo titi won de ibi dagbolu nibi ti ifeyin joko to mule se nbe won de dagbolu o dagbolu le nwo e lo sori Facebook dagbolu yen le nwo lowo lowo e ja gbon tun lo nbe
1: awon ebi yen gbe lele e to tumo si pe ibi ti won wa ka won mo ni
0: ẹyin tẹ wà lórí Facebook ẹ ti rí ẹ lọ join Facebook dagbolu níbẹ̀ àwọn ife ayi ìgbà tó ń ti lọ ṣe wedding tí wọn ti pa tí wọn ti jó tí wọn ti ṣe wedding tán òun ti mú ìyàwó kúrò ládùúgbò wọn ti inú wọn ti dùn pé ìyàwó ti lọ sí London Little London ní Nàìjíríà ìlú tí London ilé tó kọ́ tó fi páànù kọ́ ibẹ̀ ló dé sí ni olob after oloba dagbolu ni o sumo odo osun egbe odo osun ni gbogbo elesi wa si ba mi mu wa seyin o egbe odo osun ni tori mo fe ki won o si mi fe kan lose anything egbe odo odo yen fe odo yen po gan to lagbara o mu lese be o n gbegbe aye alaafia
2: odo yen fe ju gidi gan to je pe
0: o n gbegbe aye alaafia orin kan fi ranse sile se mo ko ngba to buru tan patapata iyawo wole o ku jade 50,000 lo gbe jade to fun awon
2: eje ke n tesiwaju lori alaye beyen se ri ngba si awon ara bi de ti won de beyen ibe yen niyan se kan panu yen ni o tun fi awon panu tuntun sibe tun be se so ba won se de gbogbo bi te n wo ti o jai awon ni won fi ku mo ada nkan kan sa
3: àwọn
2: tí wọn wá tí wọn fẹ́ wá gbèrè owó fóònù so yẹ yín so gbà tán fi kù máa dá nǹkan kan sá gbogbo ilé yẹn àwọn ènìyàn wà nínú ilé pẹ̀lú bẹ́rù wọn wá ń bẹ́ pé ó sáfẹ́ gba owó fóònù ni ìyàwó wá sa 50,000 jọ nínú ilé torí iṣẹ́ oko ni wọ́n ń ṣe àtijọ́kọ àtìyàwó níbẹ̀ ó wá sa 50,000 jọ fún wọn pé kán gba 50,000 kán lọ fi tún fóònù sí
0: láti
2: bí oṣù mẹ́rin
0: láti bí oṣù mẹ́rin ni o ni fóònù ti bàjẹ́ o
2: ìgbà tó wá gba 50,000 tán nọ́sàwà tún yarí pé dandan àfi táwọn bá gbẹ̀mí wọn pé torí àwọn ti balẹ̀ wọn jẹ́ ọ̀rẹ́dì wọ́n lè lọ rìpọ́ọ̀tù àwọn ní wọ́n ti gba 50,000 wọ́n lè lọ rìpọ́ọ̀tù àwọn ní police station torí pé lẹ́yìn ẹ jìn púpọ̀ sí abúlé yẹn kò sẹ́ni tó gbọ́ àwọn nìkan só ni wọ́n wà níbẹ̀
0: bàbá ṣàlàyé n tó ṣẹlẹ̀ ẹ̀yin náà máa béèrè pé ok wọ́n ti dà wọ́n sómi odò ti gbókù wọn lọ sẹ́nìkankan ò ní mọ̀ wọ́n kàn rí pé ilé wọn da horo ni kálukú wa máa raise question kí ló ṣẹlẹ̀ àbí wọn ti lọ lú wọn ni àbí wọn ti ṣe kinní kan ni ìgbà tásìkò tó ṣe bọ́lọ̀ ni mo sọ nǹkan fún ilé ẹ̀kan nípa red picnic kan tí ẹnìkan wá report to police station lọ́nà ọ̀wẹ́nà pé red mọ́tò kan ń bọ̀ pupa báyìí ni ó ń bọ̀ láti ọ̀nà àkúrẹ́ lọ́run o tí ó ẹ dàdú o wọ́n ti hàn ṣe sínú mọ́tò ọwọ́ èèyàn ẹsẹ̀ èèyàn orí èèyàn wà nù rẹ̀ o àwọn ọlọ́pàá wá rọ́ gìrìgìrì wọn lọ dúró títì ṣẹ̀rígbà tí wọ́n ṣe tí wọ́n ń ṣáàtì wọ́n ṣí bùtù wọ́n ṣí mọ́tò wọ́n ṣí gbogbo ẹ̀ ìgbà tí wọ́n ó rí kinní tí wọ́n gbé jáde ọ̀rá dìndìnrín tí wọ́n fà jáde tí wọ́n wọ̀ wọ̀ọ̀rọ̀wọ̀ orí ẹni tó wá rìpọ́ọ̀tù ní police station tó ní kí wọ́n máa lọ títì red car kan red motor kan bọ̀ orí ẹni yẹn gangan ẹjú ẹni tí wọ́n rí tó wá rìpọ́ọ̀tù gangan òun lórí sí ọba nínú mọ́tò nígbà yẹn ó a lè dẹrú ẹ̀ léléyìí torí bí ọ̀rọ̀ à ń ṣe rìn ó ṣẹ̀rù bá ni bàbá akínbámi gangan bàbá tó bí ahmed tó ní ọba fóònù ń jẹ́ àti òjò àbúrò rẹ̀ tí ó jẹ́ ọ̀rẹ́ ẹ̀dí wọ́n dàbí kí wọ́n pè bàbá yẹn gangan wá ṣàlàyé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n lọ kí n bọ̀.

0: oṣù méjì ni ètò jẹ́ tàwọn ọpọlọ wà bí àwọn ọmọ tó mu kólò bí àwọn tí wọ́n ń ṣe àfàtó látara pé tó lè kọlu ọpọlọ tí ọ̀bọ̀ ọpọlọ jẹ́ ìyẹn náà wà lọ́tọ̀ so méjèèjì náà là ń tọ́jú ṣùgbọ́n ètò lè jẹ́ tàlálìjànù nínú ìṣesí ẹ rí i pé yóò yàtọ̀ nínú ìṣesí bí kò mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ táwọn ní wọn fọṣọ yóò ní kò tí ì yà bí kò mọ sùn tó yẹ pé wọn gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn yóò mọ dáwọn èèyàn láàmú.
1: tí èèyàn bá ń jẹnu wújẹwújẹ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú nù.
0: Nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nù nígbà míì a sì máa jánu ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
1: Ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó mọ ya báwọn náà ni.
0: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya ẹlẹmí tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
1: ṣé àwọn tí wọ́n wá ń mu ìmukúmu táwọn mọ́ ń mu ìmukúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
0: ọlọ́run a mọ ní káràmọ́ náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run.
1: ká ní ọmọ mi ti wá mu tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò yín ní sábàbí náà.
0: ọlọ́run nìkan yóò ti gbádùn.
1: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ ń sì ń ṣe ìtọ́jú ní lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangande nìkan ni.
0: so ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnu a máa fa ẹ̀fọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à nírí yanjú àjẹnu a máa fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn à nírí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ àjẹnu a máa sábà bí ẹ àjẹnu a máa sábà bí kéèyàn má rọrùn sùn gbogbo ayé oṣù tó wọn ò ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì ọdún méjì olóhùn ò sùn ọdún méjì olóhùn yàjú lẹ̀ báyìí nítorí wọn máa ṣe lóru olóhùn wà nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnu ní ìdàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bàbá díjú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tí wọn ó ń fẹ́ wọn ni lẹ́fìmọ́ láwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
1: tí wọn ó sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
0: òun. yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
1: àlùjọmọ ní yọ lẹnu
0: àjẹmú ni ó ń fẹ ni kò sì ní jẹ́ lómi ò bó ń fẹ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
1: ẹ̀dúnná ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní ìmọ̀ràn lórí
0: nǹkan báwọn. tó bá yẹ pé àjẹ́ ló sábà bí kó mọ̀ ọ̀rọ̀ ọmọ bí gbogbo òkú tó bá lòfin kò lè ṣiṣẹ́ àfi tó ń bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ kán gbà tọ́jú ẹ̀.
1: ẹ dákun ẹ bá mi dákun nọmba yẹn fáwọn èèyàn kí n wo lè mọ ibi tí n ò pè sí.
0: so nọmba mi ni 08-35-27-5864 08-35-27-5864
1: lẹ́ẹ̀kan sí bàbá.
0: 08-35-27-5864
1: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
0: orúkọ mi ni mùsùlùmí alámọ̀lì yẹkin gbogbo ayé mọ̀ sí àáfàá lálòpọ̀n.
2: àṣóòtọ́ ni pé tí ń bẹ láyé pọ̀ ju ẹ̀ǹtí kálukú rí lọ ìrírí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀gbà mo farabalẹ̀ gbọ́ ohun tí bàbá lálòpọ̀n ṣàlàyé òun mo tún mí kanlẹ̀ hìn àmọ́ rí àjọ ayé tèmi yọlọ́run ó ti ṣètò ẹ̀ mo kàn ń gbéṣẹ̀ mo ń dáṣẹ ẹ wọ ni awolowo àbọ ọgbọ ni bó bá jẹ pé ibi sọlọrun tó rìn àjò yín ayé mi mọ ẹni bó ṣe ń wá sórí ètò tí ó ń sọ nípa àwọn dollars nkankan yẹn so be it yóò dẹ ṣẹlẹ ewo le ti ń gbé mi wọlé ọ gbadun èmi ò ní èmi ní ìgbà.
3: ohun tí èmi máa ń sọ fáwọn èèyàn òun náà ni wípé nǹkan tó mọ̀ ọ́ ṣe lójoojúmọ́ yẹn tó bá tẹ pamọ́ wà á rí pé o máa bọ́ sójú ẹ̀ lọ́jọ́ kan ohun tó lómìnira awolowo mọ̀ ọ́ ṣe òun ló gbé mi débi tí mo dé lónìí àkọ́kọ́ bóyá yẹn ò tiẹ̀ mọ̀ bóyá láti monday màá bẹ̀rẹ̀ sí í

0: un ti o sa je koko ti won fi mo pe awon eni lo pa awon idile tori ni ani bi ose kan ti kini ti sele won fura si won labule sugbon eje alaise o sa nke tatatan
1: September 22 gangan loro isele October 2nd eni oro e shiru
0: so bi ose kan le die o wa won lo sode faji ni
1: ni
0: lalupon ohun ati ebi won kan na na yojo lo iyen gbo iyen na ese ro kada ni ibi to si wa ja nkan bi meji mu lo ti wa ntojo ni wa salaye fun ye pe enikan bayi bayi bayi bayi
1: tan tan se kini kan ame fefa ati ya ati baba atomo
0: awon ko won da sodo ni
1: o du osun yen la da gbo won si
0: nibi to tin soro yen olopa wa ni egbe won tan joko bawo olopa se mo jo ntonu ngba to dojo keji ni mo wa sabule lati wa ko gbogbo
1: mi ro pe ri bi gbo ngba ti baba salaye pe oku gangan lo lo ma won olopa wa
0: be ni te ba wo be e ri pe eje ni o ese mo ma so pe eje alaise yo mo kitan tan tan fe pesan ni be ni tori di eyi
1: ti to fi tire dodo olopa olopa mu igbo dojo keji won lo toro n se ka awon tan jo se pon meta la won se o e di wonder bi kin won pe ati aburo un ojo la won jo se gbogbo won se lo mu won
0: koda ngba te a simo sadura fun baba pe to olorun wa je kin wo de layo baba ni kin wo pa won so run lo pe o
1: baba ni kin mo mo de layo won mo tun wa tun le mo o
0: to ko olorun ko saanu fun wa ko olorun ma je ka bi mo ti o gba ti o so wa di nkan mi
1: ta loye la pe to gbogbo orin ajo yen ta loye boro se ri ta loye e de kin gba ipe kan yi e je kin gbe pe ipe eyo kan na ni mo fe fi sign off ni ipe eyo kan yi ni ka je kin gba ba mu pipanda ba mu ipe kan yi abe wo time ni
0: ojo be ni ojo ti lo lojo Thursday to koja ni baba mali wa o si tun di jo me o me do mo le ni
1: bangbe kan yi bangbe kan yi
0: pada wa
1: bangbe kan yi hello
2: e kale
1: ba se rin ajo ta le nu o
2: ah olo wa pelu
1: amisa
3: Lagiliwa FM 96.7
4: gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè china ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ you fit fly lábẹ́ ètò china canton fair visa bẹ́ẹ̀ ni o your china canton fair visa is now very cheap and affordable beginning from 120,000 naira bákan náà làǹfààní àti fòlọ́ sórílẹ̀-èdè qatar ti ṣí sílẹ̀ báyìí nírọ̀rùn gbẹ́rẹ́gẹ́dẹ́ pẹ̀lú qatar visa tó wò rẹ̀ bẹ̀rẹ̀ láti 79,999 naira a jẹ́ pé gbogbo ẹni tó ń jàrọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè china àti qatar you fit fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání visit you fit fly office today at block 8 plot 15 7 up road Oluwale main estate Ibadan or call 090-1111-1190 or 080-8377-7877 you fit fly your sure plug to getting china canton fair visa and qatar visa
5: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. encouragement. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Arakunrin, jọwọ fun mi lomi tutu kan, orugbe ngbe mi.
7: Oga mi, egba omi, Showboss bottle water. Ke fi se bale okan yin.
6: Omi yi dara, o gba yi. Koda, o tu ni lara pese. O mo lolo, oko mi bale.
8: Omi yo lo ta.
7: Nigba ti orugbe ba ngbe yin, e ma se mu omi komi o. Eyan omi, Showboss bottle water. Omi amo lolo ta pese lo na ra oto. Pelu irinse igbalode, eleyi to dara yato si ti tele. Ajo Nasdaq fun telu koda fun mi mu gbogbo eniyan. Lajugbo, ninu ile, office ati lodi aya. Showboss bottle water wa ni Ogudi Estate, second gate Apata Ibadan. Ofe la ba yin gbedele itaja yin. Fun alaye lekunrere pe sori 090-351-04468 tabi 0089-510143. Laisi omi ko si iye. Showboss bottle water, omi to dara.
9: Glory Prince.
5: Beto Edibo 2027 se n bo lona yi o se koko ka won oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo edibo kaakiri ilu. Glory Prince ti se tan lati je ko rorun pelu edinwo nigba te ba se printing sara aso fila bana ati bebe lo lodo wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pelu awon ero igbalode ta fi printing awon akosemose oga ise ati iriri odumodun. Glory Print ni eyan fun printing ti yo mu yin dayato laarin awon yoku. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print, e janfani edinwo lori printing to quality.
10: Glory Prince, put your message on display.
5: Ronu ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbugbu e e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.
11: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la, ẹ kún wa lọ́wọ́. Kíṣẹ́ ìránṣẹ́ yìí tó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérò ńgbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kolasi Layout, Up New Ife Road, Ibadan. Telephone 090-20-46-0004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
7: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ire gbá, oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bígbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣ ṣe tó ń fún ni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà nú oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹ́ báwí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ̀ ìtókún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
8: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
12: Yàrá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lágelú FM 96.7.

0: Abioro. Share you sabi the story. Even the story when linked to her husband. Alright, 0912370 8675. That na the studio line.
1: Mama Rosemary now.
0: I mean 0912370 8675. Adi Sorongpa Olorin dada lori eto yi lawon igba kan si igba kan lori eto yi a soro npa oro tin be laarin Oladunni Decency ati Abioro ki lo wa laarin won gan eyi lo lori akoko to je obirin to nta gita. Koko nu obirin ni Nigeria tin ta gita to si mo nta ki se pe o ko ta gita o mo nta daada e ja sare soro npa Oladunni Decency nu asiko bi marun
1: o ti ta koko
0: 0912370 8675 that's the studio line anti ben lo yibo +234814249100 6
1: koko o ti ta koko
0: 0912370 8675 all right hello
2: hello
0: hello
2: hello
0: hello saba eba yin radio yin sile tori pe ton radio la se gbo yin eba yin radio yin sile ka le gbo yin dada 0912370 8675 olo ti ta koko o ti to akoko
1: toro mi o dayo
0: omo ba birin ewe la
1: koko
0: mo pe e mo die nu
1: o ti ta ko
0: itan Oladunni Decency ati Abioro e ba lanfani lati wole ke ba pe wole e ba sano si e ba fe loju e ba ton mole si dada ko ti le yi wa si omo ba birin ewe nla e ka le mo hello
2: hello
0: hello sir.
2: our inside is just like Sunny Ajay, the bumpy man. So, well, they are so resistant. So.
0: Amen. Amen. Eshegun Nisa. Ola tukpa kuma iku. Zero 9123708675. All right. Hello.
3: Hello.
0: Eba any radio in sile agbonyu.
3: Hello.
0: All right. 0913708675. Oku bi iseju bi meji si meta. Kuro no abala ibi ti awayi lapa ibi ta awayi. All right, hello.
3: Hello.
0: Yeah.
3: Hello, for me ni sisi mi.
0: Yes, ma.
3: Eh, hola do ni sisi. Oje obini ta ku ta ku. Tori osogbo ni won base. Ohun ati ni ti Olorun ko fi orun ka gbogbo won. Yeah. Station road. Ko te kan wa be ti won ti ma sire nigba na alake alasila ojo ma sire ni so ba wa sire bayi to ba pe won to ba wa sire ni hotel awon eyan ma wo wi pe se obirin lo ma nse bayi o orin ni ba sta ju igba na ni sister temi na lo ra gita awon lo ma nko sister mi ni gita so ti yeyin bayi. So during the time, yeah, I feel only go once about my mom, what's the record? As it's an added book. So I feel a lot of the original one. So, yeah, you buy it. Oh, yeah, because so dad. So, by share by a Roma for baby, we pay for my son, you pay so many above money. Oh try. Around 72, 73. So see you. So God wants to get me.
0: Auntie, you tell so you shall know calling.
3: Sister, I'm calling ta guitar.
0: Kiloru kawo.
3: Alake alashila.
0: Alake. Moti wa only one mi ori orin won. Alake alashila.
3: Ah, mo. So that guy, what do you want to wear? Lord, me move back to Facebook. So move back to Facebook. Let me do my thing.
0: Me, want to share. Only one. Sinta.
3: I see what you want to wear. Baba fun Sani Ade. Nigba na ni do di time yen. Sister mi yen ati Sani Ade ni won je ni to mo joju. Ninu Olorin. So ti ye.
0: Ka.
3: So la ko bori ji. Isensi ati sister mi Alake Alashila.
0: Alake Alashila. Eshegun ni ma. Thank you. Iya Alashila ati gbiyanju lati ri orin won ri orin won o jeun to dun ni po omo ba birin ewe la eka lemo o edi sotan apiro ati Oladin ni decency fun wa ri lori eto yo ti pe die a di fe to bi odun mefa si meje seyin o ma wu ni po te ba lanfani lati pe wole ke tu ba ton imole si die ka to bere si dibo. Hello sir. Yeah.
4: Hello,
0: ah, wole sir. Chief Dr. Joseph Okunade JP alapo mo si wo ke si ba yin radio yin sile sir. E se gan ni.
4: Ni kwa decency.
0: Beni.
4: A se ko on pelu kilo ko ko o wa to record.
0: Abioro.
4: Abioro. Oro po nbe to se die.
0: Oro po nbe.
4: Wa defense itoju wo alu aloro toju wo defense eja to toro to ri je pe o ya ni pa ko ri odo ogugu agun fe yen o je lo si lewo lati yo lo se lo ra ni se fun kan kan re re se mo pe Sẹ́yìn pé bíi pé ó dàlẹ́ ọkọ̀ ǹkankan làwọn èèyàn ń kà sí. Ipò wọn tún ra wọn púpọ̀ púpọ̀. Ó ṣe ìyàwó ṣe yọ ọ̀sìnkan wá ìgbé wípé ìyàwó ṣe kú. Sẹ́yìn pé orin tọ́kọ pé àtìpà wọ́n ti kú.
0: Bẹ́ẹ̀ni.
4: Ṣé ó ń dàwé tó ń fura pé wọ́n yá ìrìn ti wá sọ̀rọ̀ àwìn kankan. Òpò ẹ̀ tó kú lọ́kọ̀ ẹ̀ náà kú. Ó tún ra wọn púpọ̀ púpọ̀. Ẹ̀rẹ̀ nípa àlàkí alásẹ̀là.
0: Bẹ́ẹ̀ni.
4: Ìyàwó mi ni gbangba. Ọmọ mẹ́rin ló wí fún àwọn ọmọ
0: kábíyèsí
4: kọ́ ní àwọn ọmọ ẹ̀sìn.
0: Kábíyèsí aláṣẹ̀là àárí orin wọn náà ni wàhálà.
4: Wọ́n kó jọ́ngbà kan ọ̀kan náà ọmọ ẹ̀ ló kó kíní yẹn lọ tó lọ dànù.
0: Ìyàwó yín gangan.
4: Ó wà dẹ́kun léèrè dìsẹ́.
0: Kábíyèsí.
4: Grape. So ìyàwó mi ni ọmọ tó ń sọ̀rọ̀ yẹn títí mi ọmọ ìyá kan náà jọ ni wọn. So ó ṣe rẹ́kọ̀dù mẹ́rin.
0: God.
4: Long play mẹ́rin ló ṣe.
0: Ìyàwó yín gangan ni.
4: Ìyàwó mi ó fi mọ mẹ́rin fún mi.
0: Kábíyèsí.
4: Ọkàn kún rẹ̀. Àwọn ọmọ ẹ̀ sì ti wọ́n ti graduate àti rẹ engineer àti gbogbo oríṣiríṣi nǹkan náà àwọn ọmọ gan. So ọmọ tó ń sọ̀rọ̀ yẹn ọmọ ìyá kan náà jọ ni wọ́n.
0: Ẹni pé gbà tí wọ́n kúrò láyé ilé ọ̀dọ̀ yín náà bẹ́ẹ̀ ni wọ́n sì ọ̀sùn.
4: Ilé ọ̀dọ̀ mi ló kú sí ilé ọ̀dọ̀ mi la sí sí àwọn ọmọ ẹ̀ wá sí sí.
0: Wow.
4: So oúnjẹ inú ẹjọ́ inú àwọn olórin ẹni tá nínú àwọn obìnrin only olóko ṣe rẹ́kọ̀dù mi ní pẹ̀lú ẹni ìlú kìíní ṣe jẹ́ style kìíní àti iná tí ń kó ikọ̀ lu wọn ẹkùrọ àwọn epo àkàrà nkankan. Tó wá ń kọrin epo àkàrà wọn ṣe wọ́n wá ń kọrin. Ṣùgbọ́n nílùú mọ̀mọ́ rẹ̀ tó ti wá níjẹ̀bú lọ́hùn kí ni àlàkẹ́ ṣèkínlẹ̀ ẹ̀rẹ́ tó lóko yẹn dada yẹn.
0: Yẹ àlàkẹ́.
4: Rizik yẹn lù náà fi bẹ̀rẹ̀. Nígbà tó wá dé wá dàn torí ìlọrin lèmi ti rí láti jọ láti ni mo ti fojú sí lára tí mo táà fi jọ wá wádàn. Ó dẹ̀ fọ̀ fún láàbù wádàn. Oníjó rẹ̀ ó sọ̀ wọ́n ní inú àwọn eléré. Nínú àwọn tó kọ́ ń dìde pé ẹ̀wọ̀n jẹ́ àwọn yóò kọrin ó wà nù wọn.
0: Wow.
4: So ó ṣe ó gbọ́ fúlàdì gbogbo orígun rẹ̀ táwọn èèyàn wá ń gbọ́ ní ìsinmi àárẹ̀ tí ó pè. Tó sọ pé àwọn ọmọ ìyá yẹn. Ṣùgbọ́n tó ṣáájú àlẹ́nu ni pé àwọn rẹ́kọ̀dù ẹ̀wọ̀n mi náà gbọ́dọ̀ oṣù gbọ́dọ̀ wá. Eléyìí náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tún rán mi létí lálẹ́. Àti pé àbúrò rẹ̀ náà tún rán mi létí. Wọ́n láti ṣe lo agbára láti wá rẹ́kọ̀dù yẹn kan.
0: Ẹjọ́ ẹ bá wa ẹjọ́.
4: Ìtọ́kàdù mi ni pé sáà tó ń kọrin ó kọ àwọn orin tó pọ̀ gan ṣùgbọ́n kò sí kankan tá a ò rí tá a rìkọ́dù rẹ̀. Wọ́n ń gbé lọ sórí gbogbo àwọn èèyàn gbogbo bó ṣe ń wí. Káàmì ni mo fi ń gbé lọ sí tó wá ní fúlẹ́ẹ̀rì kan wà gbé lọ wà gbé wọ̀. Tó wá ní ìlú kan wà gbé lọ wà gbé wọ̀. Orí àfẹ́ràn ara wa gan. Ó dàbí ètò motivation fún ẹ náà gbà kan.
0: Bẹ́ẹ̀ni.
4: Ìyàwó mi gbedegbe ni ìyàwó mi gan. Obìnrin wọn fún mi tó sì tọ́lọ́run pé kí àwọn ọmọ náà sì lórúkọ.
0: Tí
4: táwa tún jọ rí látùnṣe ṣe research láti ẹ̀ ti get kínní ẹ̀.
0: Okay, okay, sir.
4: NTA, o se ni o ni ko di NTA to ti bi se da to jo to ti ogbe to ti wa se yin ni wa wa yan na wa ta lati wa kan.
0: All right, all right.
4: And ofun ni elewu yi lo se record ni reji to se lati. Lati waju Adepoju.
0: Adepoju.
4: Lati waju Adepoju lo se last two, I think really our last two long place. Lati waju Adepoju lo se to ta guitar nbe. O ta guitar ni ohun na kan na ohun ni to se fun lati waju Adepoju.
0: Ha.
4: So she was a great performer, a great artist,
0: wow.
4: Musical artist.
0: Wow.
4: Ṣùgbọ́n is an uncelebrated.
0: Uncelebrated. Wow.
4: Uncelebrated celebrity.
0: Wow.
4: And it's a lot.
0: God.
4: Thank you a lot. Such a great one. She just go like that.
0: But and you tell to sumo order that one lonely one.
4: Only go like that. Ohun ìgbòrò ìwà àdẹ̀rẹ̀tì ti wà yẹn.
0: Ó
4: sì ní gbogbo nọ́ọ̀tì ní nǹkan kan ní.
0: Ó
4: ń pẹ̀lú dífẹ́ǹsì ìgbà yẹn, wọ́n jọ ohun ìgbòrò tìtì ni. Wọ́n jọ ohun ìgbòrò tìtì ni o. Àti àwọn olórin ńláńlá míì sí sọ́ọ̀ náà ti lọ wáyé. Ó wọ gazette ìjọba. Níta yẹn, ó wọ gazette as one of the leading musicians in this part of the country.
0: Wow.
4: Gbogbo yẹn ni wọ́n ṣe wádìí tí a wá tún rí àwọn sọ̀rọ̀
0: púpọ̀ lórí ẹ̀. All right, ẹ ṣe gan ni sir. Thank you. That's
4: thank you.
0: Chief Dr. Joseph Okunade JP Alapo Mosiwo Balẹ̀ Monotan ẹ ṣe gan ni ti ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí dáadáa. All right, hello.
5: Hello, Sir Pius.
0: Ah, ọmọbabìnrin kan yẹn.
5: Mo ti n try látàárọ̀.
0: Ẹ mọ̀ wulẹ̀ ọmọbabìnrin ewé ńlá.
5: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ mọ̀ wulẹ̀ ma.
5: Ẹ kú iṣẹ́ o.
0: Yes ma.
5: Ẹ kú gbogbo ẹ̀rọ, ẹ kú àìgbàgbé wa o.
0: Yes ma, ẹ ṣe gan ni ma.
5: Ẹ ṣe gan ni.
0: Dípò Pius.
5: Mo kí bàbá gan o. Pẹ̀lú gbogbo àlàyé wọn yẹn. Mo kí wọn o. Àgbà ò ní tán lórí ilẹ̀.
0: Àmì àmì.
5: About defense. I said the other time. When you bought her, iku decency, owo abioro lo ti wa.
0: Owo abioro lo ti wa.
5: Then you, I'm sorry to say.
0: Kai.
5: Everybody knows that. Okay. I don't see any marketing board.
0: Coco board, okay, marketing board.
5: It was marketing board then.
0: Okay.
5: It was marketing board then. So. Ọkọ ẹ was in the stores níbi tó ń kó àwọn kòkó sí. Níbi tó ń sọ àwọn kòkó sí. Ibẹ̀ lọkọ ẹ wà. Ọkọ ẹ ló ń ṣe eré. Ìgbà tó ń dẹ̀ wá ń ṣe eré. Ọkọ ẹ wá ní being a woman. Ipé òun yẹn a tún jẹ́ kí eré àwọn lókìkí. So tó bá ti wá lọ ń. Tọkọ ẹ bá ti gbàṣẹ a wá gbé fún wọn a wá lọ kọrin. Woman ọmọ kékeré sisi gbogbo ìran ṣe bẹ́ẹ̀ mọ nìyẹn.
0: Kai.
5: We so much love her. Oh God. Àánú gẹ̀ yẹn ṣe mí o.
0: Kai.
5: Ọlọ́run fún ọ̀run kẹ́ gbogbo wọn.
0: Tàmí.
5: Bí bàbá ṣe ranjú mọ nìyẹn.
0: Bàbá bá ní àwọn.
5: Torí ọ̀dọ̀ ẹ̀ ló ti ń ṣe rẹ́kọ̀d. Ó wá lóun ahẹ́pẹ̀. Ìgbà tó mu lọ sí ìlú òyìnbó tó lóun fẹ́ ra kẹ́lẹ́ fún ọkọ ẹ̀ bínú. Ó dìjà rẹpẹtẹ. So ibi ìjà yẹn ni ọkọ ti fall sick. Ọkọ ló kọ́kọ́ fall sick. Gbogbo ìyẹn wá ń fojú sí bàbá lára pé bàbá yẹn ló ṣe kà fún.
0: Ta bàbá Bíórò.
5: So àwọn èèyàn ọkọ ẹ as we had it that time. Lọ́run dáríjì mi o nǹkan tá a gbọ́ ń gbà yẹn ni o. Àwọn èèyàn ọkọ ẹ náà òun ló jẹ́ kí ọmọ àwọn sick. Ọkọ ló kọ́kọ́ sick. Àwọn èèyàn wá lóun ló jẹ́ kọ́ ọmọ àwọn sick. So wọ́n wá revert. you know Yoruba people now.
0: Hmm.
5: So una ba wa sick. Na do to dey sick gan rekereke won wa bere se ni toju won kakiri. Gba to ko e wa ku ah. Ona yin ko e wa so pe una o ni lo. Wa jo ku se le ra won ni. That's mm-hmm. how she died.
0: Oko lo ko ku.
5: Awon eyan ko wa so pe ko le lo. Nitori omo awon ku e lo ma awon ku. Everybody believed pe abiru ta wo sinu.
0: Hmm.
5: Because at that time na ni Igabiru ati Sunny. Na lo fe ya Sunny wele.
0: Hmm.
5: So baba yen Olorun ku foriji o. There are so many people
0: I
5: want people that you are bored. They started to phone me. I want to go to the radio. I want to go to the radio. Àwọn tá a jọ wà board tán dẹ̀ ṣì wà. They can say anything about it. The man was in the store. Àwọn tó máa ń pèpò sí store kòkó wa. Ṣé mo gbé store kòkó yẹn wè láti iwájú Guinness. Àwa la face Guinness. Titi de eyin ku de another street ni ogba we store wa run from one street to the other everything is still there
0: kai
5: awon Guinness lo ra lowo wa ngba ti kan ko do wa o
0: koko board
5: Guinness awon na ra store wa gbogbo koko wa awon na awon mo se it was a sad event. Everybody knows iku ge eyan o abi ororo ti wa. Everybody ta jo wa n keja ngba yen even Oluwa Ibadan Oluwa Lagos
0: won
5: ko iku ma yen ni awon mejeji ku
0: ma se o
5: two of them husband and wife. We just die together.
0: Kai.
5: And when you open it, you go to the door. What you do? You come and watch it. I was.
0: Abioro Rojumo. Olagbara. All right. Thank you. We are still live on Facebook. Lagelu FM 96.7 on Facebook. Let's see who is here. Hello, the caller.
6: Hello, caller.
0: Yes, ma.
6: The caller, sir.
0: Yes, ma.
6: That's all I need. I'm not your bad influence. You are too sure of who I am. You like it, eh? But being here, not to love. I'm not sure of who you are. Radio.
0: All right. Hello. Okay. 0912370 8675. That's the studio line. 0912370 8675. Oye Wally on Facebook. You say High Life Extra, nice program. Adeshola Oguntunde, many thanks to you. Here have Ezekiel Adeyemo, happy weekend, Victor Pyle. Sorry for my lateness to the class tonight. I just connected now from Republic of Benin, Cotonou. Thank you. Onyeka Ozura. Okoro, many thanks to you on Facebook. Tony T, many thanks to you on Facebook. All right, hello.
7: Hi, Os.
0: Hello, sir.
7: My golden brother.
0: You are welcome, sir.
7: Alafia fun loto.
0: Alafia fun yin, sir.
7: Omo ba gbenga gbajumo. Asiwaju patapata ka fatara si dere badan.
0: E ma wo le.
7: Akoko mo koko ki awon brother mi, sister mi. Awon mo mi gbogbo. Ton ki ni jejo fun fi ojo bi mi. Mo ki gbogbo yin o. Agbo Olajo ma rin gan re bara wa se o.
0: Mi.
7: Wo patapata aro ologba o.
0: Mi.
7: Mo fe bere kan lori oro decency ni. E je orin ton ko yi. Se juju ni ka pe ni abi high life.
0: Juju ni
7: alaafia fun eto
0: alaafia fun yin sir juju ni style orin ti decency ko se go ba n gbo e ti mo pe juju ni

0: ó ní gbẹ́kẹ̀lé ènìyàn asán ni. All right, Oladunni Decency there. Hello.
1: Hello, sir.
0: Yeah.
1: Hello, sir. Àìsè kọ́lá náà ni láti ilẹ̀ ìpínlẹ̀ Èkó sí.
0: Yeah.
1: Ẹ kú ètò, sir. Ẹ jọ ẹ máa bá wa dárúkọ. Ẹ tẹ́ sọ pé ẹ mọ̀ yẹn máa bá wa dárúkọ àṣebí. Bóbó tẹ̀ ṣe pé àwọn yẹn ti kú àwọn ọmọ wọn, àwọn èèyàn náà, àwọn èèyàn ní máa fílẹ̀. Tó máa wọn, ó máa fojú, ó tọ́ ni. Àṣìmọ̀tálẹ̀ yìí ṣe pá bí oro ni. Ìtẹ́lẹ̀ sọ lọ́sẹ̀ tó lọ rẹ̀, ẹ bá wa dárúkọ ẹ̀ everybody mọ̀ pé bí ò dáa. Bó ṣe jẹ́ nìyẹn, sà, ọkùnfà ẹ̀ máa dé túbọ̀.
0: Ẹ ṣe gan ni ojú ò ní tì í.

ó láyé lọ́jà ọ̀run nílé. Ẹ máa yọ àwọn orin tí mò ń lò lálẹ́ yìí, àwọn orin tó kọ́ni lọ́gbọ́n pọ̀ ni. Ayé lọ́jà ọ̀run nílé, the music of Délé Òjó. I'm from the music of Délé Òjó, another great one. Ọlọ́jọ́ ń kájọ́, Rọ Chicago ni pé ọlọ́jọ́ ń kájọ́. Délé Òjó ni pé ayé lọ́jà ọ̀run nílé. Ṣé ń yọ díẹ̀ díẹ̀? Ọlọ́jọ́ ń kájọ́, Rọ Chicago, Anisa Balabi Rhythm. Let's go.

0: gbogbo wọn yẹn náà ni ẹ máa fi kún.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Because you are performing wonderfully well.
1: Thank you,
0: I
1: sir.
0: I appreciate yín gan.
1: Thank you, sir.
0: So lálẹ́ yìí. Yorùbá náà tún láwá lọ́sẹ̀ yìí nílẹ̀ Yorùbá náà lẹ́tún wá kò sí wàhálà. Ọmọ rẹ̀ Bákàrè ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Roy Chicago.
1: Roy Chicago. Two votes. Ẹ ṣe gan ni sir. Thank you. Edumare Basiri. Roy Chicago, no, I mean, two votes. Dele Ojo, no votes.